nkọ eh ma ye millions billions of naira billions of dollars tawo yan wa tan waste ni US embassy tan ba ma gba won ma gba kanan ku visa o de be bayi won wo lu won se pali won ni won ni je kan lo won ni won decline request won won ya can refund owo won se ma ye billions millions of dollars on sonu lojumo be ba lo si Kessington àdúgbò náà pe àdúgbò ń lẹ́kọ̀ọ́ tán ti máa ń lọ ṣe interview fún America visa kìíní. Wọ́n ní bẹ́ẹ̀ sì báwọn èèyàn bẹ̀ ni a mi ti ẹ̀fẹ́ sọ bẹ̀dílé àtàrọ̀ kùtùkùtù àtàlẹ́lẹ̀ báwọn èèyàn bẹ̀. Ẹlòmíì ó ti wẹsẹ̀ wá lóríṣiríṣi ni pàfóòmù lóríṣiríṣi ni nígbàtí Nàìjíríà ò dá ní o. Àwọn kọ́ńtì tán gbádùn tí orílẹ̀-èdè wọn dá wọn bẹ́ẹ̀ lè mọ fún wọn ní fíṣà lọ́fẹ̀ẹ́.

0: èyí tí wọ́n recruit ara wọn yìí bá bá tún fẹ́ lọ tí wọ́n tún fọmọ wọn bẹ̀ mọ òkúròchà ní Imo State nígbà òbíjẹ gọ́vnà deputy chief of staff àna rẹ̀ ló fi bẹ́ àna rẹ̀ ni àna rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan wọn ń kà níjẹta àbáná ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń recruit ara wọn bẹ̀ ni tí wọ́n tún kúrò ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kúrò nígbà tó kúrò ń gọ́vnà ó sì gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀ bí náà ṣe fẹ́ sinú lọ́yọ̀ state wá hàn yín ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe ìrìn rántí mọ́ ní CNP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kó tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ò bá ti pa àwọn èèyàn fóòtì against ẹ̀ nígbà tí wọn rí yí àti bí wọn ṣe yí tó tí ò fi wọlé tójú bi ti odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọn mọ àwọn ìfẹ́ kù ń bẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹwà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ̀ lọ́yọ̀ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń kú tán lọ.
1: Ẹ máa ṣe wá yín ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ́run fẹ́ tàṣírí rẹ̀ náà ló yán wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni. A máa ní the best we never had. The best president we never had. Ìlà bá máa sọ. Bọ́lọ̀n ṣe fi kú bo MKO náà láṣìírí. Báyà wọn náà. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹra ni wọn báyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bò wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ MKO lọ wọlé ńgbà náà. Báàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tó lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ rẹ̀ ni tẹ́ ẹ fẹ́ gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. A sà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fín nú yín o. Pápá jùlọ ẹyin tẹ wà nílé òkèrè. Táwọn èèyàn wa táwọn wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún ọ lówó ni ẹ máa nù wọ́n ń gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọn ta ẹlẹ́rìí tani táìbù ní bí nàìjíríà ṣe ń lọ ìyá wọn báyìí wo ló ti ẹ̀dìbò fún nù wọn.
1: pàlẹ́kùn sàlá.
0: lọ́ba ti fún ilé sí kan tí ò ṣe ẹ mọ owó yẹn fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nù ebi ìpádàdánù o torí retí ìsílẹ̀ nù o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni.
1: ìyàwó mi. mo bá láwùn ṣọ́ ẹ o.
0: torí bí oríta àwọn èèyàn dé ìyọ́ yẹ kí làákà ìwọ ti máa sílẹ̀ o. kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o. ká máa count down 2023. ọkọ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́nì ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́nì bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba. sì ní fi wèrè míì bẹ́ẹ̀. ní ṣe ní two devils. àwọn èèyàn gidi tá support ni.

pẹ̀lú gbogbo àwọn foreign country foreign currency ẹ. A ní owó ṣekú tọnu kọ́ tó wá máa ń jù lọ tí máa ń dáṣẹ̀ rí àfúngbà báyà gan lówó òun ò sí tún ní fàlùjọwọ́ wa lọ ní ìsìn. Pàláì Nigerian has practically gone to dog. If you are not earning hard currency, as in foreign currency, if you are not earning in dollars or pounds, sadly, tọ̀ ń gbà owó rádaràdà owó Nigeria.

mi. Ẹ má fọ ẹnìkan lówó, ẹ má wasti owó yín o. Tí ò bá ti ìjẹyà torí rẹ̀ ò bá ti pé. Ẹni tí yóò bá ìjẹ ni ìyà, ìyà ń jẹ nǹkan lọ́wọ́ ni o. Tí ò bá ti jẹ kó jẹ dáadáa kó èrè ó pé kọ́pọ̀lọ́ rẹ̀ mọ́ ṣiṣẹ́ lẹ̀ pé àìtàbò níjọ́ election. Má ti ẹ̀ fún ọ lówó tó ọbẹ̀ gbowó wọn torí pé wọ́n jí kó náà ni. Ó sì dìbò fẹni tọ́kàn rẹ̀ yàn. Ó fo the conscience rẹ̀. Ní àdúgbò mi ní ọ̀sẹ̀ tá a lò lọ yìí, mo fi Ọlọ́run ọba sẹ̀ rí ṣọ́ọ̀bù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n já. Ní ọ̀sẹ̀ tó dàbí bíi 3 weeks ago, wọ́n já ṣọ́ọ̀bù obìnrin kan tí ń ta rẹ́ẹ̀sì, wọ́n sì kó gbogbo rẹ́ẹ̀sì ṣọ́ọ̀bù rẹ̀ lọ pam. O lè ó tún pọ̀ sí ní ìsín o, pẹ̀lú bí nǹkan ṣe lè yóò lè ń pọ̀ sí. Àná alánàá ni àwọn kan ń pe àbúrò mi, wọ́n jí fóònù ara wọn kó níbi láti chaàjì fóònù. Kò sí náà níbi láti ti lọ chaàjì fóònù láti tún palẹ̀ fóònù wọn, wọ́n wá àkíyèsí ara wọn. O lè ti ń pọ̀ sí kọ́lọ̀ ọmọ sọ ani àwátà wà á yín àwátà àríbó mi ta lè lọ. Ní gbogbo wá sí gbọ́dọ̀ mójútó ẹwà máa sún sẹ́yìn sẹ́ mọ̀ pé ẹ bá ti ń sún sẹ́yìn bí ètò òdìbò ẹ ń fòtì fún insecurity. Ẹ ń fòtì fún ọ̀rọ̀ ajé pínkọ́rọ̀ ajé ọmọ mẹ́hẹ. Ní gbogbo àwọn tẹ́ ń sìn tẹ́ ti ń tàbò níjò ní ní state wonù náà tí wọ́n ti dìbò ìbò gọ́vnà tí Soludo Abikan wọn lọ wọlé ń bẹ. Wọ́n ń ta ìbò pẹ̀lú mọ́ọ̀tì àtàpọ̀ méjì ₦400 pẹ̀lú mọ́ọ̀tì ni wọ́n fi ta ọdún mẹ́rin wọn. Àwọn tí wọn ní làákàyè lọ́pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n bá tọrọ owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ fẹ́ sàánú fún ẹ máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín tẹ́ fẹ́ sàánú fún. Kọ́mọ̀ jẹ́ para àwọn tá máa ń tàbò ni. Ẹ béèrè pé ẹ ti ẹ̀ kọ́kọ́ ti ọ̀rọ̀ òṣèlú sí pé bó ni Nàìjíríà ṣe rí. Bó ti ẹ̀ wá ṣe rí 2023 30 ẹ̀ ni wọ́n wò pa lè dìbò fún ná. Tó bá ti ń sọ ọ̀rọ̀ tí ò bá ikùn gbé ẹwọ̀n ìwé eléyìí ìyẹ̀ tí ìjẹ́ dáadáa ó yìí retí pé. Ẹ yẹ kí ọ̀jẹ́ díẹ̀ sí ẹ má fún lówó. Pàápàá jùlọ ẹyin tẹ wà ń lé òkèèrè. Sọ́wọ́ ọ̀hún náà dùn orí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni. Sọ́wọ́ ọ̀hún náà dùn orí sẹ́ẹ̀ ṣiṣẹ́ rówó ni. Ẹnìkan máa blackmail yín. Ẹni bí bá fẹ́ pakú kọ́ pakú àyín torí rẹ̀ ọba.

0: wàhálà ẹ̀wọ̀n ti jọ ìwà látọ̀ orílẹ̀-èdè morocco náà ẹ ṣe o látọ̀ orílẹ̀-èdè morocco a máa rírí yín ẹyin tí a láti united states ẹyin tí a láti canada a máa rírí yín o ẹyin tí a láti orílẹ̀-èdè germany tẹ́ ń gbọ́ wa lọ́jọ́ ọjọ́mọ́ ẹyin tí a láti ireland láti united kingdom láti benin láti libya láti ghana káàkiri àgbáńlá ayé ẹyin tí a lórílẹ̀-èdè nàìjíríà náà a dúpẹ́ lọ́wọ́ yín o adéyin mi ká ọlásùkàn mi lè mí jẹ́ pàpín tí ń ṣe bálẹ̀ fìlà ọlásùkàn mi kásà máa ṣe dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ wà ajé àlú ọyọ ti gbó lásán pé mi ò bá rẹran ko máa sì lápá mi ọrọ ìjẹnu ohun mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ wúyẹ wúyẹ.
1: ìwọ ni ẹkọ ńlá ẹkọ ọgbọn ẹkọ agbára ìwọ ni ìwọ nìkan.
0: àwa lórílẹ̀-èdè nàìjíríà láwà religious jù tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ńbẹ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwọ ọwọ́ wa bó ni iṣẹ́ àti ìṣe ọwọ́ wa bábá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn ẹ sọ́pọ́ọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn ẹ dìbò fọ́mọ ìyá yín ẹ dìbò fún pétérù ẹ dìbò faisik ẹ dìbò fún ramani abdulrahman ìsìn ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá muslim ni mi àbí christian ni mi àbí babaláwo tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rírì mi ó ṣe bẹ́ẹ̀ débi pé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o lèmi ń support o ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ti ń gbọ́ odù falẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn mọ́ gbọ́ kùránì lọ́dọ̀ mi ọ̀rọ̀ mi ò yé yín àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong to sí ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí kú aláàjì pa ètò olúwo kékeré yín rèé adéyinka kásà máa ṣe dáadáa tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù àwọn ẹni máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run máa ń ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn kéde wa kọ́mọ́jọra wọn lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n lé ọlọ́run máa ń ti ń ṣe àfi kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹlẹ́sìn kan.
2: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo la ri Ajise Bioyo la ri.
3: Suratul Qalam. No.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد السابق الألك نور ورحمة للعالمين شهور عدد من مدى من ألكك ومن بقي ومن شهد منه ومن شقي صلاة تستغرق الحد وتحيط بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا آمين أدوكني أدولون Ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba alájùlọ lórí gbogbo ń tọ́dá Ọlọ́run ọba ọba ètò tí ń ṣètò lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ú Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńlá ńlá tó ṣe fún wa tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní Olúwa Mọ́sà wọ la apá dúpẹ́ Mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Mahámà kíkẹ́ náà mọ́mọ lórí ànẹ́bì nìkan àwọn aráalé rẹ̀ àwọn sàhábà àwọn ìyàwó àwọn ọmọ àwọn olólùfẹ́ nínú olólùfẹ́ Ànábì Mahámà ni àwa náà wà Olúwa Mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ Olúwa Mọ́sà bá bùkún kẹ wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bẹ̀rẹ̀ látòrí Mọ̀lẹ́ni Ashik Adam Abdullah Al-Aluri Baba Kamaluddin Al-Adabi Baba Yusuf Al-Argbaji Baba wa Usman Al-Fulani Tana Baba wa Agba Abdurrahim Ara Oyo Baba wa Salman Alawi Alawaye Baba Agba Nisa Rumi o fi kari ile gbogbo awon eni Olorun Oluwa Mọ́sà ba wa kiyesi ile won La ilaha illallah Awon ti won role fun won ti won di ile na mu ti nkan kan o fi yin je nbe lati jo ti won ti lo Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe pé Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà Albarka la ilaha illallah Baba Mudirul Markaz Maulaya Ashikh Muhammad Habibullah Adam Abdullah Al-Aluri Alekun Sho Alekun Alafia Alekun Emi Gigun Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illallah Baba Agba Maulaya Ashikh Ahmed Usman Al-Fulani Olúwa Mọ́sà bá wà pẹ̀lú wọn Alekun Duroti Alekun Jeja Alekun Anu Alekun Aranṣe lórí ọ̀tá ni Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illallah Wala Muhammad Rasulullah Baba Agba Ashikh Al-Imam Abdulaziz Aminullah Adesokan Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn pé Albarka la ilaha illallah bá a ṣe tọrọ fún wọn iná la tọrọ fún gbogbo àwọn àfá wa látòkìdílẹ̀ gbogbo àwọn tá a ṣàǹfààní lọ́dọ̀ wọn Olúwa Mọ́sà jẹ́ ká rí wọn pé Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn jìnà gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa iná ni a kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní aago 11 ní ti time of Nigeria, 11 sí 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Al-Qur'ani tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni Fọ́ìzì Al-Qur'ani náà. Olúwa mọ́ ṣáà jẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti download ẹ̀, ó wà ní Audiomack, Suratul Qalam. So ó wà níbẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ ẹ́ sí Al-Mujib ní Audiomack, yóò gbé gbogbo àwọn Al-Qur'an tí wọ́n ti kà wá, ẹ mọ́ bá download rẹ̀. Ọlọ́run mọ́ ṣáà sẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ẹni tí ń dálé lórí náà ni pé a mọ̀ dára lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ìsìláàmù. Kí ni Al-Qur'an wí? Kí ni Nabi Muhammad wí? Kí ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọ́n ó fi rọrùn láti gbé, téyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mi rí ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi ní tí bá ń lọ current affairs, ìyẹn náà ni a mọ̀ dá sí tá a sì mọ̀ yà sí. Kọ́lọ́run mọ́ ṣáà mọ́ kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

Lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa, tí ó yẹ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn. Tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀. Gbétò, àwa náà ṣáà ń lo ayé, àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ páyé tóun lò ìsáyé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá, gbétò, ìkan náà àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ sọ báyìí, àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lò gbà, òun náà sọ báyìí, tá mọ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ fi ìṣesí wọn, téèyàn fi mọ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam, Alkùránì ni kò sí nǹkan kan táwọ Ọlọ́run ti àdá sí, àbí tá a yọ kalẹ̀ nínú ohun tí ó mọ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùránì, gẹ́gẹ́ bá Nẹ́bì ṣe ròyìn rẹ̀ fún Sayyid Naali, ipe Alkùránì yẹn, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú èmi Nẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ èmi Nẹ́bì náà, àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Nẹ́bì tún wá ní Alkùránì tún sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá, lẹ́yìn ìgbà tẹ́mi Nẹ́bì mọ́ bá kò ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní, kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan, tí a wá wá lọ, tá a wà bọ̀, tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ni Kẹ́ọ́lá, gbígbé tó gbé Nẹ́bì Muhammad dìde, ní fátírà àgbàtà Nẹ́bì Isa tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan lò sẹ̀mí lọ lẹ́yìn ìgbà táìnábì Isa lọ, Nẹ́bì wá dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. O tiẹ̀ wá jẹ́ mùsùlùmí, ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kan, nígbà tá a Nẹ́bì dé, Lárúbáwá wọn mọ́kọ, wọn mọ́kà, Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀, tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni, kọ̀ lọ ilé kéwú kan, kọ̀ lọ ilé ìwé kan, ọ̀kọ́ṣẹ́ kankan, wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí nǹkan báyìí rí báyìí. Ọlọ́run wá gbà Nẹ́bì Muhammad dìde láti lè jẹ́ sí pé ká Nẹ́bì wá tún wọn ṣe. Àwọn ọ̀wà bú sí wọ́n ń wù nígbà náà lọ́hùn, ká Nẹ́bì gbà kúrò lọ́wọ́ wọn. Àwọn èyí tí wọ́n ń wù ní dáadáa, Alkùránì tún tún ṣe ju bí wọ́n ṣe ń wù lọ. Tọ́lọ́run ọba ní Kẹ́ọ́lá wá ń sọ fún wa nínú Alkùránì, ípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. Ọlọ́run ní wọ̀lẹ́dì, òun lọba tó já sí pé bàṣàfíl ummi yìí na rọ̀súlàn mínìhùn, ó gbé dìde o, ó gbé òjíṣẹ́ kan dìde,
láàrin àwọn aláìkan mọ̀ọ́kà tí wọ́n mọ̀ kẹ́kẹ́. Ọlọ́run ọba yìí ló wá gbójì sẹ́kàn dìde jáde láàrin wọn. Yẹ́tùlọ àléhìm gbígbé dìde tọ́lọ́run gbà nẹ́bù mọ́mọ́ dìde kó lè bá a mọ́ ka àwọn àyà olóhun kó lè bá a mọ́ ka fún wọn. Wáyùzẹ̀kíhìm ọba ka alukùránì fún wọn tán. Tìlọ́wọ́tù alukùránì tó bá ka fún wọn. Wáyùzẹ̀kíhìm kó tún wá mọ́ fọ̀ wọ́n mọ́. Gbẹ̀tẹ́sìkì yàtùl kùlùb ọkàn gẹ́gẹ́n bọ́kàn bá ti mọ́ gbogbo ara yòókù ti mọ́ àmọ́ bọ́kàn ò bá fi mọ́ béèyàn lo kírímù jù bẹ́ẹ̀ lọ ọ lè mọ́ wájú ọlọ́run. Ọlọ́run wá ní wáyọ alimhumul kitaba kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra kọ́mọ kọ́ wọn ní alkùránì wal hikma ọgbọ́n kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́nu alkùránì jáde gbẹ́tò. Ẹlòmíì mọ̀ntúkù ní ká àwọn ọmọ fòhùmù pé kí ni alkùránì yìí ń wí kò gbọ́yé gbẹ́tò. Òun kàn gbọ́ kí ó lérèfé ni ọgbọ́n alkùránì lérèfé àwọn kí ni tọ́lọ̀ ń wí láàrin yìí mọ̀ fòhùmù rẹ̀ nígbà míì sì ni mọ̀ fòhùmù á ju mọ̀ntúkù lọ. Ẹlòmíì ọkàn mọ túké ó sódì ọmọ tó alukùránì bó ṣe wò àmọ́ mọ̀ fòhùmù pé kí lọ́lọ́run wí kò yí ẹlòmíì. Ọlọ́run láwọn àgbà nẹ́bù muhammed jẹ agbẹ́dìde wáyọ alimhumul kitaba kó lè bá a mọ kọ́ wọn ní tíra wal hikma àti ọgbọ́n. Wa in kanu min qablu la fi dalalin mubin alukùránì ní bó ti ẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ náà àwọn lárúbáwá tá ń wí yìí ojú ọ̀nà nù tó fojú hàn ni wọ́n wà bọ́lọ́run ṣe gbà nẹ́bù muhammed dìdenu sallallahu alayhi wa sallam. So ànábì yìí kọ̀mọ́ka lóòótọ́ àmọ́ alukùránì tí ọlọ́run fún alukùránì ni ọ̀gá gbogbo tíra pátápátá tọ́já sí pé kò sí tíra kankan tọgbà wájú alukùránì. Ànábì yìí ìní wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam. Ànábì ní ana madinatul ilmi wa aliyu babuha. Ànábì ní èmi Muhammad èmi ní ìlú mímọ̀ gbogbo ọmọ pátápátá ló pé sára mi bẹ́ẹ̀ ń wá bàlágà ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ wá mọ́ǹtìkì ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ ń wá fàlsáfà ẹ bà lára nẹ́bì gbogbo ọ̀ràn ìmọ̀ ìní ń bẹ lára nẹ́bì mọ̀ọ́mọ̀ kódà bọ́ epo rin ni gbẹ́tò orin o ẹ bà lára nẹ́bì àrúdù ẹ bà lọ́dọ̀ nẹ́bì. Àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alukùránì ta fún yìí kìí sorin àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìní bẹ lọ́dọ̀ ànábì muhammed. Ànábì wa ni bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí àbí ká pé inú ilé mọ̀ ànábì wa ni wa aliyu babuha ànábì ní àlí ni ilẹ̀kùn rẹ̀ ilẹ̀kùn mímọ̀ béèyàn ọba sì wọnú ilé ọkànlẹ̀kùn bó ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn ni ló fi wá já sí pé sayyidna ali karamallahu wajhahu nínú àfàgbà sàbíàgbà tọ́lọ́run parí mímọ̀ sílá ni sayyidna ali wa karamallahu wajhahu. Fa inna nabiyya sallallahu alayhi wa sallam iza kana madinatal ilmi lam yakun li'adhi il madina illa
babun wahidun. Àfáàrin tó bá yẹ pa nínú Muhammad sallallahu alayhi wa sallam, òun ni ìlú ìmọ̀. Kò sí tàbí ṣùgbọ́n fún lùtàwí kó nílẹ̀kùn ilẹ̀kùn kan péré. Tá a sì mọ̀ pé Annabi Muhammad sallallahu alayhi wa sallam, òun náà lọ sọ fún wa pé èmi Annabi o, èmi ni ìlú mímọ̀, àmọ́ àlí òun nílẹ̀kùn bẹ̀. Béèyàn bá wá wọnú ilé yọ kànlẹ̀kùn kó tó wọlé. Olúwamọ́sàbá bòkú kẹ Sayyid Na'alina Karamallahu wajhahu. Àkọọ́lẹ̀ ọjà mọ̀ pé tí wọ́n fi ń lo Karamallahu wajhahu fún Sayyid Na'ali, òun ni pé nú ọ̀dọ́ tọ́gbà Islam tí ò forí kanlẹ̀ fóòsàrí ni Sayyid Na'ali ni ló wà. Nínú ọ̀dọ́ tí ò forí kanlẹ̀ fóòsà ni Sayyid Na'ali ni ọwà, ni wọ́n fi mọ́ lo Karamallahu wajhahu. Kọ́lọ́mù mọ́sàbá wa pọ́n àdojúkọ rẹ̀ lé. Wọ́n ní Al-Hikmatu Dawlatul Mu'min Haythu Wajada Akhazaha. Wọ́n ní tá ń pè ní ọgbọ́n nítorí sọnù mọ́ Mu'min lọ́wọ́ ni. Àmọ́ bí tí Mu'min bá ti rí kó ṣe kí ni kọ́ grapu ẹ̀, kọ́ grapu kọ́pì tiẹ̀. Béèyàn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọ́gbọ́n lọ́wọ́ torí gbogbo èèyàn náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹni ẹ̀rò pẹ́ bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà míì, ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú. Àmọ́ wọ́n ní bí Mu'min bá ti rí ọgbọ́n kó ṣe kí ni kọ́ gbà mú. Sayyidina Ali tí a wá ń sọ yìí, oníranran ọ̀rọ̀ ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀. Sayyidina Ali akunrin ni, a mọ̀ kọrin, a sì mọ sọ̀rọ̀ olówó iyebíye. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidina Ali ni láti wá fi mọ dára wa lẹ́kọ̀ọ́ ní òní, tó sì dá mi lójú pé kò sí òǹkálukú náà ṣe kíni yóò rí tiẹ̀ mú bẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ rẹ̀, ó ní Imanul Mari Yu'rafu bi amanati i Karamallahu wajhahu. Ó ní Imanul Mari Yu'rafu bi amanati i. Ó ní ìgbàgbọ́ ọmọnìyàn, ta bá lọ́mọ nìyẹn nígbàgbọ́ pé eléyìí ṣé Mu'min ni lóòótọ́, ṣé Mùsùlùmí leléyìí lóòótọ́. Ó ní àwa mọ̀ ímọ̀ ní ara rẹ̀ bí àmọ̀ náà ti pẹ̀lú ìfọkànbalẹ̀ sí ta bá ní lọ́dọ̀ rẹ̀ ẹni tí ìjàmbá àmọ́ náà. Ẹni tí èṣe kí ni tí ìjàmbá àmọ́ náà, ẹni wọ́n fi àmọ́ náà sí lọ́dọ̀ tí ò wá jàmbá rẹ̀. Sayyidina Ali ni a mọ̀ mọ́ látara àìjàmbá àmọ́ náà rẹ̀. Tó bá ti lè mọ jàmbá àmọ́ náà, a jẹ́ pé onímọ̀ nínú, ẹni wọ́n fowó sí lọ́dọ̀. Nínú àkọọ́lẹ̀, wọ́n ní bí wọ́n bá kówó sí yàn lọ́wọ́, ₦100 ni, ₦20 ni, wàsówàsó ni. Bí wọ́n ṣe kó fún ọ ló ṣe dá padà. Ìyẹn pé bí o ní sí lágbájá sí ló ń fẹ́ ṣẹ́ omo sì ṣẹ́ ń dé bẹ́ẹ̀. Ìyún náà ń tọ́ka sí pọ̀ ń jàmbá àmọ́ náà, toróówó olówó kìí sówó rẹ̀. Ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀, wọ́n sáré bí àpẹẹrẹ bí epo, àwọn tí wọ́n kó epo síyàn lọ́dọ̀, wọ́n sáré tà náà, nígbà bá ta àròwó rẹ̀, a tún sáré rà mí. Wọ́n sì kó sí ọlọ́dọ̀ ni, ìwọ náà jàmbá àmọ́ náà. Ẹni tó gba ọmọ tọ́, bóyá ọmọ bọ̀dá rẹ ni, ọmọ àǹtí rẹ ni, ọmọ àbúrò rẹ ni, mọ jàmbá àmọ́ náà lára rẹ̀. Ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà. Mọ jàmbá àmọ́ náà, ìtẹ̀yàn bá lágbára lè yín ṣe, bọ́ọ̀ bá ní kápá àti gbọmọ wò, dẹ́ ọmọ padà fọlọ́mọ.
ń bẹ báyìí ni lóríṣiríṣi táà náà mọ̀ ni tí wọ́n ń pè ní àmọ́nà. Ànẹ́bì sì ni láìmọ́nà límọ̀n láàmọ́nà tẹ́lẹ̀ o. Ànẹ́bì ni kò sí mọ́nì, kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán. Ẹnì kan ò lè sọ fún wa pé tó a lè fọkàn tóun tó bá ti jẹ́ oúnjàǹbá ká wulẹ̀ lámọ́lẹ̀ báwọn. Tọ́ bá ti jóúnjà bí èèyàn èwò ní mọ́nì. Ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́nì ò ní mọ̀ ṣèjàmbá ọmọlàkejì nínú àwọn tí Sayid náà lí tó sọnu tí kó wá náà mọ ro làákàsí pé ṣé ó rí bí àbí kò rí bẹ́ẹ̀ kó ń kálukú náà yẹra rẹ̀ o. Bí mọ́nì èèyàn bá sì ti wọ́ ẹ̀sìn èèyàn ń bàjẹ́ díẹ̀díẹ̀ nu ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu. Tí mọ́nì rẹ bá fi bàjẹ́ ẹ̀sìn ti bàjẹ́.

nínú ọ̀rọ̀ àwọn Yorùbá, wọ́n ní mọ́ gbàgbé èèyàn mẹ́ta nínú ìgbésí ayé rẹ̀. Ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ, lórí kóhun lójú okónú àdánwò mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn mọ́ gbàgbé òun náà. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò, àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ́ pọ̀ ń bẹ́nu àdánwò, ọwá tún fi ọ̀nà àdánwò náà, àkọọ́lẹ̀ ni mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kúrònú àdánwò, òun kọ́ ló tí ọ̀nà àdánwò, òun náà bọ́nú àdánwò ni ọwá yọ kúrònú àdánwò, mọ́ gbàgbé òun náà. Ajá sí pé ẹni tí ọba ti lè ràn ọ́ lọ́wọ́ lásìkò tó ń bẹ́nu àdánwò, tó o sì rí pé ó ní ìkápá rẹ̀, kì í ṣẹni tó mọ̀ pé ò ní ìkápá rẹ̀ o, tó yẹ pé àdánwò ti ń bóun gan fínra gan, kì í ṣe kèrémí, òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó ní ìkápá àti yọ kúrònú àdánwò, tí ò wá yọ mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó o ṣe kónú àdánwò, tọ́lọ́run fóun ṣe àdánwò rí ibú lára rẹ tó fi kónú àdánwò, mọ́ gbàgbé òun náà. Ẹni ọwá yọ kúrònú àdánwò tó mú ọ jáde kúrònú ọ̀fìn, mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀, òun náà tún ni Ìzàhárùl-gínẹ́-mínà-ṣókòrè. Kéèyàn máa fi oore hàn, bọ́lọ́run bá sore fún èèyàn, kéèyàn wá jáyé mọ̀ pé Ọlọ́run sore fún mi. Ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún ọ, ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún èèyàn, ń bẹ́nu pé èèyàn ń dúpẹ́ orin náà ni. Tálukùránì sì ní láìṣàkárùtùm làásì ìdánakùn. Àdùkùránì ní Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́, làásì ìdánakùn, màá sì mọ ṣe àlékún fún yín. Àjẹpẹ́ ni wọ́n bá dúpẹ́ orin ni ó tún rí mi gbà. Ẹni Ọlọ́run ṣe nǹkan fún tí wà ń pa mọ́ gbé tó, kò tiẹ̀ ọ̀rọ̀ bọ̀dágan ò yé wà. Ìwọ tó lówó, tó ní kápá àti jẹ nǹkan gidi, tó wá ń jẹ wàrà sóyá, òun wọṣọ tí ò ní lárí, Ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídi àǹfààní rẹ ò lè ṣe, àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ ṣàfihàn oore tọ́lọ́run ṣe fún ọnu ni. Sayyidina Ali sì ní Ìzàhárùl-gínẹ́-mínà-ṣókòrè. Kéèyàn mọ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run bá rọ̀ fún, ń bẹnu pé èèyàn dúpẹ́ náà ni. Nínú ẹ̀, òun náà ni Adábùl-márì Khairùn-mín-zàbíhì. Adábùl-márì Khairùn-mín-zàbíhì. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Ẹ̀kọ́ tọmọnìyàn bá ní, bọ́yọ̀ kéwu ni, ọkàwé ni, ọkọ́ṣẹ́ náà ni, ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ hun. Sọ̀rọ̀ ẹni tóun òkè ti ń kó góòdì kí hun, olóore ju ti tọwọ́ tí ẹ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ ayé, kọ́pọ̀, iná ni kó wá ń lé káàkiri nísìn. Oníkálukú ń da owó online, kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádánwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádánwò tí ń kàn látara pé ọ̀ ń da owó sórí afẹ́fẹ́. Kọ́ sámọ pọ̀. Àti kéwú nira, kówó ọ̀fẹ́ kéwú mọ́, àti kàwé nira, wọ́n ń pè wí òwúlò mọ́. Àti kọ́ṣẹ́ tún di wàhálà. Sayyidina Ali sì ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn, ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀,

nínú ẹ̀. Òun náà ni ìkhwanu azazzaman jawasi sul uyub. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni. Wọ́n kálukú ọ̀sẹ̀ kí ni kò rántí ẹ̀ mọ́, wọ́n kálukú ọ̀yà sí ìgbésí ayé rẹ̀ mọ́, tẹni ẹlẹ́ni níṣe kí ni ní yá sí. Béèyàn bá yìí sí mójú tó ra sí ẹ̀ táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò gbọ́n sọ̀hún, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájúmọ́.

Òun náà tún ni ìstírà àtúnnáòsí Filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kéèyàn mọ́ jákẹ́ pé wọ́n mọ́ ran kẹ̀kẹ́ jù. Mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbá, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókò bábà sásùn. Ìwọ kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọ fẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọ fẹ́ lọ mọ́ka nínú ọdún kan, ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bó o bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn mọ́ jákẹ́, mọ́ mọ́ ran kan níbi nǹkan. Gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, kí tọ̀hún kọ́ jẹ́ tiẹ̀, kélé kọ́ jẹ́ tiẹ̀. Èyàn ó ṣe kí ni, èyàn ó han ara rẹ̀ ní. Nínú ẹ̀, eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní, òun náà ni ìfá òṣàdá èdè minel moro hati. Ìfá òṣàdá èdè minel moro hati, òun náà ni ìmọ̀ fi lé kókó. Àwọn ilé kókó kéèyàn mọ́ fi pamọ́ ń bẹnu ìjọ ọmọlúàbí. Ìtí bá ń ṣèyàn, bóyá ìdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni. Ọwá ń gbé e mára pé ọlọ́run tó ni mí ní ṣe bẹ́ẹ̀. Kì í ṣẹ̀dá kan ń bẹnu pé èèyàn ní ìjọ ọmọlúàbí. Ẹni tí ọba yìí ti lọ́mọlúàbí kì í ṣèyàn. Bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn, a lè ká kéèyàn gidi. Ẹni tí ó jẹ èèyàn gidi náà lẹni tí ó jẹ ọmọlúàbí. Torí Ọlọ́run ọba ní kí ọlá. Ó ní ẹ̀dá ó mọ kígbe èmi lọ fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi Ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì. Òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀. O rojọ́ mi fẹ́mi Ọlọ́run tí mo jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́. Sayyidna Ali ni ìfá òṣàdá èdè minel moro hati. Ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni. Nínú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni. Ni ọ wà. Abẹ́lọ́ nínú àánú rẹ̀. Àti agbára rẹ̀ eléyìí tí a gbọ́ ní òní náà kọ́lọ́run mọ́ ṣáà jẹ́ kí ó ṣe wá ní àǹfààní kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀ lò ká sì bá nínú òṣùwọ̀n ẹsẹ̀.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebíọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adéyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu ooru. Ọba títí ń bá ń ṣe látà ni mọ́ sọ pé òun ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àáfàá níwájú Ọlọ́run. Wọ́lá aláìlá ìlàlá gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ iná òde ní ti dáadáa. Ọlọ́run mọ́sà jẹ́ kí ó jù bẹ́ẹ̀ lọ.
1: Iná àbábánárì.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ̀ ti ń gbọ́ wa. Kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì.

abẹ́ gbogbo ilé, ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákan-bákan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé. Ní ago 11 sí ago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀-jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní ago 11 sí ago 12 ọ̀sán. Fún ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sí sílẹ̀, Olúwa ran gbogbo wa.

wa ti ń lọ fún ètò tòní oníyanṣẹ́ ọlọ́bẹ̀ náà ṣe gbogbo ẹni tí ẹ fìfẹ́ tẹ fi jẹ́ náà gbogbo yín náà ni a kí ọlọ́run ò ní jẹ́ kí ó sú wa kò ní sú yín kò ní sú àwa náà kó tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín ètò almukodas wọn ò ní fi wá ṣàwátì àwa náà ò fi ní fi ẹ̀yin náà ṣe àwátì masalam.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára gan tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run ń lò ní sábà bí ó àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti sú wa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá àyè bébi bá pa àyàn kọjá àbìkí èyàn ó ṣe ṣekú sí àwọn ní àjẹ́ káwọ́ ti ṣe ṣekú sí àwọn ní wọ́n ti jẹ́ àdàdà kú ni ìyẹn tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ ajẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tán lu jìbìtì tán lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta kásáàpù láwẹ́rẹ́wẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọláyín ọlọ́ ọlọ́run lára adéyìnká pẹ̀mbọ̀ bí àwọn erin kásàmọ̀ ṣe dáadáa ajé ó kọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótógó.

ta ma ya wo na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ ṣe mc à ń rìkọ́ọ̀dù fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ́ jingun nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò mọ wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣe kùsì yóò mọ jẹjẹkújẹ yóò mọ hùwà kíwà yóò mọ jalè yóò mọ fẹ́ ṣùgbọ́n àwọ̀ ìsọ̀ ọ̀lẹ́ o bó ti jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára àìsọ̀ ọ̀lẹ́ o àìsọ̀ ọ̀lẹ́ tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe ní tọrọ owó tẹ́ ẹ fi máa bùn lo tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ṣe fún ara mi ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù dá a bá fi pamọ́ ní níyì gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn á lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà tàbí sí ààyè wọn káwọn náà kán máa bójú rere àánú ọlọ́run.

0: ti oya ka ma pe yi se lo ni owa ago meji la berebe te tun ma gba awon repeated programs wa da ka ma binu gbogbo e ti eti ijora won ni oya ma wa 24/7 o ti e tun ti be the sound sabaji injo ma raaye mo hun wa online igba to lohun ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni ojojumo e ni sala igbohun wa bẹ́ẹ̀ tó máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà ẹ̀ ní sáláì máa gbọ́ program kan kejì ní àárín ìbá à ń wá owó generator a ní di kọ̀mpútà àti ní tébù bàbá ti fún àwọn ti fún àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún àní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àná owó tá tó fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti fi kún owó tàbí ń ṣe sí àpé ká tún ṣe sí àná àti tún ra àwọn first apron tá a fẹ́ máa wọ̀ kán lè bá a mọ dára mọ̀ pé oníròyìn níwá ọ̀tá bá lọ kọ́fà event níta káwọn bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rìkọ́ọ̀dù ni ṣùgbọ́n tá a bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ nígboro tá a bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn lélẹ́yìí oní rédíò lélẹ́yìí tá a bá rí first tá a rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín yàrá kan ni mo fẹ́ máa lò níta yìí náà bá ní tẹ̀fẹ́ fi hàn án lọ ẹ̀dákun ọlọ́wọ́ bẹ̀yìn náà gbé bùkátà yìí gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yìí ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn yìí náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la láìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la wípé kò sí ọ ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàhálà ọlọ́la wàhálà kò wá táyé lábẹ́ láàrin rasim.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajiṣebiọyọradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ láàárí ọyọ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
0: tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi ò ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ ẹgbẹ́ olí ni mo kọ́kọ́ kí n tó wá máa kọ́sẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ra tuntun náà fún wa pàláì á mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Pẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan náà àdúpẹ́. Torí rédíò àwọn èèyàn máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tá a bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yín kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ti ẹ̀ ń gbọ́ wa ẹni fẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé kankan sírẹ̀ sí o ẹ̀yìn ti mọ̀ ọ́ ní à

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ọ̀lẹ.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọ̀run ọ̀run.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni wípé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣébí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Mbọ́ láwa ti ẹ̀fẹ́ sá lọ. Láwa dá lówó. Dábì wọkọ̀ dé Ìbàdàn.

ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrù lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ṣòro náà ni pé kéèyàn gbà pé òun ní ṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a ní ṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà? Ẹ tí mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n láwọn ti mọ̀, gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pa níṣòro, kí wá ni ojútùú, kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní 11:30 ní ṣàkú tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá. Ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rọ̀ ẹ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò. Tó o bá toko tó o todò dé sò ní bákinní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó, tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, ìjà máa ń fún jàálẹ̀, máa gbá lápẹpẹ tèmi lójú ni o. Torí èmi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́, ń bo mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni, ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú mọ̀ ń bà. Wàhálà ò dá o, Ọlọ́run má jàárí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, Kọ́lọ́run má jàárógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, Ọlọ́run má jàárógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè Líbíà ò ní jẹ́ pòwe bú. Àìsùn inú ilé ẹni àfọrùnrọ́, owó òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà, tó bá kà àdàgbà dátán, a máa kan jẹ́jẹ́ mojókò mi, Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Líbíà, ẹ bí wọ́n ní Síríà lọ́rùn níbẹ̀ náà. Wọ́n ròyìn.

0: mú un.
1: Ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ilé ọmọ bẹ̀rù. Ẹni tó wẹ̀jú inú ńlẹ̀rù ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ bá ń gbọ́ mi lọ́wọ́. Torí níná lórí fóònù ó yẹ kí n ti jápa. Ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa. Ṣùgbọ́n torí pọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chat lórí WhatsApp. Kí lẹ̀yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútù sí gbogbo bí gbogbo ẹ̀ ṣe rí? Kí n lójútù? Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀, kájọ sàsọyé pọ̀. Ẹ jẹ́ kájọ reason together. Let's reason together. Ẹ jẹ́ jọ sàsọyé pọ̀. Kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní? Àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro. Tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Tẹ́ bá ti gbà pé ìṣòro

torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí jọjọ kan tí ilẹ̀ ò mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó ń rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wojútùú sí. Kéèyàn kan àbéèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

Bùlánà lórí ẹ̀rọ WhatsApp Bùlánà tó wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Àjọ kọ́ọ̀lù àjọ sọ̀rọ̀ wọ́n kọ́ọ̀lù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kún. Ní àbáyìí wá ń fún mi nílò àbá rè. Ó dìgbà tóun ṣẹ̀ṣẹ̀ délu ọba tóun ṣẹ̀ṣẹ̀ délu Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ́ọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Ó sojú òun tó kọ́ọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí. Ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èyàn pè ọ̀pára àmọ́ rẹ̀ ò yá. Ọtọ́wọ́ kan ń bu pé sí ò get out sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọ̀lù tán lòun wá bèèrè ọ̀ràn lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná.

0: bambera. Olorun wa nbile re oro pe sasema pa awon baba wa ni eni to fa fe mo di oro to ba bere oro na ni ma ni lo fe die gbo eni to ba bere oro na lo fe die gbo o o nba bi pe la mo yin kin lo se o to bi se ba se bi ma re na lara re o ya ni ile iwosan won ma la won ti gbe lo a pa ara re o ya ni lo wa la nu ko to lorin awo ba bo si lan o ni nton se nbu ni wi pe we dey constantly gbogbo kini ko si nkan kan tan ni do ohun fun yato fun pe boya later o ko n lo kan lo wo mama on lo hospital gbogbo awon kan yi lo wa in place so oni so ni ambulance ti o gbe ya ohun lo so hospital ni abo ni doctor ti o gun ye ohun labere abo ni nurse ti o fomi si la to fi n pe ohun pe nkan to ya ko se na ni pe ko pe 911 ki 911 ka da take ka take up issue yen baba yi o tun ba mi soro egbon yi ti mo ton mo so ko call mi lati lo oba lana o tun ba mi soro o njoye mi wi pe ni orile ede to n wa o leyin olori lo nru fo pe koda ko mo jomo onilu ko mo jomo onilu ti nkan emergency ba ti de tem ba ti pe 911 wọ́n kọ̀kọ́ àtẹ́ǹdì sí ọ náà
1: ọ̀rùn-mọ̀rù
0: síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín bẹ̀rùn ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ní germany ẹ̀yìn ti faransé ṣé bó ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín náà ń bẹ̀rùn ẹ̀yìn ti uk ẹ̀yìn ti united states of america síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín ó ti gbéyàn lọ sí hospital wọ́n ti àtẹ́ǹdì sí ọ náà bó gba káàdì wọn ní dọ́ọ̀lùm pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kínní tí wọ́n fẹ́ ní first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí deposit ilẹ̀ ibi tó ti ń wá deposit àtòwò káàdì kí lẹ́lòmíì ó ti gbẹ́mìí mì.
1: àwọn ìjòyè
0: kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí.
1: olórí ló ń ro ká lọ bá ń sọ.
0: ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá báńdíìtì àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: ẹni bọ̀ọ̀lù mọ̀.
0: ìwà àmọ̀ bóyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lè fẹ́ máa jó lórí ilé lórí náà. kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú kí ló dé tà fà lò woman life. wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. wàhálà ti wà o iná wa ń kàn ga o mo rí iná nínú kàn ga o iná ń jó lórí omi ẹ̀yìn tèmi. tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi ẹni lọ kó irú ẹ̀ wá ni o iná ń jó lórí omi o. ṣé bá ṣe máa wá bá lọ rèé ṣáà máa wòran ni ṣé bá ṣe máa bá lọ rèé. torí bàbá ń bá a lọ báyìí wà láì nǹkan kan ò ní chéǹjì o.
1: kò wọ.
0: nǹkan kan ò ní chéǹjì o ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé. gbogbo àwọn tán jẹ́ educated fellows tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wíwò wọn ní voters card.
1: wọ́n ń sọ̀rọ̀.
0: ètò ní voters card ò ní dìbò.
1: olórí ló ń rò fọ́.
0: gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. kan sá lọ kan gboko bòmíì lọ. ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o. wọn kálukú ti wá wà so service. tóbi di pé ìhà kọ̀kan mi àdónkẹ́ kọ̀kan mi àdónkẹ́ kọ̀kan mi ní kálukú wá wá ń hù.
1: ẹni bọ̀
0: ẹ gbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jà lọ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jà lọ ní délé sọ. mo sì ń jóyè yín o ààlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o ààlà ni ó fokọ ọ̀lẹ́ hàn.
1: ọ̀hún ni gbogbo a rí.

0: inú.
1: Ẹ dúná, kí ni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná? Kí ni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́? Kí ló wọ́ọ̀kì? Ṣé ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún 17 tó ní àfihàn ẹgbùn bẹ́ǹsì? Kọ̀ọ̀kọ́ kóòdì o, ọ̀lẹ́ ni o, kọ̀ mọ́ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o. Kọ̀ọ̀kọ́ kóòdì ká tó bọ́yá tech guru kan ni bí àwọn ọmọ ìlú Èbó tó jẹ́ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem. Tẹ́ ẹ bá sì lè solve problem ìṣòro ẹ lè tibẹ̀ dólówó, tẹ́ ẹ bá sì lè rorí ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà o. Ẹ já wójútùú sí ọ̀nà báyìí la fi lè sojútùú sí irú ìṣòro báyìí. Bóyá nípa kákọ kóòdì programming language ni, kákọ kóòdì ni, ká build nǹkan ni. Ibẹ̀ àwọn ọmọ Èbó kékèké ń gbà dolówó, ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni, jìbìtì ni, kọmọ ọdún 17, kọmọ gé orí èèyàn, kọmọ gé orí girlfriend rẹ̀ bóun náà fẹ́ ṣoògùn owó. Ṣé ẹ mọ̀ pé Nàìjíríà ti fẹ́ẹ̀lì? Ṣé ẹ pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé?
0: Ilé
1: àwọn ọmọ sọ o, lójoojúmọ́ la mọ̀ sọ, torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọ́ mọ̀ kú o.
0: Lọ́ba wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
1: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ, ilé ẹni nílé ẹni, ìlú ẹni nílùú ẹni, bábá ẹni ni bábá ẹni, yeye ẹni ni yeye ẹni, ẹ̀gbẹ́ ẹni lẹ̀gbẹ́ ẹni, àbúrò ẹni làbúrò ẹni, fómìlìkì ẹni fómìlìkì ẹni ni o, ọ̀rẹ́ ẹni náà ni o.
0: Ẹni lọ ló mú.
1: Ètè mi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ò ju pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan. Lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá ó nu o, lára àwọn ìṣòro tí ń kojú Nàìjíríà ó nu o. Àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan. Selfishness.
0: Àwọn ìjòyè wọ́n
1: ń. Selfishness ti ń dààmú táyé náà ní ń dààmú Kẹ́hìndé. Etí ń dààmú Yorùbá ní ń dààmú Haúsá. Etí ń dààmú Haúsá ní ń dààmú Yíbò. Etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn. Àfẹ̀mínìkan. Etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki. Ní ń dààmú Ògbómọ̀ṣọ́. Tí ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin. Dààmú Kwara. Dààmú Èkìtì. Dààmú Ifẹ̀. Òtáyé náà ní ń dààmú wọn Lọ́sun. Ó ní ń dààmú wọn Lọ́fà. Ó ní ń dààmú wọn Nisẹ̀n. Dààmú wọn ní Saki. Dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé Gbọ́ọ̀rà, tó fi dé Rúwà, tó fi dé Lanlátẹ̀, tó fi dọ̀yọ̀ Aláàfin, tó fi dé tèdé.
0: Ẹni lọ ló mú.
1: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́. Tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Lábújá o. Ìmọ̀tara ẹni nìkan ni o. Ìdílé mi nìkan, èmi nìkan, àfẹ̀mí. Àkọ́kọ́ ìṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú. Abẹ́ ẹ̀gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí, ọ̀rọ̀ mi ò yé yín. Ẹ̀yin ò tí ì gbà.
0: Ilé
1: Abíṣẹ́ ẹ̀gbà bẹ́ẹ̀. Ìmọ̀tara ẹni nìkan ni o. Selfishness ni o. Bámúbámú ni mo yó. Èmi ọmọ pèbí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Ìlú rẹ̀ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ̀ yìí o. Selfishness ni o. Iná làwọn ọmọ kéékèèké ń bá lọ́wọ́ àwa àgbàlagbà. Selfishness ni o. Ìmọ̀tara ẹni ni o. Ìmọ̀tara ẹni nìkan ni o.
0: Orúmọ́rú. Ẹni lọ.
1: Ọ̀pẹ̀ kẹtẹ̀ yìí wá ń dàgbà. Inú ọmọ Ádámù wá ń bàjẹ́. Adéyínká. Ó tó ti dé Aláwí Ìjánu. Pẹ́ńbọ́ bí awo erin. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán. Kásá máa ṣe dáadáa. Ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Anibẹ̀mí ò bá rẹranko mọ́ra bá mi èèyàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ò sọ. Ìsúsúsùn ìwà ahuná. Ìṣẹ́ ń hun mọ́lẹ̀ o. Àwọn òwe àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: Àrùn ò mọ́ọ̀rù mọ́ o, ayé gangan ní mọ́ọ̀rù nísìn, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà ń mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà ń mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípasẹ̀ bísínẹ́sì ìmọ̀tara ẹni nìkan, ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò rò mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó lólè nìkan ló bọ ọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọ ọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀ wàhálà ẹ̀. Agbára ẹgbẹ́ lẹ́gbẹ́ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní ká.

Bóyá tó bá di lọ́la, kọ́lọ̀ kọ́ mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí ì gbá. Kọ́lọ̀ mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí ì gbá. Kọ́lọ̀ sì jẹ́ ká rí iná chaàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́lọ̀ ká tó rí iná chaàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́lọ̀ fúnná. Ẹnìkan èèyàn wa kan tá a jọ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada. A jọ wà nínú group kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun ti yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ sọ́nà ibòmíì. Ó ní sọ́wọ́ gbàdúrà òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tóun ọmọ gbàdúrà fún lèmi náà sí ń gbàdúrà kọ́lọ̀ jẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ̀ jẹ́ òun ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú iná ń bẹ tí è lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ̀ jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ̀ jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ̀ mọ̀jọ́lé òkú sọ́ọ̀pù wa. We are asi. Ọlọ́pàá wà oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn ń bẹ̀. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ndì 13 kan ló sọ pé wọ́n kó sọ́ọ̀pù òun nínú ọdún yìí ni àbí ọ̀ndì 13 mọ̀dẹ̀ lọ́ọ̀dọ́ rẹ̀ ni nínú January tá a wà yìí látẹ̀ tó tí ó parí lónìí yìí January tí ó tán lónìí ọ̀sọ̀ ọdún tán ó gba owó cooperative 150,000 ní December ó sì fi rajà àtẹ sínú sọ́ọ̀pù rẹ̀. Wàhálà January ni wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. January ni wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kù. Àtọ́wọ́ àjọ alájọ tí wọ́n kó sí lọ́wọ́ tó kó sínú ṣọ́ọ̀bù wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà ó wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sìn pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹjẹ́ mi ò já yín tán ẹjẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè nàìjíríà tèmi é sí ọ̀kadà tí mi é fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń sin ọ̀kadà lọ lálẹ́ ń wọ̀nyí ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata kùkù mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọn èso ọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. sáwọn ọ̀lẹ́ yìí tí wọ́n kún gbòòrò tí wọ́n ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ já ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ̀ já ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sóko lombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ sànú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ̀rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe ń rélura wọn kí kọ́mọ̀sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dágbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ọ̀ gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ń tijú wọ́n wá rọ́bà wọ́n ń sòrò.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá nàìjíríà torí ká mọ̀ bá a mọ̀ bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn ò torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọn wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀
1: ẹni lọ́ọ̀lù mọ̀.
0: àwọn ni wọ́n máa wá kọrin mọ́ ọjọ́ lọ à ń wẹ̀yìn rẹ torí tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyínká fóònù mi ti kú 4% ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tàárọ̀ yìí sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù adéyínká pẹ̀mbọ bí awo erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́ àròyé niṣẹ́ ìbáàkà igbe kíké niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀
1: o.
0: ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ adéyínká. omo odo agba ka sa ma se daada ajo ko bi eni kilo wa adeyin ka pe nbo bi awe rin won ma nba ta leon eyin ju olodumare ti o se fo aja lu oyo ti egbo lasan bi mi oba ranko mo ra ba mi eyan ni o ta a ma be o nitori obe ni nbe su atelese a si bena o anybody am a bonny color, need the banle. You told the Babaku that the Kojo carry on our war. And the Abba Bajaro, my jelly, and it's a mule. In Jackie Laye, Binse, Arrow War, Laye, Binso, Illuari, Bono. You know, let that thing bummy, or the that thing bummy. If you set that thing bummy, you know, I call that thing bummy, but where he said bummy, lower, lower. He lay on now, you need Bona, Connect Dojuro. I wish I ain't know, the Dojuru. Ile aye yin o gbona nitori pe tututu bayi la aro de tututu bayi na la aro baba mo fa yin le olorun ba lowo mo fi olorun ba so yin iso olorun ba abo re to nipa to daju to ju ewurin lo ko ma wa lori emi ati dukia emi ateyin ka ma gbo laburu sira wa ka ma dolodi leyin ara wa
1: eni lo
0: ẹyin tèmi títí dìgbà mi láti máa pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ adéyinka mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò nítorí pé tútù báyìí làárọ̀ dẹ́ o tútù náà làárọ̀ bàbà. ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún ti wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehehe.

0: Se ngbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te ngbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
2: ika owo so opo ika mole awon eran won fowo so opo won ma ki Asi otito ni ora on baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta po owo so wo po gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan ii eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní ìyẹ ni yóò yẹ wa o torí ìyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́ṣùkànmí lè ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí fàálẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàbí ní tí kòrò ọ̀hún rán mi níṣẹ̀ àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ń là á dìkú ijó àti wípé ajíṣebí ọ̀tọ̀ là á rí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ẹkọ àtàrà ní gbogbo ìkiri ti àfẹ́rẹ́ kan tí tó bá ń fẹ́ dé adéyínká ọlásùkàn ní ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà iláṣà àròkò tí sọ lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
1: Àjíṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ẹ̀nì kọ̀ọ̀kan.

0: àwọn ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ẹ̀jẹ̀ òtún bí ó.
1: ìwọ tó wà ní pẹ̀kú ìmọ́lẹ̀.
0: láti òkèrè kí nígbà ọ̀yá láàfin ni wọ́n wá ní àná. aago kan òru aago kan àjálẹ̀ òru.

Egbo ta lo le ji totun le pa ta lo le pa totun le ji Allah ba mi ni kan na ni o Egbe leyin e ni an da loro egbe leyin omo ojo kan Allah won ba igba lowo Mimo ogbo ni fun oruko Olorun ba Olojumare Olorun gbogboro bi owo aso akiki tan ani ta ba kibon ta tun yibon a tun ki ni o le bi se ma n ki Olorun ba mi lore kore nitori pe ko si agbara kankan nibi kankan to to agbara Olorun ba Olojumare wala haula wala quwwata ila bilali razim agbara to da ofun si meje agbara tin mu osan tin so osan doru agbara to tun le soru dosan ẹyin rẹ kò sí ẹlòmí o ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ ni èmi ni tó ń jẹ ẹmí ni alpha àti omega ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti ìparí ohun gbogbo lẹ́yìn rẹ kò sẹ́lòmí mọ́ o kò sí nǹkan kan mi mọ́.

0: Ìwọ nìkan náà lọba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbà ńlá ayé. Ìrì wàá sẹ̀ lémi lórí, ìrì yídà wàá sẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wàá sẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín, Oyo ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

ṣùgbọ́n kì í ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún ọyọ àtibá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbá oṣù bàbá oṣù wo ní ń bà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà ẹ mọ̀ sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Lórí gbogbo nǹkan tí ọlọ́run bá mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pèkúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òrò kí lọ́ọ̀yà aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkóso pọ̀ wọ́n ní wá ń sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì wọn ò mú dáadáa ní bíréèkì lọ bíréèkì lọ fẹ́ẹ̀lì ó tẹríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tá wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹ ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́ọ̀nì ẹ̀nà ni wípé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́tàn àti ìpàdé tó yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì wá mú wọn ibi tó ti ń ju kíní kò sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ ń sọ̀rọ̀ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun kò sí ti december tó fi yàtọ̀ sí january o kò sí ti january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín ká ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ lè bá sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá sọ́ wa ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Mo ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lẹ́ni lórí ni aya gbé ń wọ̀ lọ́tún.

ẹni tó ní ẹ̀mí mi gbé mi náà wọ ọ́ gbé mi wọ̀ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sí ìwé ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí ìkurukuru jẹ́ máa ń fẹ́ wà. Ìwọ́ la máa sáré àsápàjúdé, sáré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọgbà ọgbà ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹhànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run. Só lè lọ ibì kankan mọ́, làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́, ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbìkan, ilẹ̀ a máa ń bò mí. Bílẹ̀ bá mọ́ níbìkan, a tún sún bò mí. Ọlọ́run bá mi lọ́ba ara. Àfẹ̀dọ̀ ọwọ́ ẹ̀ dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lè mí ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kó fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún báyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà. Wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó, a máa kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́run ní jára ìdá, àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀, ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbúrò lẹ́yìn àwọn iléyìnbó ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: náà ṣe yí ọjọ́ Monday ṣe tá ń lò tán lọ yìí pé níbi tí mo báyìí lórílẹ̀ èdè wọn Nàìjíríà ṣe tá ń lò ní ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio tajúwẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan ìbádé ṣọ́ọ̀bù nínú ṣẹ̀lẹ̀ lókè òròkè ẹlẹ́ nínú ṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbà. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀ ó ní ìpẹ́ ń buyè tá ń sáré tá ń pa iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà neighbor generator àwọn tiger generator ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé generator sí kò gbé ta bí fire salesa lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà iná bá jò ó di iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjokíjo. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà àìsí mẹ́la ìbáwọn adáṣe oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ mọ́ ẹ̀yin èèyàn bá lẹ mọ̀ pé mínírààsì náà ẹ̀lẹ́ lò ó fún bí fire extinguisher kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbé léńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní fún àwọn èèyàn tí a máa wò pé àbíyẹ́lẹ́ ìṣe wọn máa mú mínírààsì ó mínírààsì ni wọ́n kàn mú ni wọ́n kàn jí pọ̀ dáadáa kó lè bá a ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ni ọlọ́run bá sáà lùú náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyè iná sàkókò ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo sọ́run àjàǹté èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí ibi ìyá tí ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan kò sẹ́nì kankan tó yè òkú wọn ní wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta àpọ̀wọ́fà a máa wá blame ọjọ́ kan a máa blame oṣù kan ẹ dákun ẹ̀jẹ̀ a máa due diligence ká máa ṣe àtà o ọlọ́ọ̀bá yóò máa sọ wa o ṣùgbọ́n káwa náà ká máa ṣọ́ra wa ká mọ̀ ìyá fọ́lọ̀ sọ títún pokùn dẹ̀dẹ́ gọ̀pẹ́ ọ̀rọ̀ mi ò mọ yéyín adéyìn ká pẹ́ ń bọ bí àwo irin sọ̀rọ̀ mi ń yéyín 07068874274 lẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ mi tó bá jẹ́ pé outside nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ̀ ẹ dẹ̀ lè text message lórí whatsapp bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí i lálẹ́ ká dàkọ yín lórí ètò ẹyẹ mẹ́sẹ̀jì mi lórí whatsapp mi.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.

0: born in trust in me. Àwọn ìlérí tó ṣe.
1: Èmi àti yín à ní jìyà mọ́ o. Orin onítèmi dáadáa. Òkunlọ́lá fún láyọ̀ lásùkàn mí náà ni mo gbá sí lọ́wọ́lọ́wọ́ yìí. Nǹkan padà síbi rè ṣùgbọ́n mo fẹ́ ká máa tún lo tá a bá ti ń lo àwọn international ká máa lo àwọn àtàjọ jẹ́ lókà náà ká máa promote ara wa. Okun lọ́lá fún mi láyọ̀ lásùkàn mí nù àjọ máa ń ṣiṣẹ́ ẹ̀sùn gbọ́ orin kan tó kọ ní àyín fúnlé iṣẹ́ wa ń bí tàbí kí bàbá ṣàbínú àdépọ̀jù fún ti bí bàbá ṣe máa ń na ọ́síá àtọ́mọ wọn tó ṣe ìgbéyàwó níjó ní a tún lò míì náà tó tún jẹ́ ti bẹ́ẹ̀ de ẹnìkan wa náà lára àwọn bàbá tí wọ́n máa ń sọ̀pọ̀ tiwa ní àyín bó ṣe jẹ́nu ó ń bọ̀ náà ẹgbádùn rẹ̀ díẹ̀. Olúwa ti sọ pé mi àti yín àníjìyà mọ́ o ikú òjijì ò ní tọ́ sí wa o ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe bí àdánù kò ní tọ́ sí mi àtẹ̀yìn o ọlàwàlá ọlàwàlá kù wá táyé lábẹ́lá rí làzí.
0: Ọkàn tó mọre lọ́lọ́run fẹ́ràn ẹ̀dùn.
1: Tẹ́ ẹ tún gbọ́rọ̀ gidi lẹ́nu Okunlọ́lá fún láyọ̀ lásùkàn ká máa jẹ́ kí ọpẹ́ wọ́pọ̀ ju gbére wa lọ.

Nàìjíríà kò ní tọ́sẹ̀mí àti àníjẹyà mọ́. Ọjọ́ ẹkún wọn ti dópin. Àní sọkún àní jẹ̀bàjẹ́ àní jẹ̀kúrò. Àní kìkà àbámọ̀ bọ́nú. Kí àwọn ìlérí àti ìpinnu tọ́lọ́run ti ṣe pẹ̀lú májẹ̀mú rẹ̀ kán lè bá wa ṣẹ́ ká gbogbo wa kájọ máa fẹ̀sọ̀ sí. Ká máa ṣe ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí jòógà gbọ́n. Ká máa jẹ́ ní tí ọwọ́ owó tó ká máa lọ máa fi gọ̀gọ̀ fà á. Ká máa lọ máa fi gọ̀gọ̀ fà á ọ nítorí ọwọ́ bá ti tó. Olúwa sì láàní jìyà mọ́ lóòótọ́, ṣùgbọ́n káwa náà ká tún tẹ pámọ́ṣẹ́ wa. Ìdí iṣẹ́ ẹni làwọn bàbá wa sọ pé àti ìmọ̀ ni lọ́lẹ̀. Ẹ jẹ́ gbọ́ òkun lọ́lá fún láyọ̀ lẹ́ẹ̀kan sí i.

láyọ̀. Anita ní sọjọ́ ọ̀bìnà Moses àkàndé Akíntúndé ọmọ elépè ń ṣẹ̀kẹ̀. Ọmọ wọn nílò ògùn àláàfin. Gbogbo Ọyọ́ àti Unity Forum wọ́n ń kí bàbá wa Moses àkàndé Akíntúndé lábẹ́ alága wọn ọmọ ọba Ládìgbòlù mú ìdí.

0: kó tó sẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bà lé mi kí n má tún sí sọ abala kejì náà látúnbọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbà oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yìí kurukuru a máa là lújà a máa là kò ká a máa là kò ká. Ọ̀ọ̀ni rìnàrìn tí ń bẹ̀ ń wájú bọ́yọ̀ kọ̀ọ̀kan ti takú. Tó takú lóru mọ́júmọ́ tó wà ń wájú. Kurukuru ó balẹ̀. Ẹ̀ẹ̀ni rìnàrìn tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ̀wá ṣe tí ó jẹ́ kí Adélé Láyọ̀ Kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrú pẹ̀lẹ́. Àmúkùrú tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ ẹ kíì sára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán yóò wá léèyàn kan ní sọ òun. Ní ò bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ látòkè wá tó jọ.
0: A máa fẹ̀mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní sọ òun. Tẹ̀yìn ká pẹ́ńbọ bí àwo irin. Ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ran kó a sì rábà mi èèyàn. Kọ́ máa ṣẹ̀ lé mi, kọ́rọ̀ ọmọ bà lé mi, ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun, réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere, kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèrè kéyìí dáa, ẹ máa wá gbóhùn mi lọ̀lú kẹfun, dẹ́yìn nǹka pẹ̀mbọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà, kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa? A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ó kàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn kúrò lówó oje. Báyà mi fàtá ìbá ń délé. Ẹ wá kọ́ ń lé èbó tí ń lo oje. Báyà mi sàmínú adé pọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi ṣàfihàn adépọ̀jù gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo kọ rẹ̀ àtẹni tí mo kọ ẹ̀ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wa ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàm̀bá wọ́n pẹ̀ kí lè èèmọ́ ko ni àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọdé ni àtẹ̀yìn káàrin àrìn fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwò sílé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbòho ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbòho ọmọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wọ̀lá haúlá wọ̀lá kùwátá ìlà àbílà àlẹ́ rẹ̀ sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ló ti máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Ọkàn wọ balẹ̀ karọ dẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ táka bá kó wọnú epo náà ní kó jáde. Gbogbo àwọn àjọ wọ 2020-2021 ẹ̀yin náà lájọ rí òpin rẹ̀ látùjọ bọ́ sí 2022. Látùjọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá ọlọ́run ọba olódùmarè. Ọlọ́run ò ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wá lókù o, àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. Àtùnwá máa gbé rere kọ́ngbẹ́kọ́ngbẹ́ sí.

Bẹ́ẹ̀ni jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ a gbèsè tán ọ fẹ́ mọ ṣetán fẹ́ mọ lọ lù dárò àlùkò ṣetán ọ fẹ́ mọ lọ lù kóṣùn lékè lèkè ṣetán ọ fẹ́ mọ lọ lù kẹfún lẹyìn ká pẹ̀mbọ bí àwọn ẹyìn.
1: Ìrìn ayé ò ṣe é dárìn láìsẹ.
0: Agbé ló dalẹ̀ o, àlùkò ló dàárọ̀, onídẹrẹ́ ló dìyálẹ̀ tán ọ̀la kòkó kẹ́ ẹ tó rí wọn ò fẹ́ ń kù. Yìn nífẹ̀ yìí náà kù, ẹ nífẹ̀ mí náà kù, ọ̀tá jẹ́ ló kò ó. Adé àfúnmọ́ rèmi àtàgbàwò sí lọ́pa, ọ̀bàrà òkúndá, àbádé yìí lọ́mọ, àdéhì ń bẹ nípò tó dákẹ́rẹ́ gidi. Gbogbo ẹ̀yin ti ata tẹ́ ẹ wà lájò. Ìlú oró ni òjú gbé o, ìlú àjòjì ni òjú wọ̀, ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tán san. Adé àfún ọ̀pá gan níjọ́ tí ń sawó lọ ìlú àìmọ́ni àìmọ̀nìyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé gbogbo ẹ̀yin ti alókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. Báà mi ṣàmínú, wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ẹ nísìnyìí. Báà mi ṣàmínú Adépọ̀jù, iṣẹ́ ẹ̀yìn ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Iṣẹ́ ẹ̀yìn ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Oníyàn ṣe, ọlọ́bẹ̀ ṣe, ọlọ́ka ṣe, gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́, ẹ kọ́ àìbínú o. Mo kì gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀, gbogbo ẹ̀yin tá a mọ̀, tọ́jẹ́ pọ́lọ́ ń mọ̀ yín. Ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o, kí a máa wà pẹ̀lú àwa náà. Ìlú le kò ní jẹ́ tí a ò, ìlú ṣe lè rí le tó káwọn ọmọ rí tí a ṣe ń bẹ̀. Kọ́lọ̀ tí ẹ̀ wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé. Kọ́lọ̀ mẹ́dẹ̀ wá kára ọmọ nìyá ká wọ́n jẹ koro. Kára ọmọ nìwá o, kára ọmọ nìyá. Nítorí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀ ni. Tinú ẹ̀ dẹ̀ ni. Kára ọdẹ̀ wá. Gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn, ìrọ̀rùn ni kò mọ̀ jẹ́ fún wa o. Bàbá mi ṣàmínú Adépọ̀jù. Ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú. Onídùúró mi ẹ ṣeun o. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkàn mi o. Onídùúró mi ẹ ṣeun o. Torí bójú èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bọ́ bá já wọn kan náà dúró, wọ́n á ti máa ṣèrè gún. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti rọ́gbẹ. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti máa ṣàlàyé. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́. Pátápátá látòkè dókè lọ. Níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín, kò ní tán di yín àbùdé nítorí òkun, àbùdé nítorí ọ̀sẹ̀. Iná ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní bòrìn bòrìn fẹsẹ̀ kọ́ ẹ ní. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o. Ṣíṣe ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdé ìkúsókò wá jẹ́. Ẹ ní kú sọ́nà bí èéfín. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá hàwùlá wàlá kùwọ́ táyé lábìlá àdé ìlàsìn. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tú agbára ọlọ́run ọba lójú wa. Tọ́ a mọ̀ bẹ ọ̀ torí ọ̀bẹ ní bẹ sùn àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀. Adé àfún bàbá jẹ ọ̀rọ̀ mọ́jẹ lé o. Jẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe ilé olúwẹ̀rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀mí, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀mí, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀mí. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná, kò ní dojúrú bí ẹsẹ̀ tẹ́ lọ. Kò ní dojúrú o, nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ. Tútù tútù náà láàárọ̀ bàbá, mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Mo fi Ọlọ́run ọba sọ yín. Ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yí. Títí ní ìgbà míì láti máa pàdé Adéyinka pẹ̀mbọ bí àwọn orin. Mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́, mi ò ní bá yín nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́, ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tún ríra láyọ̀, ká pàdé ní ire, ìpàdé wa wọ̀ yọ̀jọ́rọ̀.

0: ìlú ń kò.
1: Ìlú nìkan kọ́ fọ́yẹ́mu gbogbo àgbáyé ni kọ́lọ́run oko ayọ̀ ń bẹ̀ ni.
0: Àmì ọ̀rọ̀ burúkú sòde páro.
1: Ọjọ́ gbogbo kí fi rí bí ọjọ́ ọdún.
0: Ọlọ́run ọmọ bá nǹkan wa jẹ́.
1: Ẹni ọkàn lọ́mọ.
0: Ọlọ́run lọ́pọ̀rọ̀ aláàárù bẹ́ẹ̀. Ọgbọ́n inú rẹ̀ ọ̀sẹ̀ jọgbọ́n inú ẹni tọ́ràn lẹ́rù lọ.
1: Iṣẹ́ Ọlọ́run ju sí àfáà lọ ọ̀gá
0: mi. Àyà mi jẹ́ ẹrú bá mi, ǹjọ́ tó gun owó orí bí ṣẹlẹ̀ lójú mi. Ọjọ́ tó burú ọ̀wọ́pọ̀ bí ọjọ́ rẹ̀. Ọjọ́ kan burú àpè ǹjọ́ méjì máa fọyán mọ́. Ọjọ́ burú àfẹ́ṣù ọmọ àmà pè. Ọ̀rọ̀ kan òsì ní tóbi kọjá àdúrà lọ. Àwa bẹ̀ ọ́ Olódùmarè ọba tó dá gbogbo wa. Tètè wá kọ́ wa bá ní tún Nàìjíríà wa ṣe òjò ń rọ̀ ń lẹ̀hún gbóná. Ẹ rí pélé ayé yìí ń tiriri àbí ó tiriri. À ń bálé ayé bọ̀ ni àmọ́ bí ayé ń lọ. Èmi ọmọ bí kiní ọ̀hún dín rí mọ́ gbogbo lẹ̀ ń lọ
1: Nàìjíríà.
0: Ọlọ́run náà ló yé. Òun ti wọ́n láyé. Tọdún náà ní ìsinyìí wolé wolé oṣù jẹ́ àrílégbé awágbó ọdẹ òjì adéjù pẹ̀rọ tọ́bádà fẹ̀ ẹ̀júmọ́ ẹ̀dáwó onípò àṣìtàn kánimọ́lé ọ̀pẹ̀yàn lọ́fẹ́ṣẹ́ ẹlẹ́ṣẹ́ ní orílẹ̀-èdè èyí owó pílàì ní òjì ó lè ṣe ẹtún ní ká gba ìwé orí ká gba ìwé òde káṣanwó ná káṣanwó ọdẹ táwọn bá ṣanwó ọdẹ tán káṣanwó àfàmì ká gba ìwé ìyàwó tá a ní lọ́dọ̀ ọ̀nà kan òbí láńjẹ kọsọ́ngbó ó dí afọ́mọ bọ́ sì ti ń lọ ọjà tí ó mówó èlé lọ́wọ́ bí ìbájú bí ìdìmọ̀ bí títari bí káṣọ rẹ ni mọ́rẹ̀ ni òun ní wọ́n lọ́rùn òòlù àìrẹ́ owó ọ̀pọ̀ wa dogun ká mọ̀ kára òde papọ̀ mára lé ó di táǹkárá lé papọ̀ mára òde bírọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí. Bí ní nǹkan tálákà ní nǹkan ìjọba ọ̀pọ̀ èèyàn ló bínú ń torí ọ̀rọ̀ ìtófilé bàbá rẹ sílẹ̀ fóbìnrin tó ní kí wọ́n máa ṣe báálé lọ.
1: Orí ẹ̀ pé
0: kọ́ ọ̀rẹ́ òṣooṣù ń ṣe láì lẹ́yìn ìwọ̀n àparun pé dúró ń bá ọ. Obìnrin bẹ̀rẹ̀ ń gbámọ́lé tí àgbálé ọmọ ẹ̀pọ̀n tó ń dìbò lura wọn. Ìgbájúmọ́ró gbé kò mọ̀ ọ̀jọ̀gbọ̀ lẹ́yìn ọ̀run. Ìlọ́dá fún Balùwẹ̀ tó borí tí ò ní gbàdí ilé ìdáná mẹ́ta fò faraba. Etí gbígbá bí a ńlá yín àyà jíjì bí ìbọn òkú. Ọ̀sá lógbè tójú ti mú àjà lura wọn pàtìpàtì. Ọ̀pá òdùn gbẹ̀dú kò mọ òdùn bàrà. Àlùtúnlù ń tọ́mọ ẹ̀gúsí. Arílábà tó ṣe ní gbangba oko. Ìgbájú ìgbámú ni kẹríkẹrí ìbáàbò òde. Ńbẹ lòyìnbó sọ́jà gbẹdúró tí ń gbéṣẹ́ ti ìbọn ti ìbọn. Ọ̀gá ọlọ́pàá sọ tajútajúlẹ̀ tán gbogbo wa la ríran gbogbo ojú ní ta ni. Gbogbo wa la ń jálulẹ̀ bí òbí bẹ̀. Gbogbo wa pátápátá epo karosí ni là ń fi ń bọ́jú. Ọjọ́ burú ọ̀run ní lárí mọ́. Olórí ọlọ́pàá ń bójú fẹ́rẹ́mù ń jáde. Gbogbo aráàlú ń sáré gúngàn àjò gbàǹjo. Ẹ̀yin ẹ wá wẹ̀ sí akọ́dà òun akọ̀wé. Bí ẹni ń fi tí ṣọlẹ̀ bí àpò yere. Ọ̀gá kan bíi tó lórí wọ́n bá fò

0: ọ̀rẹ́ wa ṣe á ríra mọ́.
1: ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ mọ́ ni ò jẹ́ rí mi.
0: Ẹ rí pé ìhùwà gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí.
1: ọ̀rọ̀ náà dùn mí pọ̀ ńgbà tí ò rí bẹ́ẹ̀ mọ́.
0: Ẹ ṣe ń garun wò mí
1: ẹ̀dẹ́gbẹ́ ọmọ.
0: Àbòṣe ò jẹ́ ẹ̀dọ́dọ̀ wa àbòṣe ò

0: Akin ola o ni were oko la ni hun omo ya mo o a bi oye baba dejo ni kejo ma won be ninu won to omo yin kan la iya re joyin kan la baba re nje la ni ran mo jade ba won ka ja te nbele kun ajadile ma rere loju ala baba subu ola ke ba won re gba se poko won lo ako won lo majorun la baba David
1: baba dada
0: akin ola owo re tete oko le ogbe yawo obi mo to langa li o si to loju ti kun iwo ni baba esita de ka okin aya deleke omo badan di buredi njo si
1: on buredi ti ola
0: omo ya la ri aye re dun joyin lo edumare o ni joko odori okan ba je mo gbogbo wa lo
1: amen
0: akin ola lo mo loye meta kan pe mo loye meji iya baba kan pe lo loye laye gun o ya kan pe lo loye nsale afun akin ola oni were alapa ni baba re omo ogun de ya le rawo sun alekun nu gbawo bu oya o le pa pa wodo ore to le madu bi oya nu ogan sun baba la ni ran enu eni kan ogboro egan ni gboro ogbo mo so igba to di josi de to wa gbe ya re sin oyin kan la to ke ogun omo le ajo ni sale afun mo boju ka won atata eniyan bi dikin bi paito bi lawyer bi adajo bi egbe bi ore bi gbajumo bi ijoyi àtàwọn ẹlẹ́yin tú ẹgbẹ́ òrékè lẹ́wà obìnrin jàǹkàn-jàǹkàn tá a fi ṣe pé obìnrin àwọn ọmọ sọ pé àlàdí ẹ̀dú ṣe kí yàǹjọ́ òun àtẹ̀wùmí elédìkó aráàdú ọ̀sùn afẹ́gbẹ́ bí adé ẹ̀mọ àjùmọ̀ bí ọ̀kan tàánú elédìkó ní kápá àjọmọ bàbá ni òtó ká fẹ́ràn ààrẹ ni ètò ìkó àbọ́ lọ́ràn kó fi sàn fi sàn akin ọlá ló ní ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọlá ẹ̀kú àgbọ̀ wá ọjọ́ ẹ̀yìn kú dìde ẹ̀kú ìnáwó ọjọ́ ẹ̀mọ̀ kú àṣeyẹ à ń sílé à ń kómọ à ń gbéyàwó là ń fi ṣe pàdà láàrin ara wa
1: àmì
0: èmi náà pàdú bí ọjọ́ tó gbé ìyá rẹ̀ sí mo gbowó lé yín mo gbaṣẹ́ ọ̀tọ̀tọ̀ èèyàn lókùn ún ọgbà ìbò sí aláàárù owó ni mo ké tí mi délé wa tẹ́ ẹ fi múlé pọn tí ẹ múnà rúkà àgbàdà lẹ fi ń dé ẹran akin ọlá pa màlúù kanra bàdà ó tún ẹrẹ́lẹ̀ ẹ mọ̀ mọ̀ ọkọ̀ láni ìhun ọ̀pẹ̀ ńlá ò ní gbogbo wa ọmọ jẹ ọjọ́ tá a wí yìí lajọ dídí màlúù tẹyin tẹyin
1: àti màlúù a máa lẹ́yìn ọ̀gá mi ẹ̀yin
0: ọmọ bébí lẹ́yìn bá gbé jojú màlúù ẹ̀yin ẹran ló bá rẹ jẹ
1: òótọ́ ni
0: èmi ọgbà gbé ọbẹ̀ ẹran tá a fi jẹun lálẹ́ ẹjọ́ kìnìún àyàn wá ń dé àlàfí onílù ọ̀dẹ̀ mi ní ṣàlàyé fún mi wípé epo ni wọ́n fi ṣe bẹ̀ náà èmi kọ́kọ́ ṣe bádìí ni wọ́n ṣe bẹ̀ náà ni àṣìyàngbára náà ń jọ náà ni àfìgbà tẹ́mi ó bòkèlè kan tí gbogbo rẹ̀ ń ràn mọ̀mọ̀mọ̀ ìgbọ́n lè pọ́ mú ndé ojú ọjọ́ mẹ́rìndínlógún epo ọ̀tán létè mi èkúté jẹun létè ń délewi ọpẹ́lọpẹ́ oníṣọ̀nà tí ń bẹ ládùúgbò wa ló tún lẹ́nu ṣe àwọn ọmọọṣẹ́ mọ̀ rí aláìjẹbẹ̀rí gbogbo wọn ń kún mi létè
1: lámọ̀ràn
0: ọbẹ̀ náà dùn.

0: pẹ̀lẹ́ àbúrò.
1: Ẹ káàbọ̀ bọ̀dá yẹ́lò.
0: Oo.
1: Ṣé dáadáa lẹ dé?
0: A dúpẹ́.
1: A sì retí yín, ẹ dájà yàálẹ̀ fún wa.
0: Ẹ sì wá gbọ̀n nǹkan ìyún ní wa kàn. Ẹ mọ̀ pé kúlẹ̀ ní kú lọ yín ni.
1: Fọ́yán mú sì gbé nǹkan rẹ̀ dénú ikú wa kúkú lọ bó wa ni.
0: Mo wá lè purọ́ kí n má rẹ̀ rìn orí bí mo ti á kù ni. Àbọ̀ mọ̀ pé nítorí náà ló jẹ́ kí n rù báun.
1: Kí lọ ṣẹlẹ̀ tẹ fi rú nítorí wọ ọ̀gá mi?
0: Ó dìjẹ bàtí mọ́tò wa ti kú òǹbàdàn.
1: Mọ́tò bàjẹ́ ni.
0: Ọ̀bàjẹ́ wọlẹ̀ lójú ọ̀nà ni.
1: Gádà já ni.
0: Gádà ọjọ́ ọ̀nà ni ọ̀dà.
1: Ojú ọdún 1968 mọ̀ bá nǹkan jẹ́ pọ̀ o.
0: Mọ́tò tó pàdé ń bẹ jẹgbẹ̀rún mọ́tò lọ.
1: Ẹ wà ń sọ bẹ̀ ń ṣọ̀ṣù ń bẹ̀ gbá.
0: A wà ti ṣe ń pàtàkì pọ̀ kódà yẹn alága pẹ̀lú.
1: Omi dé ọ̀gá mi, ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe òjò ń bọ̀.
0: Bóbìnrin bá pé bó ṣe bó ti ṣe
1: obìnrin gbànú.
0: Obìnrin gbànú. Bẹ́ẹ̀ni.
1: Ojú ọdún tó kọjá ọ̀dà bì kan sí gbogbo àgbáyé ní gbé rọ.
0: Gbogbo àgbáyé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ sì yẹ ká fi kọrin o.
1: Ẹ kọ́ fún akágbọ̀ ọ̀gá mi.
0: Òkè nílá ẹkú àlejò afẹ́fẹ́. Gbogbo ará àgbáyé ẹkú àlejò alágbálúgbó mi. Ará orílẹ̀-èdè èyí ayé ikú ọ̀pọ̀ òjò. Òjò tọrọ rọrọ tí a mọ dúró mọ. Omi dé lálẹ́ adé lọ́sìn adé láàrin òru. Gbọ́dọ̀ wà bẹ̀ẹ̀ júmọ́ omi àtúnbọ̀lẹ̀ èdè kàṣì. Ọ̀pọ̀ òjò yìí kò síbi tí ó dé tán. Bí ń dí ń dára alé láàmú ara òpò ọ̀gbádùn ọ̀ṣẹ́ wọn. Bí sun ti ń já mi lóko lẹ̀ gẹ́ńrà. Ọ̀pọ̀ obì àti kòkó lóṣòrí ògbóná tí gbogbo rẹ̀ ń fi ń rà bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Àgbẹ̀tọ́ bá ní ọ̀gẹ̀dẹ̀ nú gbòòrò àti ṣe kọ́ máa tún díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tọ́gbọ́n kó wura ebi ń bẹ ìyàn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ìlọ́bojú ọ̀nà àbàdàn tẹ́ edé kó jẹ gbogbo orí títì lóbú pẹ̀pẹ̀pẹ̀. Níṣe ló ń dárẹ́ lùwé padà lọ́nà ojú rin. Ọṣọ gbogbo mọ́tò ti panàdà. Mọ́tò kan bá gbéra láti ìbàdàn tí ń bá lọ lù lọrin. Tí àwọn bá gbànà ìdìbò wá sì jẹ́ pé yóò gbànà òṣogbo ni. Àgbàrá dìbojú ọ̀nà tààrà jẹ́ odidi mọ́tò lọ́wọ́lẹ̀ sórí ọ̀dà.
1: Ọpẹ́
0: ẹja làbábíníyàn ogun ogun mọ́lá. Ará Èkó làbábíníyàn ogun ọ̀pọ̀ òjò. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ àgbàrá òjò tó ya ṣọ́ọ̀bù tó kọjá àwọn lọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ omi tó yalé tó lọ rè gbé ọ̀dọ̀ tù.
1: Àwa náà gbọ́.
0: Àyàṣe omi ọ̀ṣà lásán lọ́ọ̀yà lùmẹ̀tà wá. Tí mo rí dẹ́rẹ́bà tí ń dọ́gbọ́n wa mọ́tò lórí títì láàrin omi. Báàmì àrẹ̀mú ayé lọ́jà ń bẹ́ mẹ́ ǹjọ́ náà. Tí gbogbo onílé orí òkè fi ń ṣájáde ẹni tí ń bẹ lélẹ̀ òdúró kẹrù rẹ̀. Wọ́n fi yan kí kọ́lé ilé ọ̀hún wo. Wọ́n fòkúta kọ́lé gbogbo ẹ̀ lọ́pọ̀ òjò owó dànù. Pèlè ta ṣe yàn án tí ń malé rẹ̀ ń búlọ́ọ̀kù. Ilé ilé ìpẹ̀ láṣẹ gbogbo ẹni àgbàrá rù lọ. Ilé onírin tí òṣìwò gbogbo rẹ̀ lẹ̀ gbé mi. Tí òṣìṣẹ́ ni tí ọ̀dájọ́ rẹ̀ lẹ́bi. Bọ́yá ìṣẹ́ àmọ́ mọ̀ dá wa lọ́pọ̀ lápọ̀ jù láyé lomi àánú fi ń tójú olódùmarè.
1: Ọlọ́run darí jìn wá.
0: Nǹkan tójú mi rí ẹnu ọ̀gbọ́dọ̀ ṣọ. Òkú oníbàdàn tán mọ́ ń darí bọ̀ wálé ọrùn márùn-ún mosùn lójú ọ̀nà
1: ìbàdàn.
0: Ọ̀pọ̀lọpọ̀ òjò ló tún pa mí wọ̀lù. Àgbàrá òjò tún yalé tọ̀ mí olóhùn ọgbà pálọ̀ bàbá mi. Ọpẹ́ lọ pé àwọn obìnrin lé wa. Ìyáálé ọgbà ìyàwó yìí yọgara wa tí wọ́n fi ń rọ àgbàrá omi òjò ó
1: dànù.
0: Ọjà yẹ pé mo mọ̀ wẹ̀ ni ọdẹ ọba mọ́mọ́wé ọ̀dẹ̀ abómi lọ. Mọ̀gá

0: wọn bẹ lire ebu wọn ma gbo owe ni ojo le mi wọn bẹ nikan sota ẹni ti eji ba le ji n pa ori ma dele wi oluwa re ori nkan to nira ni ẹni lẹbi ladogun igbanju ẹni bakori rori ọgbanu ọrun abẹwu ṣe oni ṣe mi kẹkẹ wa apa mu memo ra awe alainiye nu afọnu fọra mọ bẹ nikan kan mu abi ṣokoto ogbo tokun tokun ogun oni ji oniye nkun dandan bi ẹni bi ni ṣe bi ebi ma re oni ji oniye nanu lailai oku gbẹ awaye ma gbeyawo tọkarugbo alarugbo dira kẹnkẹ kẹnkẹ atari bi agbọn gbèsè ti n kọrin pẹ nikan ti tẹ n gbòòrò lọrin ẹ má da lóhun ọjàre irọ nípa ìlọrin àwọn àjálọ ọmọ wà torí ọtọ mi ó ti tún gbéyàwó fúnra rẹ òṣìṣẹ ma rẹ rìnlẹ ọkọ ọrẹ mi ní ká mú ni mobìnrin òpè aronú kákú ọrọ tó yẹ kí ọmọlúàbí oronúkú sí ń lò lè jíjà akáyín olórin tí ògbédè àbọra lójú ọfọ lójú eyín rẹ ká kì í ṣe pé òní pẹ láyé ọmọ ni òní tẹyìn rẹ ṣe
1: ìwọ
0: jẹbẹlẹ jẹbẹlẹ ètè bí aṣọ táwọn obìnrin fi ń là pọn hàn bí wọn bá ń ṣàkókò lọwọ wọkìlú mọ ọlọtàn onílé ń káriwo járan níṣu ọṣọrun èèkan àtìlẹẹlẹ bí onílé ọba tètè sùn òkú gbé apẹlẹkùlẹ dídí dibọpẹ dídí ohun a máa ra onílé lọ afọjú aláròyé kí a lo fónlé pamọ tó ọkọ tó ọ
1: lọ náà kọ ọjọ bí
0: ojú òjì tó kú ara òdòlè ó ń tijú ọmọra kówó ẹbọ ọmọ lólè gbogbo èèyàn ló ń bó ń bàjẹ oníbàjẹ ọmọra rẹ olórin tí ń fi lé kíkọ ṣe bá rí tí ń bolè jíjà aṣẹjú òǹgbé kánìkan tó lè dàbí rẹ ó dìgbà tí ń bá ń jalè bí rẹ ọmọ pé gbogbo ara àgbáyé ló ti gbọgbọn ẹjẹ ọṣẹ wọn lókè òkunrin níbi ọrọ góòlù tẹ gbé láǹkárá ń jọjí tẹ bá wọ ṣe mọnú
1: ìṣẹ bàbá rẹ ní tẹlẹ
0: olórin táwọn bá ti mú mọlẹ lẹẹkan tó bá

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ ń wò tẹ́jọ́ ń wọlé wọ̀de yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ́ wa important gan kọ́jọ́ rẹ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ ní o ni ó wá tí wọn fi ní débi òkú tó wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ̀ tí wọ́n ń pè mọ́ wa lá bọ́ ṣe máa ń pè mí ní káṣáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bọ́ ṣe ń pè mí ládé yinka ọlásùkàn mi báwọn míì bá tún pè mí wọn ni abdulrahman tá a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ẹ̀ nígbà tó bá yá wọn ni pè wá ní gbogbo eléyìí mọ́ a pa súnádà á di àbẹ̀ pé wọn ni ẹ bá wa gbé òkú bóde o wọn ni ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ni ẹ bá wa gbé ramoni bóde wọn ò ní ni ẹ gbé pẹmbọ bí awo irin jáde wọn ò ní ni ẹ gbé ajókọ bí ẹni kìlọ̀ wà bóde.

0: kò sí ń tó dà lójú.
1: Alápàṣú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rọrùn gbèsè.
1: Mo lápàṣú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kò yẹra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ láàdá iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmíà fọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmíà gbá wa mú lọ́rùn. Ẹlòmíà fọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Àti òtúbọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ni. Èèyàn tó kọ́ àti òtúbọ̀ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmíà gbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmíà sì máa wò pé ń jáfírí àárùn àti rùn díẹ̀díẹ̀. Wà sún sẹ́yìn. Ẹlòmíì ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá a ríre kúri. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lò wọ́n mọ tágẹ́ẹ̀tì kó lè bá a rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní le dáhùn. Wọ́n ò ní lásán o. Wọ́n ò ní yín ká o. Èmi gangan náà alára wọn ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní.
2: Kò wá rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà náà rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kó nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò sí pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀ o.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó kábà, ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀, ẹni tí ò ṣe rárá kábàámọ̀, ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà kábàámọ̀, ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀, tí àfiwé mi sọ ń yé
2: yín.
1: Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀? Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyín ká mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Tájà ni lójó òkú ẹ̀ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá a kẹ́yìn sí. Sí ajá ni ó jòkú. Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rè ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ o. Ìgbẹ̀yìn. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò bù rárá rárá. Á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n wá rò ó nínú ọkàn ara wọn pé àti ẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò tiẹ̀ bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹ jáse dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: adise ni ore asepamo lodo nje yin sore mo wo be se ma sore te ni wo be eyin ma sore te lo soti lodo bi nje yin ma sore te kin lo soti lodo bi nje ma nbo awon eyan je bi npa gbogbo alakaba ma nigbeyin o ama kaba ma nigbeyin abamo ka ti se die si abamo ka ti se ko to po ju bayi lo abamo ka tun se die si say you want to I want to see a scene don't say the can you want to sore for about what I'm saying about what I'm so a scene don't say you want sore for say won't be a lady go send bummy lure you I just have one time sore like I can't say any can no sore for about one more yard any can no sore for say my lady at the family any can no sore for what I know any can no sore for sala bagbe re nikan lo sore fun abala basisepo re nikan lo sore sin elesin atelede re nikan lo sore fun abi iwo kan mo sore ngege bi olodun ba se ran o bi gege bi kapa ti e na se mo fun gbogbo awon eyan life itesin o jesin abi eya o meya se ni ladugbo wa ni bi baba python kan be ni sale adugbo wa mi ade python kan be ni sale adugbo mi ni bi ti mo gbe loke oro python ni baba ta nsoro re yi o python to ni ijo ni awon so fun awon landlord meeting ni eh meeting ni awon landlord association to wa ladugbo wa ladugbo awon ba mi ni ayin ile ba mi ni mo ngbe o ibe na mo tin pariwo laaro ti mo n pariwo disturb gbogbo awon taja taja wa ninu ile awo dede wa roro to ba ti ka nla e ma ngun mi se ede ma ngun mi ni mo ti ma nje ede baba ede ijile baba ajile oro baba oro imo baba imo iwa baba iwa ayi kongo bi eni to ma lade ni miji ganji gan to go to go to go to gba gbogbo nu to so to so to ru to ru okunrin si ba olori alaroye ni nla na ni ma ti nwo so so so mo mo bi se lo fi ma nla won mi ofise mi pa mi de mo edo gaga mo ma fale mebun to lo ba mi fun mi ni nje kidumare o le ma sa le kogbon ne wo we wo we gbe we gbe we ye we ye we ye wa o saarin ara wa danga danga le ri pe mo ise ise kin to da kon mo ji ati tin to je mo ma gbo patori to ya njo si wo to je n keru mi da fin eyin na wo wa wo e ye wa o saarin ara danga danga le ri pe o wa ni dano ori mogun to fo dide eni fori mu to to fo toto eyan si aso tin balaro lero ati kibo mi o sinu temi adeyin ka ko sinu temi olasukan mi ko sinu temi abdurrahman
1: je pe wa o go mi dile oyin to no to ni kiwa
0: won ma wo se temi na kọse ni o tori mo bi temi na jo ki ilu ayo se se ma dele nko pe ajise bi ojo la ri o ayo ni se bi baba eni ko e je kin wa pada seyin bele nya ane python kan be ladugbo baba python kan be ladugbo wa ti ma sore ma wo be a sore fun gbogbo eles elesi papo ge fu yi pe boya christian abi muslim ni o se to ba be sore
1: ah ya wa bi kun lai lona
0: e ma wa gbo pe se ba won a sore mo se ka se won se ni esan ni orun ati aye be na la won a se ka ma sore bẹ́ẹ̀ náà làwọn náà ní ẹ̀sán tọ́lọ́wọ́ ọba olódùmarè yóò san gbogbo wọn.
1: láyà kan máa bí mọ aláàrẹ sàn láyé ìgbà tó wù wá la.
0: a ní python kan bẹ ládùúgbò mi adéyínká. python kan bẹ ládùúgbò tèmi adéyínká. bàbá tá à ń wì ó ti ṣiṣẹ́ làbújá rí. ó wá gba
1: bírò.
0: kí náà ń pè é látàbújá wọn ń gbé àwọn bọ́ọ̀ kan tó ń gbé wọn káàkiri ó wá gbà wá sádùúgbò wa.
1: ọlọ́run
0: ní gbogbo àdúgbò tó sì ti mọ̀ ń gbé síta ń rí táwa gangan fojú rí ní gbogbo. wọn á gbẹ kí wọn gbẹ síbi ilé ẹnìkan wọn kàn sí táàpù tí ọmọ rọrùn níwájú òta ni. ìgbẹ́ ládùúgbò wa lọ́dọ̀ bàbá tá à ń wì lọ́dọ̀ python tí mò ń wì gbogbo àwọn ilé tó wà ní sírì ti ló rọrùn pipe yìí lọ pẹ̀lú owó ara rẹ̀ tó jẹ́ pé àwọn náà wọ́n ń ṣẹ́gìrì lè kán náà wọ́n á yín omi àdàsù láti inú yàrá wọn wọ́n á yín omi àdàsù nínú ilé ìwẹ́ wọn ó tiẹ̀ jẹ́ pé federal government náà ló fi eléyìí sọ wọ́n ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ bàbá yìí ó pa kámọ́ kó bá pa kámọ́ tó jẹ́ pé inú ilé rẹ̀ nìkan ní sàǹfààní fún ta ni ó bí lọ́wọ́ ẹ̀ wò tèmi lè lọ bí ṣé mo lè lọ sí Abuja kí n lọ rìpọ́ọ̀tù sọ̀rọ̀ mi ń yé nígbà tó wá gbé omi ìtàn gbé omi yìí síwájú ilé rẹ̀ wọ́n kọ́kọ́ tún ṣe táàpù tó yẹ pé gbogbo àdúgbò ló lè kan síwájú ta gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo àwọn àdúgbò yòówù náà ìyókù náà ó wá mú owó ara rẹ̀ gbogbo stíríìtì gbogbo ilé tó wà ní àdúgbò rẹ̀ tí wọ́n lómi tó yẹ pé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa lọ fi orí ru omi láti wájú ta rẹ̀ ni wọ́n wá fi owó ara rẹ̀ rọ́ọ̀nù páìpù láti bí omi ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé wọn lọ ọ̀rọ̀nù ẹ̀wọ́nù ilé ìwẹ́ wọn gbogbo àwọn tálákùúta tọ́jọ́ ń gbé àdúgbò ọ̀rọ̀ mi ò mọ ayé adéṣẹ́yìn náà ń sore báwo ni ṣe ń sore ṣe árí mi ní àbóre nítorí ọlọ́run lẹ máa ń ṣe adéyínká tó ti dé láàárọ̀ aláwì ìjánu ajá àlú ọ̀yọ́ ti gbó lásán nítorí pé mi ò bá rẹ̀ ẹranko mo rá bá mi yan lopo lopo gba ni o ninu awe la tun wa yi o se so re solon lon se to re ma wo ba se so re abi se so re tori kan le ba mo gbeyin lowo awa kan ni ara ti to ngun mi de ti to ngun mi mo tin la agbo inspiration to tin wonu agbare mi wa.

0: nítorí àdáadáa ilé ayé yìí náà tó yẹ pé gbogbo ẹ ilé ayé yìí náà ló mọ ayé èèyàn mi. Ayé èèyàn mi, wọ́n máa ń pè yín. Mo ń pè yín o nígbà tí mi gangan tí mo tún wà nítòsí tí mo dàbí Jésù. Mo ń pè yín nígbà tí mo wà nítòsí o torí ń bọ̀ bá padà yá gbogbo wa láàdì tàn. Gbogbo wa láàdì tàn o, àárọ̀ bá gbogbo wa láàdì tàn. Ká sọ́ra kalẹ̀ bá àdì tàn dáadáa ni torí pé ìgbẹ̀yìn náà lójú. Ìgbẹ̀yìn làwọn bàbá wa sì tún sọ pé máa ń dun olóòkú àdá o. Mo ń bọ̀ náà yé ń dé ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́ àti Ibà pẹ̀lú Ramadan Project wọn tán ṣe lọ́wọ́lọ́wọ́.
1: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọ̀yọ́ àti Ibà Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò USA USA ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrọ̀ ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọ̀yọ́ àti Ibà Unity Forum jákèjádò àgbáyé fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọkùnrin lóbìnrin lọmọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́n ọba mi ségi ọlá fún wípé Ọ̀yọ́ àti Ibà Unity Forum kéde Ramadan Project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjí àti fún mímu kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ kọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kẹ́hámà. Ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́ ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọ̀yọ́ àti Ibà Unity Forum jákèjádò àgbáyé. Ẹ gbọ́ àkáǹtì nọmba wọn 2218090525. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 2218090525 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọ̀yọ́ àti Ibà Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Aláhùnmá àmì.
0: Ẹ jẹ́ kí n tún fi àsìkò yìí dé ọ̀dọ̀ Yusuf ọ̀rẹ́ mi tó náà dá foundation lẹ̀ níjọ ni. Wọ́n ń bọ̀ ná. Ẹ jẹ́ ìwò bá yá fọ́nrán yìí ó yóò hun rèé ó jáde níbẹ̀. Wọ́n ń bọ̀ ná. Kí n fi sí i. A jọ lọ síbi ilé àwọn ọmọ aláìní ìyá níjọ ni. Nínú àwẹ̀ tá a wà yìí ni ó ṣe foundation yẹn ní orúkọ ọmọ rẹ̀ tó bí tó pé ọdún kan ní ọjọ́ tá à ń wí lọmọ ń pé ọdún kan. Bàbá lọ sí bí ọ̀dọ̀ àwọn ọmọ orphanage àwọn ọmọ aláìní ìyá. Láìlá lọ celebrate rẹ̀ níbẹ̀ nínú àwẹ̀ tá a lò lọ yìí náà ni fídíò ń bẹ ní Facebook page wa tá a ṣe síbẹ̀ lórí Ajíṣe bí Ọ̀yọ́ Radio TV. Mo ń bọ̀ ná.
2: Kí ni táwa ṣe ní báyìí ní èmi fún àǹfààní àwọn tí wọ́n ń wà nílé

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìyànà ṣe lè bá mi sọ pé táwọn yẹn bá fẹ ṣe orúkọ báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé pẹlú pé wọn yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀jẹ̀ rẹ̀. Mo gbé wọn lọ́pẹ́
1: nǹkan tí kúrúmù wa ajíyàwá tí wọ́n ń tà láti bá wa sọ náà nìke àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti true ìyá foundation sọ pé kábá wojú stone ní wa a rí details account number or contact that we get in touch pẹ̀lú ìyá foundation yìí níbẹ̀. So wọ́n máa ń sọ pé àwa tá a bá fẹ́ gba channel yẹn nìyẹn àwa tá a bá fẹ́ gba channel yẹn tó bá yẹ páwa náà fẹ́ wá síra wá sí bíbá yìí ni wọ́n wà ní second sí erewu campus Emmanuel the College of Education campus second UCE ní Oyoroki ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria. Ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkọ́ṣe Nigeria nìkan àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nigeria Ọ̀yọ́ state Ọ̀yọ́ town ní second gate Oyoroki Ọ̀yọ́ ibẹ̀ ni fún wọn motherless baby home ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun arọ̀wá àwa tí ó jẹ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò ipá wa náà gòkè ẹ má yẹ ká gbàgbé àwa tá àjẹrú èèyàn báyìí ni wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan náà àǹfààní ńlá ní ẹ̀dá fún opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó ju táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé ìyá foundation ẹjọ́ ẹbá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹni ẹ̀sẹ̀ ₦10,000 láti Dubai. So akẹ́ni náà ọlọ́ba fún ọlọ́run jẹ gbogbo inú jábọ̀ àtẹni ó send you ₦500 àtẹni ó send you ₦1,000 àtàwọn tá a dá foundation náà lẹ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ̀kan wọ jábọ̀ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ̀kan wa ká di okó ọ̀sán gangan ká di okó ọ̀sán gangan ọlọ́run jẹ ká di ọmọ orúkọ ọ̀sán gangan àwọn iná ọlọ́run dákun bá sanú wọn ọlọ́run bá sọ wọn déyàn ọlọ́run bá sọ wọn dé wọlá oṣù tá a wà yìí ọlọ́run bá sọ wọn déyàn wọlá oṣù tá a wà ọlọ́run bá sọ wọn déyàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọn lágbá àwọn tó ń sin àkóso fọ́n wáìn náà ọlọ́run bá pọ́n àwọn náà lọ àwọn ọmọ tí wọ́n náà ọlọ́run sọ wọ́n jùlọ lọ àwọn ọmọ tí wọ́n ọlọ́run tí wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbá yìí ní ẹ̀ka wọn ní ọ̀yọ́ zo ní ọ̀yọ́ tán tó wà ní second gate rẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ kí ọlọ́run kó bá wa pọ́n àwọn náà ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n náà dìbà tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bísímìlá ìmọ̀ àtọ́ ìnà ìsìnlá ìrọ̀ àmọ́ ìrọ̀ ìmìnà àtọ́ ìnà kàlíkà ọ̀zọ̀ fàtàlì ìrọ̀ fíkà wa ní ìnà sọ́ ní apá wà rí áfta orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní ìyáf Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo apá nọmba yẹn nǹkan tí ẹyin náà bá ní láti lè sapá kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ́ worldwide ni so ẹ dá fún ẹ̀jẹ̀ kí a fi sọ ọlọ́run gbàdúrà nìkan kan
0: wa. A kí o tó máa lọ máì tí lọ máì lọ torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ wa ń bí ṣé àǹfààní ayé irú rẹ wà ṣé àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah Ramon this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Kaduna state a year today. Àǹfààní ẹ̀ wà nítorí ajẹ́kú yé wa náà ni pé àbí ọmọ ìsinú ìlú Ọ̀yọ́ not talk of Ọ̀yọ́ state. So tí n já sí pé àǹfààní ẹ̀ wà ẹni tó bá fẹ́ sponge inshallah ramon so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe inshallah tí fún tí èèyàn bá fẹ́ rán lọ sílùú Èbó wọ́n máa fẹ́ sponsor èèyàn friendly level secondary level and tertiary level
0: inshallah tó fi tó bó ayé rẹ àbáni rẹ wà
1: àbáfẹ́ rán yàn gan nílùú Èbó àbáfẹ́ sí nǹkan bọ̀ àbáfẹ́ kó yàn lọ umura àbí hajj náà so inshallah ramon.
0: Wúmu náà rán ọ̀gá sọ.

0: balẹ̀. Àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara. Ẹgbẹ́ ilé kan sí. Ó ti jẹ́ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yín. Ẹ wo Buhari ọ Buhari Buhari ààrẹ yín president yín. Buhari tí a mọ̀ pé tó bá ṣe pé Buhari ò wà níjọba. Ó ní adequate care. Bàbá yìí ò bá ti gboko bòmí lọ. Ọpẹ́lọpẹ́ ìtọ́jú tó pé nílùú Ìbò nílùú Ọba. Tẹ́ mọ̀ gbà tó lọ lóbi oṣù mélòó kan bá jáde oṣù mẹ́ta àbí mẹ́rin nílùú Èbó. Tọ́ lọ gbà tọ́jú mọ̀ kára rò tó wá ṣe kó sákò. Buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ. Bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ni gbinrin. Ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jíǹjà àsìkò. Ìjọba bá wù gan kódà tó ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀. Tí ó jẹ́ káwọn ẹlòmíì ò gbọ́ mi ẹ̀mí mi kò tí ó jẹ́ wọ́n lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀rìn ọmọ ẹlòmíì lọ sọ́run. Ẹyin náà ẹ mọ̀ ṣe ìwọ̀n tí agbára yín bá mọ̀ ìwọ̀n tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún máa ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yìn náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa yíyan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: Tọ́ ń kú síbi ìtaṣọ ẹ̀ ò sí yìí o.
0: Ẹ tẹ́jú mọ́ mi ẹwò mi ẹwò mi rẹ ṣe ń lò rẹ ṣe ń dáadáa torí kójú rere ni wòrí sí wà kákù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: Tora mi kí n.
0: Mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. Àṣìwẹ́ kí n tó mọ̀ lù. Adéyinka Ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tuntun lọ. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìgbésí ayé yín o. Iná ò ní tán oyún ẹ̀ ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ. Látòrí Bàbá Fàtà Ìlàmídì Bandele ọmọ Ọ̀yọ́ tó ń gbé lọ́wọ́ Lóńdó. Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Artist Michael Awúsọlá ń jẹlò láti ìlú Àbújá.
1: Mo lẹ́bùn lápọn.
0: Adégòkè Ìṣàkà Abiodun ọmọ Baládìbò Olùmú Ìdínà Adékúnlé Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntóní Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. Ayẹyẹ
1: kúra alájà Abiodun.
0: Asiru Amadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa tí wọ́n ní ètèrè multi-purpose venture láti ìlú pa. Mr. Yusuf ọmọ wọn ní Ìbàdàn tí wọ́n ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital Lọ́yọ̀ wa níbí Lọ́yọ̀ Aláàfin. Bàbá mi dáadáa Bàṣírù ọmọ Adéníyàn. Bàbá mi Fàtáì Bàǹdélé Olúṣọlá. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù Lamẹ́ríkà.
1: Ìyá tó máa ń ṣe bàjẹ́ mú lẹ́bí kìlú.
0: Bàbá mi Adé Àríwọlá mo pàdé bàá mi lánàá. Bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn òtún mọ́. Ẹ ṣeun bàá mi. Bàbá yìí fẹ́ là ojú àwọn èyí fẹ́ là ojú ẹ. Ẹ ṣeun mo kí bàbá mi dáadáa. Tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi àwọn bàbá mi wọ̀nyí ní àti London náà láti orílẹ̀-èdè London nílùú Ọba lọ. Látòrí sàn ní success Odùọlá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé. Ìbàdàn ìlú Ògúnmọ́lá Olódògo kẹ̀rí lójú ogun ọwọ́sọkọ̀jọ kẹ̀m̀bẹ̀ ríbi ìyá.
1: Ìbákà ẹ̀ mo yí wá ìbàjẹ́.
0: Tọ́bi tún dé orí bàbá mi dáadáa Lukman Akinoye. Lukman Akinoye. Lukman Akinoye. Lukman Fọlárin Akinoye. Ọmọ Ọ̀yọ́ ni bàbá o. London ni wọ́n ti ń gbé importer and exporter. Bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o. Ó kí yín gbẹ̀jọ́ gbẹ̀jọ́. Gbèje gbèje gbẹ̀sán gbẹ̀sán gbẹ̀wá gbẹ̀wá. Ó kí yín pẹ̀lú kọlọ́n pẹ̀lú kọlọ́n. Ẹ kú àti tiṣẹ́ Ọlọ́run lẹ́yìn lára. Nítorí pé Adéyìn kìí sì dè ni mo mọ̀ ọ́ pé kìí sọ̀rọ̀ ni mo mọ̀ ọ́ sọ. Ìfẹ́ Ọlọ́run lẹ́ni lára mi. Mo dúpẹ́ Ọlọ́run ò ní jẹ́ ń bàjẹ́ níbi tí mo fi ń wò yìí. Ọlọ́run ò ní jẹ́ kèmi gangan kí n wá jọra mi lójú. Àìmọ́ ṣe Ọlọ́run mọ́ kọ̀ díẹ̀ sí mi. Ọ̀rí díẹ̀ àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀ yìí náà. Ẹ̀yin ṣe Ọlọ́run bí kúndúrà ti lọ́wọ́.
1: Olówó ti bí ẹni
0: jẹ. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bíṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
1: Ó ní
0: alátorí.
1: Lára láti máa ṣe bí.
0: Abdulrahman Abdulbasir tọmọ mi dáadáa gbàgbé dìsáínà. Ọlánìkẹ́ Nixie Brandy. Tí mo lọ kí òun àti S. Malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. Bàbá yín náà Ọlọ́run ọba yóò tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. Ládàdúà ládà sàrà kọ́lọ̀ ń jẹ́ ọlọ́mọ bá wọn. Bísímìláì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kó kà.

kama sori ma be pe olorun ba nikan lo le se sun ore o nlala di pe yes ah ye npa to e je npa tempo ni wa le je olorun lo ba la di pe yes ah plenty fashion home ti ma nba wa ran aso tai fun lo kankan e kan ba ara aso la do gbe ko se ma ah ni fun lo owo wa ni fun ni kankan olorun ma wa ba lo e be ah plenty fashion home 070 0076 003202 0076003202 0076003202 Àwọn a máa gbẹ́ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba. Ìyáyìn ní ti máa gbé pé tó ní ẹ̀ṣẹ́ o, ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́. Àti gbogbo tí gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wọn tẹ̀ máa ràn wá lọ́wọ́ tá àná ti dákọ̀ ọlọ́run mọ̀ yín. Ọmọ yìí ojú yín ọmọ nọ́mbà ilé yín. Ọlọ́run ọmọ wà pẹ̀lú yín. Àdúrà ọmọ bá yín o. Ẹ ṣeun torí pé ẹ̀ ràn wá lọ́wọ́. Ẹ ń ṣàdúrà fún wa. Ọlọ́run ọba yóò máa jẹ́ kí àdúrà ọba kọ́ bá ẹ̀yìn náà ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà. Ẹ já máa ṣe dáadáa o. Ká pàjù bá lẹ̀ díṣọ́ àlọ́lọ́. Kájú kan tó dáa tó dùn lẹ̀ dọ́mọ́ nítorí àgbọ̀ bá gbogbo aláàdì kan. Gbogbo aláṣẹ kábàámọ̀ o. Gbogbo alákàbàmọ̀ ẹni tó ṣe bí ó kábàámọ̀ ẹni tó ṣe kúkú ó kábàámọ̀ ẹni tó ṣe kínkín yóò ká ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀ nígbà tí mo ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ olóore dáadáa kálẹ̀ bá kábàámọ̀ dáadáa pé àbátọ̀mọ̀ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹ ṣe ọlọ́bẹ̀ ẹ ṣe ọlọ́kà ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ̀ bá fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Yàyìn ní ti máa gé pété fóònù fìgàtì fẹ́ kú 12% lókù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí ìbò ṣe gbádùn tí ẹ̀ta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ́bọ̀ nìkan là ní bíbá ń lé mọ̀ bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àrọwọ̀ ayé tó ń gba Galilee náà lọ. Adé fún bàbá jẹrọ májèlé o. Ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ṣe ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ ti ń gbọ́ mi, ọ̀dẹ tẹ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi, ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná, ìgbésí ayé yín ò ní gbóná, kò ní dojú rú. Nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ, tútù tútù náà láàárọ̀ bàbá. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́, mo fi Ọlọ́run ọba sọ yín o. Iṣẹ́ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí. Pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi láti máa pàdé. Mi ìfi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyín nínú ìbànújẹ́ o. Ẹ fi mí náà sínú ìbànújẹ́, ẹ ní pè mí náà nínú ìbànújẹ́. Ká tó ríra láyọ̀, ká pàdé níre, ká má dolódì lẹ́yìn ara wa. Ìpàdé wa ó di wọ̀ ọ̀jọ́rọ̀.

0: lọ rẹ yóò jẹ fún gbogbo yín o gẹgẹ bí mo ṣe ti ń ṣe é bọ nínú àdúrà mi.
1: Ọṣẹ
0: ayọ lọṣẹ yóò jẹ ẹ ní gbúrò ìbànújẹ ẹ ní gbòkè ìbànújẹ o. Ẹ sì ní gbàdí mẹ́yìn wọlé ẹ̀yẹ ọmọ mi nílé lóko pẹ̀lẹ́yìn odi. Ẹ wá mọ̀ bó ẹrù tábí amọ̀ èyí tú òun ò nídìí fún yín o. Ó ní ẹrù dábí amọ̀ èyí tú o. Ẹrù búkú ní ẹrù tí ò dá ni wọn à nídìí fún yín o. Ẹ ní gbúrò ìbànújẹ́ ẹ ní sun fún ẹ ní jẹ̀kúrò. Ẹyin ọmọ mi kẹ rí yín iwájú mi níjẹ́ ò ní sí eyín ìdọ́bẹ́ yọ ọgbà tó yọ ọyẹ eyín. Gbẹ̀yìn ká ló gbé mi lọ sí ọmi sítù tí wọ́n ti bá mi fi ṣúpá góòlù lẹ eyín mọ́ bí èrìjì padà tí ò fi jábọ́ lẹ̀sán. Àwọn dókítà wá sọ pé gbẹtúgbẹtú àti àwọn àbọ̀ṣẹ tí mo máa ń lò lọ́bẹ̀ ká mi ní gbogbo eyín náà kí tún ṣe pé mo dàgbà lọ bá náà bí ọmọdún. Fisiti sẹ́wọ̀n péré náà ni mi ò ní ìyẹ́jà àgbàlagbà kan lọ títí. Ẹ wọ́n ní gbogbo àwọn ìpè àbọ̀ṣẹ kankan tí mo máa ń bí ìbanu lọ́fẹ́ ká mi léyìn iwájú tán. Tipẹ́ déyìn ń ga àjàjẹ́ lásán gan mi. Wọ́n ló mú mi lọ bí wọ́n ti fi sọ́lé téèpù ṣúpá góòlù àti gọ́ọ̀mù náà fi bá mi lẹ̀ papọ̀ méríìkì. Ẹ rí eyín gangan yọ kan tó ṣẹ́kù níwájú wọ́n lẹ̀ mọ́lẹ̀ ni òjò ti rí bọ́lẹ̀. Eyín náà ni mo wá ń fi ẹni mo lọ́lẹ́ ti yé eyín tí mo fi ń ṣàdúrà fún yín. Ní ọ̀sẹ̀ yìí o ọ̀sẹ̀ tá a wà ní ọ̀sẹ̀ aláyọ̀ ni ó jẹ́ fún yín o ọ̀sẹ̀ ayọ̀ ni ó jẹ́ fún yín o. Gbogbo orí kọ́ngbẹ́ kọ́ngbẹ́ tẹ̀ tí ń retí ní ó wọlé wá bá yín. Ìtẹ̀mí yín kọ̀ lábúrò erédù àtẹ̀dá àtẹ̀dá yọ̀bá lè jìnà àti yín o. Nítorí pé ọmọdé ni àgbà ni ló bá pọlọ́ṣẹ ńlẹ̀ yìí kọ́ṣẹ̀kọ́ṣẹ̀ ni mà ń wí torí kọ́ṣẹ̀kọ́ṣẹ̀ tì lákọ̀ṣẹ́ ìràwé ìdájọ́.

0: ẹnì kan sọ pé kí tú bàbá àta náà gborí wọlé. Sí tú bàbá àta ṣe ẹ wá láàárọ̀ yìí. Ìmọ̀ tí bàbá ìmọ̀ sí ìwọlé.
1: بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس ان الناس قد جمعوا لكم فاخشوهم
2: in ba ni kan gbe gbo merin si o lenu ni su kan so le tape e mo nbe awe ya tun so pe tu baba ka tun gbe wa la re de o
0: e mo bi ni baba in ri yin ni eruku gbo yin na e fin gbo yin ni o je nri pa wa ni be hun
2: abori abaje ni yin ka o ma je kin so pe kan le ni jadi kan le ni yarun abi kan le on ko gbu ni
1: aladun subhana
0: ma binu e ma je won le mi ni nkankan omo de mi o laya kebo je enu ni mo ni nri nkankan e dakun baba e ma je won le mi yan ka ma le mi nja be dakun
2: mo se ru be ni mo sagara mo e laso ni ko si nkankan ta ma se fun e ati ko ma aye gangan na ni wo na tori ko ko awon aye je o ma aye to kaye je awa gangan e mu baje baje memento ya baba ibe nbe ologunrun abalagba baba abalagba mo wa nbi o
1: asu is
2: ori bogo
3: yes sir yes sir yes sir emi na spin pepe legbe kan bi ni o emi kan reti ka pe mi ni command pe kin bogo lori ade yin ka ni
2: ma bogo lori e omo mi na ni omo mi dada ni ade yin ka dade yin ka
1: allahu azim mutahidu hasbi rabbi
0: ẹsẹ baba ẹtẹ ẹnikan ma bogo lori mi ẹri ori mi o fẹlẹ pọ tabẹ ẹsẹ kini mẹra ni ṣe ori otu ka ni ẹdakun tori ọlọrun ẹyọnda mẹjọ ẹdakun.
2: Má jẹ́ gẹ́rù ó pẹ̀lú Yinka. Ọmọ ìgboro ni ìwọ náà. Ọmọ ìgboro. Àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n ní. Bẹ́wẹ́ bá pẹ́ lára ọ̀sẹ̀ ìdọ̀sẹ̀ náà ni ó.
0: Bá mi ní òtí ẹ̀fẹ́ dọ́sẹ̀. Ẹ dákun. Ẹ jẹ́ kí mi ò kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀ báyìí. Ẹ jẹ́ kí n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀
2: báyìí. Kò sí wàhálà lọ báyìí náà. Ó sì ń gbà kan kó yẹ bẹ báyẹn náà ó ti lọ báyẹn ó la lásìkò báyẹn náà.
1: Buhari yóò dáládó.
0: Bàbá ṣe bẹ́yìn náà ṣáà gbọ́ nígbà tí bàbá àjàdé yín gòrò tí wọ́n ń ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi ẹni lólókun pẹ̀lẹ́yìn òdi lẹ́ẹ̀kan pẹ̀lú ọba àwọn tó ń ran iṣẹ́ mi lọ́wọ́. Bẹ́ẹ̀ mọ̀ pé ẹyin náà lẹ máa ń fún mi lówó oúnjẹ tẹ́lẹ̀ tí wọ́n mọ wá ń gbowó oúnjẹ lọ́wọ́ yín àtìgbà tí àwọn èèyàn yìí ti ń sọpọ́ọ̀tì mi ni ǹjẹ́ mọ́ dọ́dọ̀ yín wá gba ẹdígẹ́ẹ̀tì lára àwọn owó tẹ́yìn náà bá gbà nígboro tí mọ́ wá gbà ayẹyẹ yín kàìpé mọ́ nà yín náà lọ́rùn mọ́ nà yín náà lọ́rùn náà.
2: Ọ̀kàrì mò ń wò bẹ́ẹ̀ náà fèdè yín káti èjẹ́ ń sinmi nígbà gọ́ọ̀gán tó jẹ́ pé gbogbo ìgbà ni mo wá ń tọrọ owó lọ́wọ́ mi. Ọmọ ọlọ́gbà àdúrú rẹ̀ tó níṣẹ́ lọ́wọ́ ni ó ṣe lè jẹ́ pé gbogbo ìgbà ni wàá máa bèrè owó lọ́wọ́ mi. Ṣé báwọn ni wọ́n nà mí lọ́rùn? Ẹ̀yin tẹ́ ẹ nà mí lọ́rùn ẹ mọ̀ ṣé o? Ẹ ṣe wo ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣe wo
3: ẹgbẹ́rẹ́ àbí wèrè ṣe ilé yìí mẹ́mẹ́tò. Àwọn àbá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.

0: Yínká, ó kàn mọ́ fẹ́ dá wàhálà lẹ̀ ní sá. Lórí tó fẹ́ máa ju orí aago méjì papọ̀ nínú kótó kan náà. Ṣé àjàdé eyín kóró kan mò ń wò, bàbá àjàdé eyín kóró kan mò ń wò lọ́ọ̀kan yẹn. Tó táwọn ọmọ mi fẹ́ gbalẹ̀ kan lọ́wọ́ ẹ̀ ń jò ní ìtàwọn kan gan mórí ilẹ̀. Ṣó nǹkan mò ń wò yẹn? Tí bá dé kan bó ìgò lórí ẹ̀ ní ìsìn, ṣé kò ní sọ pé ó ní sọ pé mo tó ń dá wàhálà lẹ̀ sí ẹ lọ́rùn nínú stúdíò rẹ̀ tá a sọ pé ká wá kí àwọn tó máa ń ràn ẹ́ lọ́wọ́. Ó ṣe lè múnú bàbá àjàdé eyín kóró náà wá sínú stúdíò níbí. Àmọ́ dá wàhálà lẹ̀ láàárọ̀ Monday o. Láàárọ̀ Monday, ọ̀yọ́ ò ní gbàgbà fúgbà o. Ọ̀yọ́ ò ní gbàgbà fúgbà o.
1: Bẹ̀rẹ̀ ohun máa ń kàkùn wá ìlú mú.
0: Bàbá ẹ má bínú. Mo fẹ́ bá yín parí ìjà náà ni mo ṣe ní kí bàbá náà wá, káyọ̀ náà wá. Bàbá àbí ṣé bí mo ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ bàbá lá bàbá bàbá àjàdé yín kúrò. Mo ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé bàbá náà ń bọ̀ ń bí o pé ká parí ìjà ká má máa bára yín jà. Ẹ̀yin náà ni bàbá mi méjèèjì tí mo ní nílẹ̀ yìí. Ẹ dákun torí ọlọ́run ẹ má jà.
2: Ọmọdé tó bá máa bọ́ sí wàhálà. Ṣé o ti bá bàbá àjàdé sọ̀rọ̀? Àwọn ọmọ tán gan mórí ilẹ̀ rẹ̀ níjò ní ìyẹn. Báwo ló ṣe máa bá

0: Quran ko le si awa o
1: wa ni'mal wakeel
0: tori pe yin be ni be hun tori pe yin ma support wa lati be hun
1: ama bi
0: ni be hun ibe hun mo so le di oyo lati be hun
1: rabbi dalla
0: awa na se be ni ayin ya yin ta na ta ma nda bi edun ta tun ro bi owe
1: Allahu si
0: Ola Olorun Ola yin la wa fi yan o eyin la nje o la wa awa awa emi gangan ade yin kala be eniyan soro to je ko ngbogbo na ni mo ni
1: Rabbun la zawjun la waladun
0: emi ade yin kana la be eniyan soro to je ko ngbogbo bayi na ni mo ni o
1: Somadu Allahu wahidun
0: pe mo ni Olorun mo ni yin mo ma su gbogbo nkan na ni mo ti ni tanyanya ni nkan kan kan bayi
1: Allah hasbi rabbi jalla Allah ma fi qalbi
0: aje tun ka psalm ti mo ka fun yin laaro yi kin ka le kan se kin to ma dagbere ko ma je adura fun wa lose yi losu yi lodun yi pẹlú àwọn kéwú tá a ti kà náà láti inú Qur'an
1: ẹ̀yìn
0: pẹ̀lú àwọn ohun fẹ̀ náà dá lò nínú ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgà láwọ̀
1: gbogbo
0: ẹ̀ lọ́wọ́ àní àyín combination of all the religions lọ́wọ́ lọ́dọ̀ mi náà ń gbénu.

0: bí ìkọlù.
1: Ayé tó ń gbọ́ ọ̀rọ̀ sáàmù sáàmù kẹta tí mo kà fún yín, tí mo fi ń sùúrù fún yín láàárọ̀ yìí. Ló ní Olúwa, báwo ni àwọn ọ̀tá mi ṣe pọ̀ tó báyìí? Báwo ni àwọn tí ó dìde sí mi ṣe pọ̀ tó? Ọpọ́lọpọ̀ ni ó ń sọ ní ti tèmi pé Ọlọ́run kò ní gbàálà, ṣùgbọ́n irọ́ ni o, Ọlọ́run ó gba èmi àtẹ̀yìn la. Ṣùgbọ́n ìwọ ni àṣà mi, ìwọ ni àṣà yìí mi ká. Olúwa, ìwọ fi ògo fún mi, ìwọ sì gbé orí mi sí òkè. Olúwa, ni mo kígbe sókè pé, ni mo kígbe sókè sí, ó sì dá mi lóhùn láti orí òkè mímọ́ rẹ̀ wá. Èmi dùbúlẹ̀, mo sì sùn, mo sì tún padà jí. Nítorí Olúwa ni ó ń gbé mi ró. Báwa náà ṣe sùn látàlẹ́ àná, tá a tún jí sáyé láàárọ̀ yìí. Olúwa ló ń gbé wa àárọ̀ torí pọ́ ń bẹ pẹ̀lú wa ni o. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yìí mi ká. Ẹyin náà, ẹ má bẹ̀rù, ẹ má fíẹ̀, ẹ má pẹ̀rù, ẹ má bẹ̀rù, ẹ má bẹ̀rù, rárárárá o, ẹ má bẹ̀rù. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yìí mi ká. Dìde Olúwa, gbà mí, Ọlọ́run mi, lu gbogbo àwọn ọ̀tá mi ní àgbọ̀n. Ọlọ́run bá wa lù wọ́n lágbá, wa lù wọ́n lágbọ̀n, kágbọ̀n wọn ọmọ jò, kágbọ̀n wọn ọmọ jò, kán dajere, kán dajere. Ọlọ́run bá wa lù wọ́n lágbọ̀n, kí o sì ká eyín àwọn èèyàn búburú, kí eyín wọn kán mọ̀ lẹ́bi, kán mọ̀ lẹ́bi háàmù wa o, kán mọ̀ lẹ́bi, kán mọ̀ lẹ́bi dojú ìjà kọ wa o, kí eyín wọn, eyín wọn, eyín ọ̀gàn wọn, kán mọ̀ lẹ́bi dojú ìjà kọ wa. Àwọn eyín burúkú, àwọn akáyín ṣòro, ká má lè fi eyín wọn, ká má lè kí kéyìn wọn má lè ní apá kankan ní inú ìgbésí ayé wa. Láti ọ̀dọ̀ Olúwa ni ìgbà láti wá o, kí ìbùkún rẹ̀ wà lórí àwọn ènìyàn rẹ̀, kí ìbùkún Ọlọ́run, blessings of God, kó wà lórí èmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá yìí. Àwọn alátìlẹ́yìn ilé iṣẹ́ wa, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán, ẹyin o, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán. Yá awalalẹ̀ àwálé, wáyá hẹ́rátòlẹ̀ àìrí, wáyá sálẹ́kù wá tẹ̀lé màá tí wáyá rí hàmùrọ̀ yìí. Ìdájá náà sọ́dún láì wà lọ́pàá ti wàrà ìtàn náà ṣẹ̀yà àdé olóòna fi dé ní ìlàyà fún wa àjànù. Pásá bí ibi àmì bí káwá sẹ́kí pírí wù náà wù káà náà tàwa àbá.
2: Fọ́dàlá ti fi ṣe lọ́wọ́.
1: Tí mo tún fi ń ṣàdúrà pẹ̀lú ohun ohun fẹ̀ ẹsẹ̀ fà kan.
2: Òun tẹ̀sí ro.
1: Tó ní ayọ́yọ́ bu ayọ̀yọ̀ bu ayọ̀yọ̀ gomagoma. Adíá fún ọ̀run mi là níjọ́ tí bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Èmi pẹ̀lú ẹ̀yin, ẹ̀yin pẹ̀lú èmi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ̀ ń fẹ́ràn kàn ní ajíṣe bí ọ̀yọ́, ẹ̀yin tẹ̀ ń fẹ́ràn Ọlọ́run lára mi. Èmi àti yín ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lónìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́sẹ̀ yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lọ́sẹ̀ yìí. Èmi àti yín jọ mú yọ̀yọ́ra lóṣù yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lóṣù yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́dún yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lọ́dún yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Nítorí wípé

gbogbo sì ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ láàárín ọyọ ò ní ṣe bí babẹ́ni.

0: báwo ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ọ̀dọ̀ òdò bí o.
1: ìwọ tó wà ní pẹ̀kú ìmọ́lẹ̀.
0: láti òdò kínígbọ́ yálà fún ni wọ́n wá ní àárín aago kan òru aago kan àjálẹ̀ òru.

0: Egbo ta lo le ji totun le pa ta lo le pa totun le ji Allah ba mi nikan na ni o Egbe leyin e ni an da loro egbe leyin omo oju kan Allah won ba igba lowo re Mimo ogbo ni fun oruko Olorun ba Olojumare Olorun gbogboro bi owo aso akiki tan ani ta ba ki gbon ta tun yin ban a tun ki ni o le bi se ma n ki Olorun ba mi lore gore
1: Oba sojo ko soyo mi aye
0: nitori pe ko si agbara kankan ni bi kankan to to agbara Olorun ba Olojumare wala haula wala quwwata Ila bela ali razim agbara to da ofun si meje agbara tin mu osan tin so osan doru agbara to tun le soru dosan Ẹyin rẹ kò sí ẹlòmí o. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni, ìwọ ni, èmi ni tó ń jẹ ìwọ ni.
1: Olórí ẹgbẹ́ rògbò àwọn.
0: Alpha àti Omega.
1: Òwúlẹ̀.
0: Ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti ìparí ohun gbogbo.
1: Olùdáyé kò sí ẹlòmí.
0: Lẹ́yìn rẹ kò sí ẹlòmí mọ́ o.
1: Ọlọ́run gbogbo èdè.
0: Ó sì ń kankan mí mọ́.

0: Ìwọ nìkan náà lọba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbà ńlá ayé. Ìrì wá sẹ̀ lémi lórí, ìrì yídà wá sẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá sẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín, Oyo ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

ṣùgbọ́n kìí ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbàbàbà oṣù bàbàbà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà ẹ mọ̀ sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí Ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òròkú lọ́yọ̀ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀. Wọ́n ní wọ́n sọ pé òun ṣe bírèkì lẹ́kọ̀ọ́ bírèkì wọn ò mú dáadáa ní bírèkì lọ. Bírèkì lọ fẹ́ẹ̀lì. Ó tẹ́ríbù. Ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹ ṣe. Ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́. Fọ́nì ẹ̀nà ni pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o. Sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdé tó yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú. Ó wá ti sá eré bírèkì wá mú wọn. Ibi tó ti ń dun kíní ó sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan. Ẹ ń sọ̀rọ̀ ni. Ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Ẹ gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Kò sí ní ti December tó bí yàtọ̀ sí January o. Kò sí ní ti January tó bí yàtọ̀ sí February o. Gbogbo ọjọ́ bákan náà ni o. Ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ẹ̀sọ́ra yín. Kẹ́ẹ̀sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá. Àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ́ra. Ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣeun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni. Ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lé ní lórí ni. Aya gbé ń wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbẹ́mí wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ọmọ gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sì wí ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi ò kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí ìkurukuru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ aláwọn sáré àṣà pàjúdé, sáré àṣà dejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọ́ lu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngò kanyàn lẹ́sẹ̀ tó l'accident tọkọ̀ ọ̀run. Só lè lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́, ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrò lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan, ilẹ̀ a máa ń bò mí. Bílẹ̀ bá mọ́ níbì kan, a tún sún bò mí. Ọlọ́run ọba mi lọ́ba ara. Àfẹ̀dá ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Kọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún fáyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kò ṣẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu, ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu, oṣù bàbàbàbàbàbàbàbà, wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín òjé. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó, àpọn kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde nílé ẹ máa pa náà lé o. Ọlọ́run ní yàrá ìdá àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣe yí ọjọ́ Monday ṣe tá ń lò pé ní ti mobile lórílẹ̀-èdè wọ Nàìjíríà. Ṣe tá ń lò ní ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio Tajwe lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Ìbádé ṣọ́ọ̀bù nínú ṣẹ̀lẹ̀ lókè òrùka ẹlẹ́ nínú ṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbò. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń bu ìyẹ̀. Tá ń sáré tá ń pa iná. Iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà neighbor generator àwọn tiger generator ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà. Ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé generator sí tó gbé ta. Bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì. Lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà. Iná bá jò ó di iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjokíjo. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà. Mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adáṣe oje. Mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ. Ẹ̀yin èèyàn bá lẹ mà pé mínírààsì náà ẹ lè lò ó fún bí fire extinguisher. Kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kan sáré mú lára àwọn Pepsi nínú gbo Pepsi tó wà nínú ṣọ́ọ̀bù. Ọkàn bẹ́ẹ̀ kan ní fún àwọn èèyàn tí a máa wọ̀ pé àbílẹ̀ ṣé wọ́n máa mú mínírààsì ó mínírààsì ni. Mo kàn mú ni mo kàn jí pọ̀ dáadáa kó lè bá ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ni Ọlọ́run bá sá lù náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìfọ̀. Iná ṣàkókò. Ṣùgbọ́n àtọ́fà ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi. Dodo. Sọ́run àjàǹté. Èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán. Wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi ìyá tí ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan. Kò sẹ́nì kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta. Àfọwọ́fà a máa wá bléèmù ọjọ́ kan a máa bléèmù oṣù kan. Ẹ dákun ẹja máa due diligence. Ká máa ṣe àtà o. Ọlọ́run ọba yóò máa sọ wa o. Ṣùgbọ́n káwa náà ká máa ṣọ́ra wa. Ká mọ̀ ìyá fọ́lọ̀n sọ títún pokùn dẹ̀dẹ́ gọ̀pẹ́. Ọ̀rọ̀ mi ò mọ yéyín Adéyìn ká pẹ́ ń bọ bí àwo yẹn. Sọ̀rọ̀ mi ń yéyín. 07068874274 lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi. Tó bá jẹ́ pé outside Nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú. Ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ̀. Ẹ dẹ̀ lè text message lórí WhatsApp. Bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò. Ẹyẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp mi.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo Lari, Oyo Ni Se Bi Babeni Kokan.

0: àjọ ṣe léyìn ni, àjọ ṣe léyìn ni. Ẹgbọ́n tèmi náà pẹ̀lú jala.
1: Lọ́jọ́ tàbí ẹsáyé.
0: Ẹgbọ́n tèmi náà pẹ̀lú jala láìpẹ́.
1: Fún ọbí lẹ́fún lọ́jọ́ tàbí yẹ. Bàbá mi máa gbọ́n túnáàsì olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Ṣọkọ̀jẹ́bọ̀dé Ọlọ́lá tí mo bá rọ̀dẹ̀. Àwọn

0: lẹ́yìn kó tó sẹ̀ lẹ́mi wẹ́rẹ́wẹ́rẹ́ káàmì ọ̀rọ̀ bà lẹ́mi kí n má tún sí sọ ọ́ abala kejì náà látúnbọ́ sí. Ẹ mọ́ sọ Dìsẹ́mbà lẹ́nu o. Oṣù bàbà oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yí kurukuru, a máa làlújá, a máa là kò ká, a máa là kò ká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ ńwájú bọ́yọ̀kọ̀ kan ti takú. Tọ́ takú lóru mọ́júmọ́ tọ́ wà ńwájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tọ́ wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé Láyọ̀ Kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrú pẹ̀lẹ́. Àmúkùrú tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù Dìsẹ́mbà lẹ́nu. Èwo ló ṣu bàbà. Ẹyin ní kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ ẹ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò Dìsẹ́mbà máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ó ṣera rẹ̀ tán yóò wá léèyàn kan ní sòun. Bí ò bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ látòkè wá tó jọ.
0: A máa fẹ̀ mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní sòun. Tẹ̀yìn ká pẹ́ ń bọ bí awo irin. Ajá lu ọ̀yọ́ tí ègbó lásán bí ò bá rẹ́ranko a sì rábà mi èèyàn.
1: Ìrìnkọ́sẹ̀ lẹ́mi níre àjọ ni ó lẹ́mi.
0: Kírì kọ́ máa ṣẹ̀ lẹ́mi, kọ́rọ̀ ọmọ bà lẹ́mi, ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun, réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere kọ́ máa gbóhùn mi rọ̀sà. Àwọn lékè ìwé èkéyìí dáa ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun dẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa, àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ ọmọ gun ọ̀kadà tí ò níná. Ṣé ẹ mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa? A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Wọ́n kàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi Ọlọ́run kúrò lówó oje. Báyà mi fàtà ìbándélé ẹ wá kọ́ ń lé èbó tí ń lo oje. Báyà mi sàmínú Adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

0: ẹni tó ní ẹ̀mí ní gbé ní wọ́n.
1: Bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ a gbèsè tán ọ fẹ́ mọ ṣe tán ọ fẹ́ mọ lọ lù dárò àlùkò ṣe tán ọ fẹ́ mọ lọ lù kó sùn lékè ńlẹ̀ ké ṣe tán ọ fẹ́ mọ lọ lù kẹ́gùn lẹ́yìn ká pẹ̀mbọ bí àwọn ẹni.
1: ìrìn ayé ò ṣe dáhùn láìsẹ.
0: a gbé ló dalẹ́ o àlùkò ló dàárọ̀ onídẹ̀rẹ́ ló di ìyálẹ̀ kan ọ̀la kòkó kò kẹ́ ẹ tó ríun wọn ò fẹ́ ń kù mi nífẹ̀ yìí náà kù ẹ nífẹ̀ mi náà kù ọ̀tá jẹ́ ló kó adé afúnmọ́ rè mi àtàgbàwò òsì lọ́fà ọba ọ̀rọ̀ òkúndá abáde yìí lọ́mọ àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. gbogbo ẹ̀yin tí a ta ẹ wà lájò ìlú oró ni òjú gbé o ìlú àjòjì ni òjú ọ ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ tọ́tọ́ san adé afún ọ̀pá gan níjọ́ tí ń sanwó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn ǹjẹ́ bí wọ́n bá ti mọ̀ni làbá máa gbé gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. bá mi ṣàmínú wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí níre wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀.
1: ọwọ́ rẹ ló wà kó sẹ́lómi lẹ́yìn rẹ.
0: gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. toro gíní la dìẹ́ bọ oko ìmọ́. ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ọ ẹ nísìnyìí. bá mi ṣàmínú adépọ̀jù iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o mo kí gbogbo yín káàkiri àgbáńlá ayé. gbogbo ẹ̀yin tá a mọ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ tọ́jọ́ pọ́ lọ́wọ́ mọ̀ yín ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o yóò máa wà pẹ̀lú àwa náà ìlú le kò ní jẹ́ tí a ò ìlú ṣe lè rí ó le tó káwọn.

Ọlọ́run rí tí a ṣe ń bẹ̀, kọ́lọ̀ tí a wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbá ńlá ayé, kọ́lọ̀ mẹ́dẹ̀ wá, ká rọ́mọ̀nìyá, ká mọ́ jẹ̀korò, ká rọ́mọ̀nìwá o, ká rọ́mọ̀nìyá, ẹni torí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n, tinú ẹ̀ dẹ̀ ni, ká rọ́ dẹ̀ wá. Gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn, ìrọ̀rùn ni kò mọ̀ jẹ́ fún wa. Bàbá mi ṣàmínú, Adépọ̀jù, ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkàn mi o. Onídùúró mi ẹ ṣeun o. Torí bójú èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bọ́bá já wọn kan náà dúró, wọ́n á ti máa ṣèrè gun. Bọ́bá já wọn kan náà dúró ni wọ́n á ti rọ́gbẹ. Bọ́bá já wọn kan náà dúró ni wọ́n á ti máa ṣàlàyé. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́. Pátápátá látòkè dókè lọ. Níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín, kò ní tán di yín àbùdé nítorí òkun, àbùdé nítorí ọ̀sẹ̀. Iná ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní bùrìnbùrìn fẹsẹ̀ kọ́ ẹ̀ ní. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o. Ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́. Ẹ ní kúsọ́nà bí efín. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá hàwùlá wàlá kò wọ́tá yẹ lábìlá àdé ilẹ̀ àṣẹ. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run ọba lóògùn wáyé. Tọ́ a mọ̀ bẹ ò torí ọ̀bẹ ní bẹ sùn àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní pé bá ń lé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀. Adé àfún bàbá jẹ ọ̀rọ̀ mọ́ jẹ lé o. Jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwẹ̀rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná, kò ní dojúrú bí ẹsẹ̀ ẹ tẹ́lọ̀. Kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ. Tútù tútù náà láàárọ̀ bàbá. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Mo fi Ọlọ́run ọba sọ yín. Ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn. Títí bí ìgbà míì táàtò máa pàdé àdé yín kápẹ́ ń bọ bí àwọn erin. Mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́, mi ò ní bá yín nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́, ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tún ríra láyọ̀, ká pàdé ní ire, ìpàdé wa wọ̀ ìyọ̀jọ́rọ̀.

ẹ kú dédé àkò yìí ní gbogbo ibi kíbi tí ẹ bá ti ń gbọ ohùn mi o adéyinka ọlásùnkàn mi lèmi ń jẹ pàpín balẹ ẹ fìlà ìlàsà òròkò ní mi ti sọ lórí ọbẹ nínú àwo tangara.

0: rẹ.
1: Bóyá ẹ̀yin ò mọ̀ tẹ́lẹ̀ pé ajín làwa wà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, aago kan ó ku bí ìṣẹ́jú bíléńjá díẹ̀, táago kan òru aago kan òru ó lù.
2: Àdúrà ni mo rí gbà lọ́wọ́ rẹ̀ ọ̀wá bá padà.
1: Mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbà ńlá ayé, pàápàá jù lọ ẹ̀yin tẹ̀ wà nílé òkèèrè pé ẹ kéré òkò délé o. Ẹyin tèmi, ọba bí ọlọ́run kò mọ̀mọ̀ sí o, ojoojúmọ́ náà ni kẹ́ ẹ jẹ́ àjọmọ́ wárí fún mi.

0: ṣe o.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ Online Television and Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: Orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti ń gbọ́ ohùn mi láàjìn yìí. Mo kí yín o ẹ̀yin tèmi láti United States of America. Mo pè ní yòrò. Bàbá Páìtọ̀ kan ni wọ́n wá ṣe prógráàmù ní Studio Wanjo ni àwọn náà ni wọ́n kọ́ mi ní máa ṣe ń pè wọ́n ní mo sì ti pè dáadáa mo sì ti gbàgbé mo sì pè United States. Èbó ti fẹ́ yọ ń léyìn iwájú.

0: ọba bí ọlọ́run ò sí o ojoojúmọ́ ni kẹ ẹ̀jẹ̀ àjọmọ́ wa rí fún ẹyin tèmi mo wò rere lọ sí gúúsù mo wò rere lọ sáríwá mo wò rere lọ sí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn èmi ò mọ ọ̀rọ̀ bá bí ọlọ́run mi
1: o olúmọ̀mí ló ṣayé mi rẹ kábíyèsí ẹ.
0: Wàhálà ìmú tún wà lọ ìlú Èbó kò sí èèyàn bí ọlọ́run.
1: Àlọ́ lè bá ọ̀dọ́ pa.
0: Mo wá wá sílẹ̀ Áfíríkà nílẹ̀ àwọn èèyàn aláwọ̀ dúdú ní ààyè ní Bíríkà Bíríkà ní ààyè. Wàhálà ìkò sẹ́ni bí ọlọ́run ọba bí ọlọ́run ọba ò sí o no king as God o. Ọba lánàá ọba lè ní ọba títí ọjọ́ gbogbo ọba láíláí kan gbá.

0: Ọlọ́run ba nìkan Ọlọ́run ba nìkan làwọ́ ọmọ sin o ọdọ́ rẹ̀ nìkan láti mọ wá ìran lọ́wọ́ wá. Àwọn ò ní sin tí Ọlọ́run dá mi, a ní sin tọ́lọ́run dá mi, Ọlọ́run gangan ti ìka lára rẹ̀ láàmọ́ sin.
1: Ìwọ̀ lolúwa sí ti
0: àyè. Torípò náà lolúwa.

0: You are currently listening to Ajise Bio, your online radio. Ajise Bio, your Larry, or your Ajise Biba Ben. You are currently listening to Ajise Bio, your online radio. Ajise Bio, your Larry, or your Ajise Biba Ben.
1: Ẹyin tèmi ìbéèrè náà rèé o ta ni ó bá mi dá sí ta ló fún wa ẹ fún wa ní ẹ wá là á lọ́yẹ àwọn ọmọ kéékèèké sin torí èmi gan náà kí n lè bá mọ àwọn gẹ́gẹ́ ń kọrin yìí tí àbá yìí kọ nígbà pé ìbá mọ àpójú ogun láyé o ìbá mọ ti múra sílẹ̀ láti gba ìwé mi nìbá mọ ti múra sílẹ̀ o wọn bá ra àtù àti kíní kan ìbára gbá ìbára wo ẹ wá já mi sí o kí n lè bá múra lẹ̀.

fún àǹfààní àwọn tán bá ṣẹ̀ ń da pọ̀ mọ́ wa nígbà ń pẹ̀ kẹ́lù náà ni kí ló fà á tó fi di pé àwọn ìgbéyàwó ayé òde òsín àwọn òde òní wọn dàbí àwọn tàwọn bàbá wa báyé jọun tó jẹ́ pé wọ́n jọ máa ń dàgbà dò gbókùjẹ́kùjẹ́ ni. ṣùgbọ́n nísìnyí tó jẹ́ pé láàrin kádìjú kálájú pẹ́ǹtúká ni láàrin àwọn àwa ọ̀dọ́ òde òní. lọ́wọ́ àfitójú sùn mo ti bèèrè náà lórí facebook ìbánidọ́rẹ̀ wa táwọn èèyàn sì ń fún mi ní oríṣiríṣi ṣe mọ̀ pé ní tó bá wá kọjú sẹ́nìkan ẹ̀yìn náà ló kọ sẹ́lòmíì. ojú kì í sì rí nǹkan tán ló jẹ́ kí n bèèrè. mo fi ń bèèrè ẹ̀yìn àgbààgbà ẹ bá wa dá sí i kí lẹ rò pó fà á. ṣe mọ̀ pọ̀rọ̀ sùnùkùn ni ojú sùnùkùn náà là á fi wò ó kí àwa ọ̀dọ́ kéékèèké táwa náà ṣẹ̀ṣẹ̀ ń sọ pé a fẹ́ máa dá ìdílé tara tiẹ̀ náà sílẹ̀ kálẹ̀ bá a múlò nínú ọgbọ́n tí ń ṣe mọ̀ pẹ̀yìn àgbà náà lẹ́ wípé afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni èyí jápe àgbà lágbà níwò.

Àtẹ̀jíṣẹ́ tó wá látọ̀dọ̀ ọba mi, Apostle Sunday Ojọ́kan Ọlá. Wọ́n ní ìpìlẹ̀ ni o, wọ́n kọ́kọ́ sọ pé ìpìlẹ̀. Wọ́n ní ìpìlẹ̀ ni o, pé tí ìpìlẹ̀ bá sì ti wọ́, kí wá ni ọ̀mọ̀lé fẹ́ mọ̀ lè lórí. Wọ́n tó ń tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n tó ní ẹgbẹ́kẹ́gbẹ́ náà ń bẹ́ ńbẹ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ Bad Association. Alákọ̀ọ́kọ́ ni Forty Foundation, ẹlẹ́ẹ̀kejì ni Bad Association. Ẹlẹ́ẹ̀kẹta tó tún tẹ̀ ẹ́ sí wọn tó wọlé ní àyíní, wọ́n ní Evil Comparison. Ká mọ̀ sí àfarawé. Ilé ìta tó tẹ̀ tó tún wọlé, òun náà tó ni wọ́n ní Arrogance on the Part of Women. Ìgbéraga tó ń gbé àwọn obìnrin mi wọ̀ bí ẹ wo. Ìgbéraga, wọ́n ní ìgbéraga. Láì ní fẹ́ gbà pé ọkọ ló lórí ilé, ọkọ ló lórí aya. Èyí tó wá fi sí yìí, òun ti ẹ̀tún gbẹnu tán, ó ń bọ̀ náà. Wọ́n ní léyìí pé àwọn ọkùnrin ní léyìí. Wọ́n ní lómù lómi ẹ̀wù, káwọn ọkùnrin ló wọ̀ lẹ́wù. Extra marital affairs majorly on the part of men. Mo wà ní àwùjọ kan, wọ́n wá ń sọ pé àwọn obìnrin kíní kan sì náà ní kíní kan bí wá sí bí àwọn àfa kan náà ń sọ̀rọ̀. Mo wá wò wọ́n lọ, mo wá náwó. Mo ní à ń sọ pé àwọn obìnrin ṣe ṣìná, wọ́n ṣe gbá, wọ́n ṣe àwo. Ẹ̀gbọ́, bí ó ṣe jẹ́ pé nílé òyìnbó nílùú òkèrè, àwọn lesbian ti wà, wọ́n ti wà. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà, kò wọ́pọ̀. Àwọn wo ni ń bá àwọn obìnrin yìí ṣe sí iná tán fi ń ṣe ìranù? Tó fi jẹ́ pé àwọn nìkan la fókọ̀ọ̀sì. Ẹ̀gbọ́, lọ̀rọ̀ bá pèsè jẹ́. Àwọn ọkùnrin ni àwọn ọkùnrin, àwọn náà làjàlá, àwọn àjàlánù tá ń nà, àwọn náà tó lè kú ẹdá tó dá yùn lẹ̀. Àwọ̀ ó tuntun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ó ní lack of communication, àìní àgbọ́yé, àsọyépọ̀ tó gúnmọ́ láàrin ọkọ láyà náà, ní máa ń dà á lẹ̀. Òótọ́ ni ó wọlé kanlẹ̀ gbìngbìngbìn. Valid point ni Yasin.

0: Only ko pa se seun seun ti ko wa se mi se oni so ri yawo to nga ka to wa ni le jambe ta lo nga gan ko la ro jo on lo ni o party pe ko lo ko se mi ko to ma ta te ade nka oro nba mo ko mo ro bo o nbo na
1: eni to gba mi wa eni to wo mi so
0: ede baba ede ina ni oro papa oro imo papa imo iwa papa iwa konko bi eni te omo oba alade ni miji gan jigan togo togo togo togo abogbon no to ni mi to san to san o toru toru gan tori pa ajin na lawa yi omi lokunrin si ba emi gan gan lo emi lokunrin si ba olori alaroye ni lanu oni mo yin tin wo sosun so in ba fi wole ko mo ba bo lẹyin igba ti leyi lo tegbere gbe tegbere gbe laarin bi ose kan se ni o mo pe married woman ni o o gba number re o ni o mo send the account number re so ah ko wa ta wa leyan olohun tori olohun ta leyan olohun ta la fe pe leyan olohun ni le nigeria ta wa yi ah okan re nikan ni o mo okan re nikan ni o mo ko se yan mo o kare ni barin lokan ko adeyinka pe nbo bi awerin
1: ti aye ni
0: o ti sele sibe ri nigba to fi wa ni badan na o sugbo lele yi ti mo nso yi sugbo nigba to fi wa n badan na iru re gangan gele gele o ti sele na bo je je pe nigba un ko omo yi ti mari nigba un sugbo tele yi omo pe married woman ni
1: ti aye
0: la ila ila la Muhammadu Rasulillah sallallahu alaihi wasallam ibi mo ti lo na ni wi pe
1: iwo ni kole mi o si iwo ni ma se si si de opi olorun
0: boya ta ba nse wa si aba ba nsoro awon obinrin ka ma so ta awon okunrin na daada na tori obinrin o le da si na se fun ara re ko si lex bi ani ayin ayin ọkùnrin náà ni wọ́n jọ sí ibi tí mo ti lọ nù látàrí ọ̀rọ̀ tí bàbá wa apostoli sunday ojọ́ kan láti wọ́n kọ fún wa wípé extramarital affairs on the part of men kí ìyá wa nana àwáwò náà káàmà tó dá sí wípé àìní àgbọ́yé ká mọ̀ mọ́ bára ni sọ̀rọ̀ ká mọ̀ fọ̀rọ̀ ọ́nú ká máa yin fọ̀rọ̀ ọ́nú ọ̀rọ̀ tó yẹ ká jọ sọ nítùbí nùbí ká máa gbé sínú láì ní sọ àsọyé pọ̀ láàrin ọkọ̀ láya ó náà ń dá lẹ̀. ẹ jẹ́ kí n tó mú nínú pọ́ìntì tí bà mí apostoli sunday ojọ́ kan látà tún fi ṣọwọ́ sí wa. wọ́n ní denial of conjugal right ṣe é mọ̀ tí mo yún denial of conjugal right. Àwa wò sọ wà ń bẹ̀ ń sọ ọmọ túmọ̀ rẹ̀ sọ ọmọ túmọ̀ rẹ̀ fífi oorun dun ara ẹni àtọkọ àti ìyàwó ká máa fo oorun dun ra wọn bóyá ọkọ ni ara rẹ̀ gbá yágiyági kí ìyàwó ọmọ sọ pé bá lámọ́ ọrẹ mi dẹ lóòrèkóòrè èyí ò fà á tí ìkan nínú àwọn méjì tí a ń fọ orún dunra wọn tí ó fi mọ fẹ́ nasẹ̀ ta látàrí ìdí èyí kò sí tí ò lè ṣẹlẹ̀ tí ẹ̀tí ẹ̀ gbọ́ làbárè tó ṣẹlẹ̀ ní sondo state kan tí bàbá aláwo tó ta tẹ́rù ń pa níbi tó ti ń yan ìyàwó páìtọ̀ lálẹ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn á ní ò ṣe èèyàn mọ́ o àwọn tá a mọ̀ pé léèyàn ọlọ́run ẹ mọ̀ fi ẹ fi ẹ̀yẹ́ mi ń lẹ ọ̀sẹ̀ mọ̀ pé nígbà bìkan kan sírìọ̀sì ọ̀rọ̀ mi tí mò ń sọ ní kẹ́ẹ̀ jáde ìmú ń bẹ̀ odódó ọ̀rọ̀ tó wà ń bẹ̀. adébàbà aláwo ta tẹ́kùrú ń pa nikú bá pawo bí ẹni tí ò gbọ́ fà ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ọ̀mẹ gbò ó wà. kọlọmọje ìjẹkújẹ tá a mọ jẹ ọràn alọrun àpàǹdodo kílédùá ọsàánú yàásín wà láìtàláì ìbáṣe pé olúwa máa ń ṣe àmì ẹsẹ ta ni yóò lè dúró ta ló mọ nínú wa ọlọrun anu nikan la fi le yege o si tin wa lai ogungbo yasin sango olon oya oba talango gbogbo wa ina ke o so dey ti o yan le in lu jibiti e ti o lu jibiti in pomo olomo lekun jaye e ti opo mo olomo lekun jaye iwe ni yi o iwe ijoba abetele ni won gba owo eyin ni anu ni kan olohun o fi gba wa wa light ala ogungbo yasin if not ina ke o ni o olohun ba ngbo ajo bi ere ni ke se refa another point ti ba mi apostolic sunday ojo kan la tan fun ko won ni impatient i need suru to
1: and it's all what me so
0: e ti won fi wa gbe kun re ni wi pe osi na ma o nfa o osi ati ise imele ke yan o ya ole o buku ole pelu osi aja re ni olodun da fun mo de si mi o mo je mo osi o emi npa lawon ololufe mi awon tan gbo mi lowo lowo awon ti o tun ma gbo later awon alati leyin mi nile loko pa leyin odi mo de osi mo ti aja re osi mo de si awon in ni mo osi o emi o ni mo osi emi ni temi adeyin ka pe nbo bi awerin olasokan mi ka sa ma se daada emi o ni mo osi in ni mo ba no je o tin ba ni ke mo fagun walai awon atejise ti wole lana buki oba awon ni na baby bomb baby we eni ti o ti to iya se na ni nbi mo to na di iya latari be won wu omo radarada
1: iwa lolu
0: waidi abiodun ijukunle awon ni economic problem economic hardship gẹgẹ bí bàbá wa fòsílì náà ti sọ tí wọn sọ pé òsì. kódà ọmọ ina ọmọ ibo náà bá wà dá sí i nwi adọ nika justin ó ní recent widespread of feminism and its hypocritical proponent from the male gender. Okay, no. A ni àwọn tí wọ́n sọ pé àwọn ń jà fẹ́tọ̀ obìnrin ẹ̀tọ́ obìnrin àwọn feminism tí wọ́n mọ̀ ń wá equal rights láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ dá pọ́lọ̀ ń ṣètò ní proportion rẹ̀ pé ọkọ̀ lo lórí aya tí wọ́n fẹ́ dàrú àìwá fàgbà fẹ́nìkan gangan náà ni ọ̀ ajá káyé ogún mọ́.

ìtẹ́lẹ̀ yìí náà kó máa jẹ ẹ̀kọ́ o fún gbogbo àwa tí ajé ọ̀dọ́ káfíntà ojú lẹ̀ tẹ́ mọ̀ pé àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá ọmọ yànmọ̀yàn wọ́n ní tí ojú bá farabalẹ̀ ó di dandan kó rí mú wọ́n jẹ́ kẹ́nìkan kan ó tì ọ́ lọ́gbọ̀ngbọ̀n láti sáré wọnú ìgbéyàwó torí ẹni tó bá fẹ́ ṣe ìgbéyàwó gbọ́dọ̀ ṣe gudugudu méje o ṣé ẹ mẹ́ni tó kọ́ ni pé ìgbéyàwó gba gudugudu méje ẹni bá máa ṣe ìgbéyàwó gba gudugudu á ṣe gudugudu méje òrìṣà fẹ́mi òun àti ìyàwó rẹ̀ wọ́n ti dè pàtì òun lọ́kọrin ṣé kò ṣe gudugudu méje mọ́ ni. Ọlọ́run ọba ò ní já síyàn o, àní síyàn àní síyàn. Ilé ìwọ ò sì ní dàrú.

0: ire wole to wa nipinle oyo la ba so nipinle yiju anu ore be kunu afẹ ni fere to se bo katan champion okedara keinde maji ni ke ja fi boyo ninu egbe asc gege bi gomina ipinle oyo fun eto eko to ye koro ina ba to duro re eto abo to gbegbe okupona to ye kululu eto lera pelu re dara yo gbeyin ifi ara ilu to je loke to gongo la fi pelu lu me ja me kunu lati je ke re je ijoba ipinle oyo kari ile kari oko champion okedara keinde se maji oni gbese le asun joba ibile bi awon ara bi gogo eyin omo lewe eyin osise baba loja ti eyin yalaje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion okedara kende etemoji pelu asa eje eyi ipinle oyo le ba goke agba champion okedara kende etemoji de olugbeja be kunu de action action take it back
1: ati se bi oyo laari ayo ti se bi baba
2: bi awon oloselu won ni weapon kan to ma fi nanya ebi ni won ma fi yaye je wa gan wa fi na wa daada debi pe eyan ni le se kokokoko mo gba tan ni kiyan ba ma bo wa won o fi wa fi onje kekeke yen fi gba eni yato la awon mo wa idi ni e ta wa fi wa wa si de pe ah e ja dagbe yi le tan pe lu ko ja me kunu yi eh ka se ni jangbara ara wa la la je pe aya dayo be ka na pe to awa na fe ka awon mo me kunu na dide tori pa awon olowo yi te ba wo won ti ya wa te ba de loyinbo eh ni dadugbo lowo mo
3: si adugbo eh ni to de talika
2: te bi pe inu eni kan ma bira won bo inu bi bata wa n bayi a ti mo pa won alowo aye won ni be ba lo tan gan se eni ti o lowo lo ni loyinbo ti o lowo lo as long to tin bise se ko si moto ti o le lo so iru yen sin a lara a la mo afani yen awon afani yen la wa pe ta wa na me kuro na ba dara wa ta ba kora wa jo afani yen a jo kari a ni mo seru awon olowo mo idi ni yen ti mo fi ni pe awa me kunu o ajo se gbogbo wa ni
3: awa mekunun lo kan bayi
2: awa mekunun lo kan bayi
3: e tawon ti won lo won ti dare wa won ti to ge
2: eh o ti to
3: ah baba awon kan ni gbagbo wi pe tawon ba fe sise folo se lu kan baba won fe te lo se lu kan ah awon na ma nreti nkan kan ni ati ru owo awon lo se lu be apapa jo la awon awoko dibo tan ba ndibo bayi elomi bi o ba ti gba lowo aha ko gba lowo bi ko ti ko ni dibo fani kankan en to ba tun gboju lowo re gan o tun le ma dibo fun ah ki le ri si nkan yi ka to ka ma gbo lowo eyan ka to dibo fun eyan ki ni nkan ta ri si iru nkan yi
2: se ri ka ma gbowo lowo awon eyan ki won to dibo yen o na ni soro to ba Nigeria do ni yi to ba lo oyo de tan ta ba soro Nigeria won ni amukun
3: ewo oloke le nwo ewo sale
2: e ma po ke lo tin wo bo to wo sale na amo be ni to ba to loki o ba to dada en to wa sale se le to dada ko ibi ti mo wa yi o mo fe ko da ju bo se wa yi lo se ri ka ma gbowo lowo awon oloselu yen won ti mo ni won ti so at so the culture o ti dasa wa so on la won na wa ri no fin ni weapon te wan lo fun wa e ma ri pe to ba ye kin won se fun wa lasiko o ye kan tun na se o ye kan kin na ma wa o ye kan na wa o ye kan wa agbalagba mo jeun o oye kawon olowo mo oye kawon ni awon awon agbalagba ki won mo ri dada se oye kawon odo ki won mo ri nkan mo kan mo ri sese amo tori wi pe awon nkan ti wa won ma ogbon tan lo won o fi awon kan yen won a fi pamo di asiko kan debi pe awon eyan oni wa ni ori ofe ati le ko idoti to wa nu je to fe gbe fun won mo so idi ni yen to fi je wi pe won ti mo gbe asiko yi o asiko ta won yen ma wa ba won na ni to ba de ti wa n ba won yen ina ni won fi ma n gba ola ta won mo won
3: baba
2: so idi ti mo fi ni pe ko da ka ma gba nkan lo awon yen
3: mo gbo lara awon oro yin kan te ti so ri ninu awon kan nikan ti enikan fi sowo si emi awon e wa n so ninu gbolohun na ni bi oro na wi pe iru oselu ta n lo lorilede ta n se lowo lowo e ko je pe anabi muhammad sallallahu alaihi wasallam to ba wa ti jesu christi na to ba wa ti orun mi la ba agbon mi re gun ba wa koda awon gan le mo be la se yori pelu bi a se n practice oselu orilede nigeria itori awon eyo won ma da bi ye ti o ma bo gugu gbianju goloba ti o ni je ki gbianju goloba won ade ah ba wa le se ro pe a se le se ta fi le bo ni bi iru awon ilana bayi ti je ka awon mo mekun o de bi ipo oselu
2: atokun oro te bere yi oro to ni agbara ni to je wi pe ninu awon ti won gbagbo ye ti won fe ki ilu da won ni etun ma so ba won ti won fe ki ilu o da won ni en to ba se da do nso to
3: wọn lo lo tẹlẹ
2: ni wọn le yin wọn ni wọn ni tẹlẹ o o da bi mo lo baba wa kan gba kan baba yin ni lu oyo bi na ni abọ agboloselu na ni mo wa ni baba nkan bayi mo mo gbe wa ta ba de se bayi pe at least eyin na wo ru oselu ton practice ni awon loyinbo yen ti lu won fi da ta ba gbe wa si bi bayi o ma je ki lu wa da gan o baba yin wa ni ah o le sele ni 20 30 years mo ni so ni 30 years yen ilu yi kini dida re ko ni ko o ti snim ko si dida nbe mo niyan kini bawo na se practice politics won be yen o yato si ti biba
3: se ni mo go fo atomodin lenu ke to ma ba laan wa biba ta se ke lotu fe gbugbe yin te won wa lowo ni kan ni ajise bi oyo ati lori youtube ni ateyin te ngo wa lori takun radio asoro mo gbe si wa yun lori www.ajisebioradio.com eni ta tin gba lalejo ta ti jo npe ke lu oro late kan na ni oludije fun ipo gomina ni ipinle oyo labi asia egbe oselu AAC awon to wa nwo te ba nwo eyin mi eyin te nwo wa lori ikan ni facebook e ma ri olugbe jamekunu won tun wa gbe atodo ti won tun wa wa labe pe awon fe gbe ijamekunu lo je ka won wa o ya ba mi e ma ba oro yin bo
2: so gaga bi mo se nlo yi ni wipe the way bi awon se nse oselu lohun o ya to ti bi bayi alakoko mo se nse oselu nbe yen ni pe se ri ni lu bi ta won wa mi bayi awon enikan ni o kan wa olo ya owo ni o o lo nlowo lo ni
3: awon yen mo yawo dibo
2: o lo poju won ni so asiri be fun yin won mo wa nsoso won ma nse owo ni bi bayi ni elomi a lo yawo wa a wa gbe wa a wa mo ni pe e mo wori o eni ti o ye ti o ye kawon eyan kokko wo ni pe eyan ba lohun declare even though 3 billion to ba declare to wa lohun fe se governor lu yin abo fe se councilor nto e kawon eyan kokko wo ladugbo yen ni pe kini kan to ti se sadugbo yen na
3: kila ti se bo re
2: kini free, so ti e ti ni free healthcare kankan be yen to je primary healthcare to je pe personal from home o nikan ni ni ti nkan yo de gba wa koda ko le na 2 million fun o ye kan mo pe re ni eni ta sa fun ni o wa so wo ni
3: businessman ni
2: won businessman ni won mo clear ba je so e wa wo nkan ta nso yi ni pe awon people yi sin yi ma wa won a gbe owo fun baba baba egbe lohun won a gbe fun baba iya egbe nibi yi wa gbe fun baba egbe lohun nigba ti won ba wa jagade beton iya wa mo je awa mekunu ko se nikan ti o bere lowo wa so ko se nikan ti o bere lowo wa
3: e ma gboro yin bo
2: so ko se nikan ti o bere to ba wa so ti o ba wa ba to ma ba won soro a je pe iya yen ma wa ma continue niyan so idi niyan te ba wo ba won tin se practice religion won ni
3: so
2: ewo bi o se practice egbe won lohun yen ni awon oroselu won be yen won se nikan lo kan ba wa ton kan ma ni pe o ya mo ti fun kini kan lowo mo ti fun kini kan lowo no egbe awon ni won yan awon eyan ti won da ladugbo ti won qualify fun nkan ti won mo eto lati se ilu eyan le lowo lo common ni lakai ati se ilu o so awon wa wo pe ta la won le lo awon egbe yen na ma da owo emi ma da eyin na da on lo ma wa wulo fun lati tun ilu yen se
3: n te so ni pe ara ilu ni ma n ma sponsor
2: oloselu ni ma sponsor oloselu nbe yen
3: ni ma so ni gba owo oloselu lohun
2: ke se pe enikan lo kan ma wa ma gbo wa so eleyi ada won a se ko go fundraising so won a se contribution laarin ara won so egbe yen awon na wa so pe ya o ma jido kita wa ko lo se governor wa ni oyo o ti re ni yen ba wa debe ti o ba se daada orisi fun lati le yo because o ti ma wa nu policy ton gbe kale pe inu egbe ti wa in la wa na gbe sinu AAC yi inu awon house of assembly wa ale ni awa ni constitution pe to ba ti se kan bayo tawon ara adugbo e ba so pe ko to le e o to gba allowance fun po o ma se to wa se aye ti wa fun wa lati yeru won wo se nkan yi se won se looto tori pe ita se na ni pe bawo lo mo mekun ro se ni je gbese kan to denu joba ti won ni ta property won nigba to mo ba te ti ta property ti o ta ti o yawo ohun lo ma je ki omo yen se daada sinu ilu yen so idi to fi yato ninu kan ti won si se joba nbi bayi ati lohun o ni yen
3: baba ka to mo lo eyin te ba se n darapo mo wa oludije fun ipo gomina ni abe asia egbe oselu AAC African Eban pe
2: African Action Congress
3: ke wa le mo nda lo le ba ti pe ba
2: African Action Congress T take it back action.
3: Take it back action. Láti ẹ̀ka polówó wa mẹ́wọ̀n, ẹ bá wa fi jíngù àwọn olùgbèjà mẹ́kúnnù sí.
0: Ìpínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípa ẹlẹ́yin ojú àánú, ọ̀rẹ́ mẹ̀kúnnù, afẹ́nifẹ́re, tó ṣe fọkàn tán, champion òkèdára kẹ́hìndé, mọ̀jì, nígbà ẹjẹ́ àfihàn nínú ẹgbẹ́ AAC, gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́, inú ọba tó dúró re, ètò ààbò tó gbẹ́gbẹ́, òpópónà tó yọ kùlùlù, ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn, ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbogbo la fi pẹ̀lú olùgbèjà mẹ̀kúnnù, a ti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko, champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì, òní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ bí àwọn ará bí gbogbo ọ̀hún, ẹ̀yin ọmọléèwé, ẹ̀yin òṣìṣẹ́, bàbá ọlọ́jà àti ẹ̀yin
3: AAC gangan ni wọ́n ti ń jẹ́ olùgbèjà mẹ̀kúnnù fún àǹfààní àwọn tí wọn àbá ti mọ̀. Níbi ìpolówó tá a gbọ́ yìí, a sọ pé kò ní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba àbílẹ̀ bí àwọn ará bí kan òkè ọ̀hún láti jẹ́ kí ìrìnjẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé. Kí ni ẹ lè bá wa sọ nípa eléyìí pẹ̀lú gómìnà tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ lórí gbogbo àwọn èèyàn náà bí wọ́n bá dá gbogbo eléyìí ọ̀nà ọ̀dá mọ́dé bí ọ̀nà ọ̀dá tó sì jẹ́ pé àwọn local government náà wà ní abẹ́ ìjánu láti mójútó irú àwọn nǹkan wọ̀nyí. Kí ni ẹ̀yin ní fún aráàlú lábẹ́ bí?
2: Ẹ ṣe olóòtú. Ṣé rí alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọn kọ̀ọ̀kan tí a tó ti wà nínú ètò tí àwa fẹ́ ṣe ni wípé alákọ̀ọ́kọ́ ni pé a jẹ́ kí local government kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. So ti local government bá ti ń ṣiṣẹ́ ara de àwọn aráàlú.
3: Ló sún mọ́ aráàlú àwọn
2: oṣùlé ti lé. Kò tiẹ̀ sí nǹkan normally kò state wà lábẹ́ local government ni. Torí local government ló ní ilẹ̀. So ó yẹ kó jẹ́ pé local government kò sí nǹkan kan tí wọ́n bá fẹ́ ṣe ní local government ẹwu local government ní ẹnìkan kò lè lọ kó lọ́ fẹ́ ṣe project fúnra wọn.
3: Wọ́n lè ṣe fúnra wọn.
2: Báre èèyàn bá lé tí ò lówó lọ́wọ́ ẹ̀tọ́ àgbàlagbà ní láti lọ sí local government. Láti lọ sọ pé nǹkan báyìí ń ṣe mí o mi ní owó ọya fún wọn ní owó insurance ni o tí wọn ó fi máa lọ tọjú ara wọn àmọ́ ńgbà tí ò bá sí ìyá ń jẹ àwọn èèyàn lu yìí gan àwọn èèyàn mọ ní o wọn wá mọ bí tí ìyá yẹn ti wá.
3: Nígbà tó ju ọ̀tọ́ ọ̀hún tá a mọ bó ṣe yẹ kó rí gangan.
2: Wọ́n mọ̀ bóyá ìyá ń jẹ àwọn èèyàn torí pé tí local government ò bá ti ṣiṣẹ́ ìyá máa jara ìlú. Ìlú ò ní dáa. So local government yẹn làwọn kọ̀ọ̀kan mí sọ pé local government gbogbo owó tó ń wà pọ̀ government ní local government la máa kó bẹ́ síbẹ̀ padà. A tẹ̀sí gbogbo ètò a ṣe àwọn gbogbo medical àwọn primary medical primary health center wa ó máa wà bí titi lóyìnbó ni kò sí the allocation tá à ń gbọ́ pé ń wọ̀lú kò sí ọ̀nà kan mọ́ sọ pé ìlú yìí ò ní dájú bẹ́ẹ̀ lọ.
3: Bàbá mo ń gbọ́ níbi kan tẹ́lẹ̀ pé nígbà tí owó yìí tí ò wá wọ àpò àsùnwọ̀n ìjọba àbílẹ̀ ọ pé gómìnà wa ń fún wọn ní iye mílíọ̀nù kan lóṣooṣù wọ́n wá ń pè ní nǹkan míì. Wọ́n ń pè ní bí security vote fún local government. Wọ́n á jẹ́ káwọn èèyàn máa ṣe owó yìí bí ó ṣe wù wọ́n wọ̀n èyí sẹ́ẹ̀lú wọn ò ṣe èyí ètò ààbọ̀ ọ̀hún gan-an tí wọ́n fún wọn lówó yìí ètò ààbọ̀ ọ̀hún ò sí. Àwọn nǹkan wo lẹ́yìn ti ní tó ti wà nípèsè sílẹ̀ pípé tẹ́yìn bá débẹ̀ ọ tẹ́ bá débẹ̀ àwọn nǹkan báyìí lẹ́fẹ́ ṣe látàrí pé àwọn local government yìí àwọn jẹgúdú jẹra kún bẹ̀ tán bá fi owó lẹ̀ fún wọn gan àwọn tí wọ́n mọ pánpó ń pọ̀ ńbẹ̀ àwọn kan ti débẹ̀ pé tán bá ti wà ní position kan gan báyìí wọ́n ti wò pé káwọn gan káwọn lọ́ mọ joyè lókù káwọn mọ fẹ́ lálókù. So báwo lẹ ṣe fẹ́ kọ́ buhari àwọn excessiveness yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí.
2: Tẹ bá rí inú ọ̀rọ̀ tí mo sọ síwájú mo ní wípé ọmọ tí ò bá ti jẹ gbèsè ti o yawo ko to lo soselu ko ni kankan to ma so po won ni file tun ilu se oda nisin local government chairman wo le ma so po won anbe ti o nawo ko to debe so nigba ta won na ba debe nti won kokko ma le ni pe owo ti mo na eja pe la tori eja pe la tori councilor lasun ti councilor lasun ba fe bi de nsin eni ko ba baba se party chairman kan agbo lo be eni ko ba secretary kan agbo lo be nigba to ba debe kankan baba on le ma wo to wa lowo 80% na awon local government councilors ton ba ti de ko ton ba ti win bayi won akoko ladugbo yen je ma to fa n to fa ni wi pe laarin odun merin yen gbese ton si je won ti le san awon baba egbe ti kokko gba owo ti won o fi se ilu si waju so awon soro to wa de ba won niyan ko wa si nkankan ti won se eleyi te ni won fun won ni 3 million abi le fun won ni ososu kilo wa to se eni na ni family ti te to fe bo o lawon yen to gbe bukata wa ba so owo ni o si lagbo government yi to ba yansin gan won mata le government won mata property government now so ko de si anfani kan lu ndu yen ti local government o ba ti sise se wa ri ati le je wi pe oya owo ita fun yin o
3: ibi ti mo n lo
2: je na sibe o ni wi pe because one with lack of maintenance nipa ta ba sojo ona ta lo nu mo awon oyinbo e je fun ni example kan awon oyinbo ton ba se mo se se kini yi ba yin si table yin si o won ti woye ton mo fi se awo a fe lo fun odun 20 owo ti mo fun ma maintain e owo anbe
3: lati won isu mo budget
2: be ni fun to create more job for other people mo ti so yin bo so oni wipe eni ti won ti yan sibe ko mo lonu o doti o ko doti o oni lati mo lojumo
3: so owo ti o no ma
2: owo ti o ma gba ti o fi na gbogbo o ti wa nbe o ni pe maintenance wa awa ta ba sojo na si yi a ni debe gba to wa to ne
3: ba to tun wu tan yanyan
2: so awon soro yen oni wipe ngba ti won ba ti be yan se won lo wo be mo because won awon agba ngbegbe yin le nti awon agbalagba sibe agbalagba to pe to wa si debe tan ba yi orun na ma sunu office seyin le ma so pe ko ji loruko lo wo pe kina se ni bayi eni to ba fe sise ijoba a dide loru a dide losan bi ti won expect bon le wa wo wa lo wo awon ta te ni kan wa so na ijo ti e se iyan ni bo ngba ton ba ti gbe debe ton ati pe kini baba corruption ti poju nlu yin baba
3: nilu wa
2: nilu yin bayi nilu wa
3: nilu wa
2: eh na ni emi ti o emi ko ye se mi bi ko ki so ni ko mi si nbe mo ni
3: ah gboro ma si nbe a jo wa nbe na ni sorí baba bí ọ̀rọ̀ àwọn alága àjọba àbílẹ̀ tí mò ń sọ bọ̀ nínú owó tí wọ́n á fún ẹ̀yìn wọ́n á ní wọ́n ń dájọ́ láàrin ara wọn gbogbo àwọn gómìnà gbogbo àwọn alága àjọba àbílẹ̀ ní gbogbo Oyo State ₦2 million ni wọ́n ń dá nínú owó òlu lóṣù tí wọ́n jọ ń kó láàrin ara wọn.
2: Ǹjẹ́ ẹni tó fi wọ́n síbẹ̀ tó jẹ́ gómìnà ǹjẹ́ ó wá di ibẹ̀ wò?
3: Ibi tá a wá ń lọ
2: nù. Torí pé wọn ò ráyè àti
3: accountability yìí
2: kò sí.

0: báyìí ibi tí ẹ ti lọ ra ọjà tí ẹni yìí tajà fún yín ibi báyìí lẹ́ẹ̀ ti sanwó ẹni tó tajà gan fún yín ò mọye tẹ́ni yẹn.
1: Ẹ ẹ n tẹ́ bá mú dọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ bí wọ́n pé iye tó san rèé.
0: So kò ní sí pé àdákùn máa tọ́jú ẹ̀ síbẹ̀ yẹn.
1: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ
0: yìí. Tọ́ bá dẹ̀ ti kú òun bẹ́ẹ̀ tán ibi tí ó gbà jáde wọn ó yẹ̀ wò pé sí lóòótọ́ ni o.
1: Ọ̀rọ̀ tẹ́
0: ẹdákùn ṣé wọn wá ti padì mọ́.
1: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí lára àwọn bàbá mi kan táwọn nílùú Èbó tá a jọ sọ̀rọ̀ of recent bẹ́ẹ̀ ṣe ń sọ ìgangan làwọn náà ṣe sọ pé kíní kò ní sọ pé òun ò ṣe kankan pé kò sí bí wọn ti
0: kájí alẹ́
1: pé olè ni ò ní gbà fún pé àwọn ìjọba yẹn wọ́n ti ṣe ìlànà àtẹ̀lé lóríṣiríṣi ọ̀nà tó yẹ pé kálukú ọmọ sọ́ra wọn ni pé ìwọ́gun ò ní fẹ́ ṣẹṣẹ gbé pé àwọn èèyàn ò ní fẹ́ àwọn náà fẹ́ yàgbẹ́ sójú ọ̀nà níbẹ̀ àwọn náà fẹ́ bàlújẹ́ ṣùgbọ́n ìjọba ò fi ààyè rẹ̀ lẹ̀.
0: Ǹjẹ́ mo tó fà?
1: Kí ló fà?
0: N tó fà ni wípé àwọn tó tí wọ́n to tí wọ́n láwọn ṣe ètò ìlú nílùú yìí ó yàtọ̀ sáwọn tó ń tò lọ́hùn ṣe láwọn tó pilẹ̀ ètò yìí ṣe wípé kíni yìí máa ṣe wúlò fáwọn èèyàn wa.
1: Báwo ni torí ara wọn tí ó sì táwọn ará ló ṣe gbádùn
0: kan yìí. Máa fi sáǹpù kan.
1: Ọ̀yá ẹ̀ máa bá.
0: Báwo ni ó ṣe wúlò fáwọn èèyàn wa? Kíni yìí bò ni ò sí nípa àwọn èèyàn wa lára. Ṣé ẹ rí pé ìtàn ti síwájú nìyẹn? Ẹ jẹ́ ká fọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà tá à ń sọ̀rọ̀ pé àrọ̀ MTN nǹkan kan àwọn communication wa níbà yìí.
1: Àwọn network yẹn.
0: Àwa ń wo àwa ń compare rẹ̀ sí Twitter hun. Ṣé máa gbọ́? Internet tí mo lò lamẹ́ríkà mo tún lòdì sí bíbà yìí.
1: Ẹ tún rí lò nígbà tẹ́
0: tún lò bíbà yìí.
1: Ẹ róòmù rẹ̀.
0: Mi tí ẹ nígbà tí ó ń róòmù ẹ̀ because automatically ná mo ná sọ pé mo ní free access internet mi àti unlimited text message.
1: Ṣé ẹ ti subscribe sí látọ̀hún?
0: Ǹjẹ́ ẹ mọ tó fà? Nígbà tán àwọn pínpà tí pd kí lórúkọ ẹ ń bọ̀ wá MTN kankan tó ń bọ̀ wá
1: àwọn network
0: yẹn bàbá wa kan ló wà nbẹ̀ gbàdàn tó ń jẹ́ olórí bí wọ́n bá fẹ́ ṣèlú ló dáa tán fẹ́ pé torí aráàlú ni tí wọ́n kọ́ wò ni pé ṣé tán bá ṣe ọ̀dà o tí wọ́n bá gbé kalẹ̀ pé tí wọ́n bá fẹ́ ṣe kíní ìsílù wa o gbogbo àwọn íńtánẹ́ẹ̀tì yìí ó máa jẹ́ unlimited ni o fáwọn èèyàn wa o kọ́ọ̀lù wọn iye rétí báyìí la fẹ́ o ṣe mọ̀ pé pọ́lísì wọn ò fi gbé o ti di condition
1: yóò ti wà lára
0: condition wọn wá agree pé tó àgbọ̀ o ọ̀yà ẹ̀mọ́ gbé bọ̀ wá
1: kátó wá ṣiṣẹ́
0: kò ní sí padà mọ́ àmọ́ tí wọ́n gan ni pé èló ló máa jẹ́ percentage ti mi ní every month èló máa máa já lórí ẹnì kọ̀ọ̀kan so n tí ò jẹ́ kí nǹkan yìí ó dà nìyẹn.
1: Bàbá ká tí báwa ṣe ń gbà ládọ́ àpé kọ́ lọ́wọ́ jẹ́ ká ẹ dé ipò yìí tí a sì nígbà pé elédùn ò jẹ́ ẹ débẹ̀ tí ẹ bá ti ẹkọ́ dé pé a ti ẹ̀ wá búra fún yín báyìí ẹ wọlé ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ tán kí làwọn nǹkan kan tẹ́ ẹ ti ẹ̀ kọ́kọ́ ní lọ́kàn pé ẹ fẹ́ ṣe ìyún ìjà kọ̀ọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ètò ààbò yìí kò sẹ́ni tí ó kàn nílé lóko pẹ̀lú ẹ̀yìn òde àwọn èèyàn tí ẹ̀ nílónú oko gan lọ dáko mọ́ ètò owó ló ti wà ńlẹ̀ fún ètò ààbò ẹ bá ń kó papọ̀ báwọn.
0: Ẹ ṣeun ṣe rí ìgbà tí a bá déjọba alákọ̀ọ́kọ́ nǹkan tákọ̀ọ́kọ́ mójútó náà ni ètò ààbò ni torí tí ò bá ti ṣe ààbò gbogbo nǹkan tá a fẹ́ tá a ti line up sílẹ̀ tí bá bẹ̀rẹ̀
1: sí ní báyìí
0: ẹ máa rí pé ètò ààbò náà ló láti kọ́ ṣáájú alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì á jẹ́ kó oúnjẹ ó pọ̀
1: oúnjẹ tó jẹ àwọn àgbà sì ní bébí bá kó ònú ìṣe ìṣe kù sí
0: ọjọ débi pé ìfúndò gan béèyàn bá níṣẹ lọwọ tí èsè pọ lẹ o torí a yẹ wò pé kí èso ọlẹ kò ríṣẹ ni àti jẹ òní ní lára so lẹyìn ìgbà yẹn ṣe rí ètò ààbò wọn ń béèrè pé mo máa ń wo àwọn oríṣiríṣi wọn ni pé ètò ààbò ṣé wọn máa add into it ni ṣé wọn máa create more àwọn tá a ní ọlọpàá a ní civil defence
1: a ní sọjà
0: a ní sọjà
1: àwọn dss náà
0: bẹ a ní dss a ní àmọtẹkùn ó ti tó àwọn olóyìnbó tá à ń lọ yẹn gan wọn ni tó wáyìí
1: wọn ní tó yìí
0: nínú wọn ní tó bẹ
1: wọn. Báwa wọn ní sẹ́ẹ̀rífù níbì kan àwọn nnpp àbí wọn náà ń pa ndp àbí nydp àbí kí náà ń pa wọn lamẹ́ríkà.
0: Wọ́n ní ti alákọ̀ọ́kọ́ nǹkan tí ó yẹ kákọ́kọ́ ni pé kí wọ́n rọ àwọn tí wọ́n ṣe sí àwọn
1: elétò
0: ààbò yìí kí wọ́n rọ wọn lágbára kí wọ́n dẹ̀ ṣe ẹ̀tọ́ fún wọn. Ẹ jẹ́ kí n sọ fún yín kò sí ẹni tó máa lọ kò sọmọ ẹni tí ó máa ṣe sójà lásán ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti sójà nílùú òyìnbó tó máa gbàdúrà kí rìn wá sí sójà Nàìjíríà. Tí sójà bá sójà nílùú òyìnbó ẹni tó máa ṣe ni wọ́n máa sign contract ni kì í ṣe pé ṣe kó kúkọ̀ wá ṣe.
1: Iye ọdún báyìí mo fẹ́ fi ṣe àbí
0: mo sign ọdún mẹ́rin fún yín tó bá wá ṣe mẹ́rin yẹn tán bàbá tó bá fi kó mẹ́ tí ó fi kú láyé yìí respect yẹn máa wà fún ni kẹ́ ẹ ra first class aṣáájú yín wọlé o.
1: Lára àwọn àpẹẹrẹ tí wọ́n pa àwọn ilé tó àbò lọ́run.
0: Bẹ́ẹ̀ni kò sí ni àwọn náà pè ní Fertran.
1: Fertran.
0: Bẹ́ẹ̀ni kò sí ni àwọn yìí ẹ wá wo ọmọ ẹ.
1: Yóò jẹ́ wùrí fún àwọn mọ̀lẹ́bí gan yóò jẹ́ wùrí fún
0: ọmọ ẹ. Ẹ̀gbọ́n ẹ wọ́n fẹ́ kàwé ni o ìjọba ló máa sponsor wọn torí bó ti ṣiṣẹ́ fún lùrí.

0: bó lẹ́wà ṣe wá kàn bí àpá wọn yẹn tó máa lọ sójú ogun wọn ní kú síbẹ̀ pé kò ẹni mi ò ní wọ̀lúwa
1: pé tó bá tún wá kú sọ̀hún gan
0: tó bá tún wá kú sọ̀hún wọn tán àwọn ẹbí wọn tí wọn ò fi jáde láyé ò wọn àtòsí mọ́ ìyà ò ní jẹ wọn àwọn kan yìí ló yẹ ká kọ́kọ́ ṣe ná pé ẹni tó fẹ́ lọ fèsì àwọn aráabí nǹkan méjì ni wọn bá lọ sójú ogun ó ṣeéṣe káwọn agbára wọn ká wọn nígbà tágbára bá tẹ wá ká wọn kí ni bó lè yà ò ṣe ní jẹ àwọn ẹbí wọn àtàwọn ọmọ wọn. Olófa tẹgbẹ́ tó bá ṣe tukọ̀ àti máa yìnbọn bẹ̀yẹn ọlọ́pàá ni àṣà lọ ni náà a lọ sápá síbìkan lẹ́yìn 3 hours mẹ́sàn wa ni pé ẹ pè wá bẹ̀yẹ lẹ́ẹ̀kan.
1: Àní mo wo fọ́nrán kan tí ìjàgbá ìkíní kan ṣẹlẹ̀ ọlọ́pàá sójà sì ń bọ aṣọ sójà tí sì ń bọ aṣọ tó ń bọ kú lọ́rùn ká má bàa mọ̀ pé sójà ni.
0: Ìkọ́ sọ́mọ̀pọ̀ ti wà níbi bíi àhámọ́ tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ń gbà
1: wọn. Kò sẹ́ni tí ó tẹ̀kẹ́ fámílì òun náà.
0: Sọ gbà wọn kan ilà wá ti ṣètò pé a gbé tó ń pè ní ìṣọ́ránsì kalẹ̀ fún gbogbo àwọn tó ọlọ́pàá o àmì o
1: sífù
0: dìfẹ́sìtì mámọ̀ tẹkùn.
1: Ṣùgbọ́n ọlọ́pàá ò sí ní abẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Kò sí kankan.
1: Àwọn náà ní wọ́n bẹ̀rẹ̀ bíi ti
0: bẹ̀. Èèyàn lè ní law of land tí mo wò pa ma put into place tabadé bẹ̀.
1: Tabadé dé bẹ̀ nílé
0: ìgbà sọ̀bí. Torí pé yes nígbà tí àwọn ìjọba òkè bá sọ pé ọ̀nà táwọn sílẹ̀ yìí o kò ní àbòyìn ò ní tó fáwọn èèyàn tiwa. Àwọ̀ wa ni pé àwọn náà lófin ilẹ̀ ìbílẹ̀ tiwa o.
1: Ní state
0: tiwa o. Tá a fi gbé agbára lórí àwọn bàbá wa tó jẹ́ ọba àlú. Ẹ máa pé láì jọ àwọn ọba àlú náà máa ń ṣe
1: ètò. Ní àṣàkóso ìlú wọn.
0: Ẹ máa rí pé ìsìn tó máa ní kankan ṣẹlẹ̀ nígbẹ̀ kan sí wáyé wọn ni pé wọ́n ti pẹ́ ìkan látàbí jápẹ́ fún mọ̀yẹ́lẹ̀ o. Kò ní ṣẹlẹ̀ mọ́. Torí pé òfin ìbílẹ̀ wa lákọ̀ọ́kọ́ fi yẹ̀wò.
1: Láàbí kọ́kọ́ tu o.
0: So nípa òfin ìlú gbogbo lúrú but àwọ̀ fi ti wà kún. Tí wọ́n bá ní pé òfin Nàìjíríà ò sọ pé ká má tọ̀sẹ̀ gbẹ títì àwa lè sọ pé tó ẹ̀ tó bá tó ẹ̀ títì o ìjìyà báyìí wà fún. Wọ́n ọ̀dẹ̀ níbi wá fún.
1: Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé champion Kẹ́hìndé Òkè Dáràmọ̀ jíde rẹ o. Àwọn ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní abẹ́ àṣẹ ẹgbẹ́ AAC. Abẹ́ àṣẹ AAC ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì rédíò wa náà. Ó wọn ni ẹ ti ń gbọ́ látẹ̀ka wọ́n ti ẹ̀ ti jíǹgù ìwọ̀n èyí ṣe wọ́n mọ̀ gbọ́ ní orí ìkànnì rédíò wa. Ó wà ń bẹ̀ ní orí ìkànnì rédíò wa. Àwọn náà ni àtijọ́ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látàárọ̀. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan ní ètò ààbò ló síwájú. Kí làwọn nǹkan míì tẹ̀tún ní pápá ká sí pápá àpá bí àwọn bàbá sọ̀nà.
0: Ẹlẹ́ẹ̀kejì ni wípé a ṣe ètò a wo kíní ìṣòro tó fi jẹ́ pé kò ṣiṣẹ́ nílùú. Ọ̀nà méjì la fi yẹ̀ wò. Alákọ̀ọ́kọ́ ni wípé a wo àwọn iléeṣẹ́ kéékèèké yẹn. Kí ló fà á tí wọ́n fi kógbá wọlé?
1: Àwọn iléeṣẹ́ kéékèèké wọ́n ti ẹ̀ pọ̀ nírú Ọ̀yọ́ wa
0: ìgbà náà. Tí wọ́n fi kó sẹ́gun fi gbókó wọlé.
1: Iléeṣẹ́ ke iléeṣẹ́
0: bisikíìtì. Ṣé owó tíjọba ń gbà lọ wọn ló pọ̀ ni bá ṣe dínkù? Nígbà tá a bá díṣẹ́ rí tí ò ṣẹlẹ̀ nípa àwọn aráàlú àwọn ọmọ bọ́n ṣe ń ṣe ètò nǹkan yẹn tó.
1: Wọ́n létò wọn
0: nílànà. Tó bá yẹ pé 10 naira ni wọ́n bá ń gbà lọ́wọ́ wọn tó pa wọ́n lára wọ́n lè sọ di 50 naira and 5 naira. 5 naira yẹn a create job fún èèyàn 20. 20 yẹn a mọ tún padà wá san tax fún lù a wá multiply ju nǹkan tẹ́ sọ yẹn lọ. Gbọ̀ngbà tí ò ṣètò nǹkan yẹn wọ́n ronú jinlẹ̀ àti tún nǹkan ṣe. The problem tó wà ń bẹ́ẹ̀ nìyẹn.
1: So ẹjí ń jóye wa ní ìṣe
0: pé. So nígbà tá a bá wá ṣe ọ̀nà tá a máa fi ṣe alákọ̀ọ́kọ́ tá a mọ̀ tá a bá ṣe yẹn tán pé a ti mú ọkẹ́ iléeṣẹ́ o àwọn táàkì wọn o a reduce ẹ̀ fún wọn sí ẹ̀ ní problem tẹ́ ní ọyẹ kírètì iṣẹ́ míì. Ẹlẹ́ẹ̀kejì wá ni pé a wà lọ wo àwọn kankan wò àwọn kan wo la máa lo a wà lo irú system tá n lò nílùú òyìnbó.
1: Ẹ là ń rà
0: pa tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ irú àwọn agbófinró wa wọn a lè mọ wà active ni pé nígbà tí èèyàn bá torí èèyàn bá pé dáadáa kèsì pé tí mo sọ ẹ jẹ́ kí n clear kí ẹ break it down ó ní wípé ṣe rí nígbà tí oorun bá ń kùnyàn èèyàn máa ń lost memory yàn àti react lórí nǹkan ó máa ń pẹ́ ó máa slow. So alákọ̀ọ́kọ́ kí ọ́fíṣà máa wà níbi iṣẹ́ for 15-10 hours ó ti pọ̀ jù
1: wọ́n ti wọ́n ti wo bá yíṣe rẹ̀ wọ́n ti lò mí òjò
0: for the whole week. So a wà á pín tó bá jẹ́ pé ó máa ṣiṣẹ́ 12 hours ní èdè kò ní ṣe jíjọ́ mẹ́rin lọ nínú oṣù rẹ̀. So ẹlòmíì náà àgbà so a lè fún ẹlòmíì náà lórí ọ̀fẹ́ àti ilé ṣiṣẹ́ tẹ bá wò lóyìnbó ju iṣẹ́ tó pọ̀ jù 8 hours ni ànágé gbogbo
1: iṣẹ́ pọ̀ jù 8 hours ni
0: tó bá jẹ́ pé ìfìyà full time employee pé òun ṣiṣẹ́ o 8 hours náà fún ẹ léde 40 hours a week ni. O wá tún lè wá ní pé mo tún wá lè lọ sí iléeṣẹ́ kan kí tún lọ wá iṣẹ́ ń bẹ̀ o
1: àmọ́
0: but normal pé to to e gbo bukata o wa san wo le o wa san wo moto e o wa san kini kan o ti to e so on lo fa te pe another job o yi si lati le ise wa mo
1: baba a je kin gba lenu kin so dorin eto wo lo wa nle ba wa odo toro do le mi na
0: se ri ti todo yen ise po lori e ta ti mu
1: pale awon ta se nda luru ju odo na ni
0: tori ti o ba ti sise ilu daru odo daru because won ni ki ajo wole ewo Orlando e gba ti ilu kan be ni Florida ton pe ni Orlando
1: mo ko be be so po Orlando owo
0: ni Orlando owo ko Orlando ni Florida city kon ni e ma ki barista o bi kon pe emi pelu Buhari oloto asere lo si Orlando ni Florida to ni e jam be la bi omi o wa ni ti me ba lo si New York to ba lo si New York to ba lo si Germany to ba ti de Orlando irin eku kan o ni pe gbogbo aye lo ma fe lo to wa nbe
1: Orlando ni gba o be da bi Dubai sin tawe na nlo Dubai da lo
0: iro iko si kan Dubai pe ilu won kan da o clean ni te ba lo so Orlando wa ni awon so ti mummy water labi omi te jo sere iwo pe lawon eja o ko iru e ko lo wa lo ni Dubai tori gbon tulu be se o clean lasan ni ko si kan to wa special nlo
1: nga ni mo fe pa yon ni pe bawon yan se so be the tourism
0: yo se ba so wa so ni yen wa ni lo be yan loru Orlando abi ka lo Las Vegas to ba je pe be gan omi tan ba nta ni 5 naira bo mi o pade over the 20 naira because yes because kesi ko kesi pe won o didi won ni tori pe awon to ma ra ti poju awon to wa nle lo so ero oja ero eto oro eto oja eto
1: oro aje
0: ero oja
1: oro aje
0: ero oja
1: oro aje
0: eto yes eto oro aje o ma bureke so o ma je ko po debi pe ko ni se pe ko sise so awon odo no ma engage ninu sport ju a ball ni o basketball ni o ta ba wo in this history of Nigeria in sports e ma ri pe sport lo ko mu oruko Nigeria lo soke ese ni number 1 to ko je anigba kan wa te pe ta ba lo si Ghana ta ba lo si kini kan to wa to pe mo Nigeria nbo won ma sare lo ni won a sa lo jinajina tem ba lo jangana gba yen oruko to npe mi ni wa no mo buruku crazy boy because tem ba de be mo so pe mo fe wa nne nle ni o
1: so ti ma ti
0: to wa ti gbo pe omo Nigeria nbo ninu ere daraya won ma tun prepare more so te ba wa wo te ba ko gba won to ti se dada ni loyinbo ti won si dada ti won te ba wo re dada ya nton se fun economy ilu kekere ko tin ba break dance yen ma ri pe e raye ni owo ti sport make sinu ilu kekere ko
1: tin generate
0: ton generate silu bo ke se pe epo nikan la focus in Nigeria because one ni opolo ati le check e wo kini
1: won ba di sanji
0: yes sport lo nkan to mu owo wole ju si won ba mo to nbe so a je ka won odo ki won sport se then elekeji wa ni pe iru kini kan bobo kan be to wa si American gba kan bayi mo kan pade won bi ti mo lo ni o wa ni pe mo ni o wa ni omo not loan mo wa ni kilo se lo wa ni pe awon oni governor awon o man sponsor yan 250 one every year former governor nigba yan
1: lawon ta mo wo pe won wa ba ko
0: lawon ta wo pe awon ni
1: won ni wa leyin
0: yes so iru e ma se be lo yo gbogbo omo school to ba se daada ni school o kere ju 250 a ma ran won lo si loyinbo ke se pe a le sori re mi ko o kan tun lo ko eko
1: mo
0: jinle si wa lati be
1: baba kẹyìn tó kẹyìn ẹ mọ làágùn jìnnà ní àwọn ilé ẹkọ gíga àwọn kan wá sẹyìn kan sá strike lọ ni bí àwọn asù táwọn tó tún wájẹ tọyọ state náà àwọn náà àwọn bí kan strike lẹni kan strike lọla kan wọlé lẹni kan tó strike lọlẹ ti ń bọ nǹkan wo lẹ ti nílẹ tí irú nǹkan báyìí òbí ní mọ.
0: In tó farun kan bẹ́ẹ̀ corruption ni tẹ bá wọn tó ń bẹ̀ tánṣu náà fi strike corruption ni government government fẹ́ẹ̀dì lẹ́ bí kan àwọn gọọmenti tó wà bẹ wọn rí àwọn asù láwọn ò fẹ kan tún ṣe àwọn tí ò bá wà ní tàn bá mọ tó ń ṣẹlẹ ń bẹ wọn máa wò pé gọọmenti ò dáa nínú àwọn ta ni gọọmenti
1: tó onílé nílọwọ àlejò gan díẹ
0: rú ni wọn jọ dìṣọrù ni so àwọn tó bá mọ tó ṣẹlẹ ń bẹ wọn mọ pé kò ṣe fọtí ẹnì kankan torí pé corruption tó ti wà nú ẹ jẹ everybody pe oke o ibi ta tin lu jibiti o le leleyi
1: so won fe dinabe won
0: fe dinabe ah nigba won wa ni so won wa mo tutu funfun sita fa won eyan dudu na ma gbe sinu
1: aha
0: iru yen lawo ni faye le
1: alo eledu o ba wa se ah ni ola ka to ba ma lo ola kini nkan to be sele lola to ra gbo pe nkan kan be sele lola
0: eh ni ola ni a fe se flag up wa on veni ni ibadan ma lo ni ni ibo college ni orogun nbe ni a ti fe se
1: ibo college
0: ibo college yes orogun
1: ni
0: lubadan nbe ni a ti fe pe a te pe gbo omo oyo na kan wa grace pe asiko ti omo oyo de be yi o eh emi na wa nu awon eyan ti ajo lo fa asia soke pe omo oyo ohun lo kan so wa de pe gbo kan wa sibe kan wa ye wa si
1: to o na le ti gbo on kin to gbo on ni ibo college yun ni orogun ni lu ibadan ni ola ode yi agun melo le to na o bere baba
0: eh agun mo na yo bere ni agun mewa abo gerege
1: ni agun mewa abo
0: gerege
1: se ka eni to ba wa ibadan na le pade wa nbe
0: aten to nbo lati ibadan aten to nbo loke o aten be lo ni werele
1: gbo gbo bi bodi ati
0: pe patapata ina la pe sibe ton de nbo wa sibe
1: ka ka pe awon eyan kan fe tele wa lo lato yo tawon o si ba won ti gbon pa olugbeja mekunu tele se anfani wa pe tawon o ri boss gan ni ayin ti won bi tele alo
0: be ni a ti seto oko lati ile ise wa ni office wa to wa ni iwaju alagbon be ni Rufus building ibe ni gbogbo ati pade gbogbo awon to ba lo lati be na ni moto ti gbe gbogbo
1: alagbon agun melo ni ki gbogbo wo pade nbi lola
0: eh agun mejo la fi si laaro
1: agun mejo laaro la
0: mejo agun mejo lo sori kale ba mo pe to ye bayi la wa ta wa nle o moto bayi la ni ma tun fi kun o
1: la tun ma fi kun o na le ti gbo ki n to gbo eni ta ti jo n ba oro ta ti n foro jomi to ro oro lataaro na ni olugbeja mekunu de champion ese kende majidi ti won je oludije fun ipo gomina ni abe asia egbe oselu aac ni ipinle oyo agbo ka fi leyi ka ma fi yun se lo pe alara awon ti won ta won na so pa won na fe dupo dije dupo labe asia egbe oselu yin lara awon olugbeja mekunu pe ese nkan kan fun won ni bi owo ti won ma n fi n san owo lagbe elomi awa mekunu elomi o ni rowo le gba form iru gba ti presidential kini tan gbe si 100 million nibo ni iru emi be ri 100 million lati fi gba form egbe oselu 100 million awon mi gbe si 40 million won le se nkan kan fa awon kan mo kan fe ke kan ra soro die lori e
0: se ri iyen na ni tumo olugbeja mekunu ipa wa la ma gbe jara wa
1: awon la gbe jara wa
0: so ngba ti a pe awon eyan jade pe ta lo fe jade fun re ta lo jade fun senator ti pe a de bere pe ta lo ni owo lowo ta lo le se ta de check background won ta de ro pe won qualify fun ba ton de jade ba ri je a de pe agbara wo to so a de support won pe da ticket owo re e ni de ati lo je gbese so awon ina lowo ta se fun ra wa na ni ye ki nkan yen le se se so ki ayi pada le ba da tori ta wa fun na ni pe ka le ba yi nkan yen pada ijo ba se le ijo kan lo ma bere ibi kan de lo ti ma bere so asiko ina la fe ko fi bere
1: mo gbọ́ nínú ọ̀rọ̀ yìí gan yẹ ni gbogbo ohun tí ẹ ṣe yìí o pé gbogbo ohun tá gba yín agbára yín ká fún ara yín lẹ̀ sí kì í ṣe kí bọ́yẹ lọ yáwó mì kan tí wọ́n máa fi interest léyìn káàkiri kan ni.
0: Lágbára Ọlọ́run mo sọ láti bẹ̀rẹ̀ déédé sí gbogbo
1: ibi tá a bá dé yìí ibi tí tó ń lọ.
0: Kò sẹ́ni tí ó mọ̀ pé ẹgbẹ́ AAC àwọn náà lówó jù kí mọ̀ sọ nǹkan mí àmọ́ tó fi dé ní ìní Ọ̀yọ́ yìí o àwa náà sì là ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe nínáwó àtàpò wa. Èmi dẹ̀ ń sọ wípé tó nígbà tá a bá ṣàdúrà tán tá a bá fi gbìyànjú kún ní tó bá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn òun láwàá gbà ní kádàrá.
1: A gbà ní kádàrá.
0: Èmi ò lè bínú sí nǹkan tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ìyẹn ni pé tí àwọn ọmọ ilẹ̀ Ọ̀yọ́ bá fẹ́ kílù yìí ò dáa.
1: Gbogbo ọmọ Ọ̀yọ́ ṣe ti pátápátá. Àsìkò
0: challenge lè yè fún ẹ̀yin náà irú ẹ̀yin báyìí. Challenge ni. Nígbà tá pé èwe jọ ni wá tèmi wá ní pé tí èsì mi dẹ̀ ń ṣe olówó.
1: Challenge àti mọ́kọ́lá.
0: Mi ò ti mọ títí challenge mọ́kọ́lá pọ̀ mò ń sọ o. Tí mò ń sọ sí pé ó dá o nǹkan tá a fẹ́ ṣe léyìí o. Nígbà sẹ́mi kan màá ṣe gómìnà sẹ́mi náà màá ṣe kọmíṣánná ni. Kálukú náà ló máa mú ààyè títí ẹ̀. So but lásìkò ẹ̀ níta wà ń bẹ̀ ni èmi nìkan náà mò ń sì ń gbé.
1: Ọlọ́run ọba tí máa ń bá ẹ̀dá gbẹ́rù rẹ̀ yóò bá yín gbé a sì ní jẹ̀kọ̀rọ̀ lórí rẹ̀ bá a ṣe fẹ́ orí náà ni ó rí ìjọba ti mẹ̀kúnnù ni wọ́n sọ pé lásọ pé àwọn fẹ́ẹ́ fi eléyìí ṣe nígbà tí a ti challenge mi mo fi kún pé ìjọba olùgbéyà mẹ̀kúnnù la fẹ́ fi eléyìí ṣe ẹ tún rọ gbogbo àwọn bàbá mọ̀mọ́ wọn tí wọ́n ń gbọ́ wa nílé gbogbo àwọn ọmọ ọ̀dọ́ náà tí wọ́n ń gbọ́ wa nílé láti jẹ́ pé ti awon na le mo tori awon eyan mo sa seyin to ba ti de bi oro oselu bayi boya tori owo to wa nbe pe owo ta won na o poju be iru olugbe ya me kunu si ti deni si o ke se pe ona owo kan to fo la poya e ba ro won ko ma sa seyin
0: bi eyin mama wa eyin baba wa ati eyin brothers and sisters e mo je ki asiko yi e mo je ka se irewesi okan e je ka mo pe ko re de ire la ko de so ire ye de tun le ti wo yo yi olohun ni je ko bo mo wa lowo e mo je keni kankan tan wa mo asiko ta wa yi asiko ti olohun ti ni orire ma te oyo lowo ni so e je ka dide ni ojo ibo ke lo te ikasi AAC ani federal rep ani governor ani state of assembly bi te ba ti ri AAC lori pilot yen 1 2 3 number 3 e ma ri sign bayi lo wa nbe so ibe ni ke te ikasi ohun nikan lo le wulo fun wa so e je e ma je ki beru ko re si beru kankan o asiko oselu yi o ti yato si gba kan pe won kopo kan lo won kopo kankan lo o ko de si bo ti o se ka lasiko ta wa yi tori pe awo fini fini wa nbe so ko de si jagiri jagan won ribo ji mo yi jibo won kan dara won la mu ni so e lo je ka lo dibo ni worowo ka de pada sile lasiko so te ba de tin lo bi te ba ti ri mo jido ke dara nbe ni ke di si o ti o ba ti ri mo jido ke dara e mo di kankan si be o
1: o ko ko ani to
0: eh na ni AAC AAC ni eh AAC ni
1: AAC to ha ba si pe ori na ni ori lase eledumare to adeyinka olasukan mi le mi je papin ba le fi la ilasa aroko ni mi ti so lori obe ninu awo tan garan bi mo se so le kan aja lo oyo re ti igbo lasan nitori be mi ore ranko ma se raba mi eyan lata bi iseju bi melo kan seyin lati ngba oludije fun ipo gomina ni ipinle oyo labi asia egbe oselu AAC ni alejo ni ikan ni wa ni ayin baba e seun pa ti e pe yin e si je wa lenu kan tori awon elomi tan ba ti de kini awon ati eni fe daru awa yi lohun mo pe ke melo ngogba ara re e se o ta pe yin ti e si da wa lohun eledua eledua yo je ka debi ti abede yo se se yo ja si rorun rorun ni o ja si o gbogbo eyin te nwo wa nile ba wa si ere o ko fon kale ko fon kako be se tun wo ni Facebook na le wo ni YouTube eyin te ngbo wa lori radio na e tun ba wa so fa awon eyan pe olugbe ja mekunu ti de o pe irorun o ti de fun mekunu to lori telemu ko si pa n sako loko mo fun aisi eto abo to pe gbogbo e na ni gomina wa ti so pe awon ba wa se o awa fe ma fi eleyi se lo a ma be onitori obe ni nbe so atelese abena o gbogbo eyin to ba ni amobo la ni de ba le nitori bo ba ku dede kojo kan ri orun aro wo ade fun baba jero ma je le o eyin temi nile je kin laye igbin se ero wo laye igbin se ile oluwa ri igbona ile te tin gbo wa wo wa ede te tin gbo wa wo wa ibi se te tin gbo wa wo wa ile yin ona yin ode yin oni gbona igbese aye yin oni gbona owo te bi te like te bi te share te bi te love e ni bi gboku omo sin o ayin wa fi ile sinu banuje yin ni ba yin ninu banuje o e fi awa na sinu banuje yin ni ba wa na ninu banuje ka to rira layo ka pade nire ka mo do lodi leyin ara wa ati ti digba mi ti to ma gbe gomina wa tori won la wa to n ba ni o eleye se awa mo ipade wa o di wo bi ojoro e ba n fi jengo olugbeja mekunu ka sere n
2: Ere wole to wa nipinle Oyo la ba so nipinle Iju Anu ore mekunu afenifere to se fokatan champion kedara kende moji ni ke ja fi moyo ninu egbe AAC gege bi gomina pinle Oyo fun eto kan to ye koro ina ba to duro re eto abo to gbe npe okupona to yo kululu eto lera pelu re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gogo la fi pelu olugbeja mekunu lati je kere je ijoba ipinle Oyo kari ile kari oko champion kedara kende se moji oni gbese le asun ojo bai bile bi awon ara bi gojo eyin omo lewe eyin osise baba loja ti eyin yalaje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende etemoji pelu asia ise esi ki ipinle Oyo le ba gbo ki agba champion kedara kende etemoji de olugbeja mekunu de AAC action action take it back
3: ati se bi Oyo laari yo se bi baba

0: atoto arere pa ko yi baba mo gan na omo oyo alaafin nile ni loko ni ati leyin odi etedi bele je wa gbo mi gba roye mi awon megbe o auf oyo ati ba unity forum won ran mi si yin won ni ma logun e fun yi pe ai las olorun pa ko to apero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise giba lekan ikan ni mo kaun kase ki olohun adiabo ori onikan nijo titi ndarin onikan soso gi o iwo ori onikan a se darin enikan soso taye fi yeni ati agbaje owo la fi so ya ajeje owo kan gberu dori iwo te ti etemi o se temi ika lu ku se nse ti e lototo yi ni ko nko jabele yi npo wa go lo lo seyin tori ai ko won ejo ni se pupa won o auf oyo ati ba ni ti bro ni ma wi fun yi pe ai ko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yi pe oko nikan ni omo ati ba le ye je ni ma so so fun yi pe ka yo fowo so po gbe oyo laruge ka fowo so po ma panupo bere eto wa lowo awon oloselu fowo so po panupo bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kajo da popo ko le ba o kusu o auf n fi asiko yi ke si gbogbo eyin lekan lekan legbelegbe to lori selemu gbogbo eyin oto lulu gbogbo eyin baba baba ati mama mama eyin egbon eyin aburo won ni eja bo so po so ilu oyo ga tori ojo so ni asiwaju lojo kojo awa na si tun ya wo ko ti rere nitori aji se bi oyo la ari wa lo ni se bi ba be ni kokan
1: aji se bi oyo la ari ayo ni se bi ba be ni
2: igan owo so po ikan mole àwọn èèyàn wọn fọwọ́sowọ́pọ̀ wọn mọ àkìyàn àti òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ni ọyọ́ àti bà unity forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ bẹ̀rù lórí ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn òdi ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú ọ̀yọ́ ga agbára ń bẹ níbi ìpìmọ̀sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àfibà ní ti kúrọ̀ ń wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ni ìyẹ̀ni yóò yẹ wá o orí ẹni yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ́ wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrí kò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti unity forum ni wọ́n rán mi níṣẹ́ àwọn àná ni mọ́ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń làádìí ku ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Ayin. Adeyinka Olasukan mo tun ti de bi mo se de papin balẹ pila. Ilazaro ko ti so lori obe ninu awo tangara. To ba se pe ale ni eto yi lo ba n fe dodo yin be ka le o. To ba se pa aro na ni e ka aro. To ba se ko so ni e ka san. Bo ba se pe irole ni e ku irole. To ba se tun je ale le kan si e ka ale. Awon agbalagba so pe to ba se poru lo ba dodo yin be na e ku ajin o aki yin be o. Iba Olorun oba Olodumare olowo gbogboro bi owa so okepe ko je oba to ti wa nipile oba to mo wa kawo to mo mama wa atun ti de loni ayin adase ni hun mo ibobodo hun mo mojuba pe be owo mo se ba pe bese o tun juba telese ti ohun to bi de popolo tan Adeyinka emi na tun lo mo dagba papin ba le fi lo ayin ba mi eyin ma mi se binu se ma pe aso pe loko be yo na lojin o eleni e la ton ni ka wa se akanse eto fun ti oyo ati ba unity forum to ti ye yin tele se ma ise ta gbe dani ni inu oyo ati ba unity forum bi te siwaju jo se ba emi ateyin ti o fi ba ilu oyo lori ta ba tin te siwaju anigbagbo pe ilu oyo na mo te siwaju ni mi gba ite siwaju se be emi ti o ba eyin ti o tun ba gbogbo wa lapapo jake jado deledoko na ni agbedani ninu oyo ati ba unity forum papa julo ilu oyo to ba le ni se mo pe aye yi papa kan fo emi nikan ko mo wa nu agbara wa light alive iwo ti mo wa ju sinu odo eja nla ni iwo mi gbe ni ile ise wa ni ahin ajise gbe oyo online television and radio kin to wa ma so fun awon ba mi ti ajo wa ni ahin ka to ma gbohun safefe ẹja tún gbọ́ ooo ẹja tún fi orin sí orin ìlú ọ̀yọ́ sí national anthem tọ̀yọ́nú o kẹ́yìn náà kẹ́ lọ mọ́ ha sórí lórí rẹ̀ ìbéèrè ọ padà wá tá a padà fi ẹ̀bùn ta lórí orin yìí anthem ọ̀yọ́nú mò ń bọ̀ ná. tọ́ ní apá ọ̀tún mi ní àyín mo ní àgbàlagbà bàbá kan tán wà ń bí ẹgbóhùn wọn ní ìsìn ẹ dàpọ̀ ẹ bá ń kí àwọn aráalé kẹ dákọ yín.
1: Mo kí aráalé mo kárò oko orúkọ tèmi ni ọmọọba Oládìgbòlú Muhyiddin Adékúnlé tí mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ àtibá unity forum.
0: Bàbá ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹsẹ̀ fàájì ẹ̀ṣọ́ àfọlápẹ́ ni ẹ̀ fàájì ẹ̀ṣọ́ àfọ̀ Ọ̀yọ́ àtibá unity forum.

0: so baba e mo pe ni Nigeria ta wa leni yi o de nkan o da bi nkan ko rogbo ṣugbọn e ta kokko ba nfun awon eyan loro ama to ya awon elomi ti be ro pin pelu bi nkan ti se nlo lowo lowo yi
1: ko lo won sa nu fun wa
0: ami
1: Nigeria lowo lowo ta nlo lowo ni sin yi afi ko lo won ko ayo
0: ami o
1: ati je ati mu ototoran ni o
0: walai
1: ko to de pa sanwo school omo ka won mo to je o bawo yan bawo o si yo ki dodo won yo bayi won mo pa won yo
0: bo se rinu
1: so idi niye na lowo lowo ta n bua yi Nigeria Nigeria gbeyin ni ko lo won se dada fun
0: ami o ami ase
1: ebi pa won yan
0: Olorun ba n gbo
1: opapo ebi
0: ogaga fo meke
1: ko se janu won mo ya
0: ebi buku ni ko da eyin ani se awon agbalagba se bo won le ni bi npa won ni gbo waasu be ba nse waasu fun ba yo ma gbe oju soju sama bi ki okele amala ko ma ro bo latoju orun
1: o gbo ti wi ni
0: bo won se so
1: won ni ebi npa mi o se ri fe wi
0: be ni
1: to ba ni o fi fe wi ni o fe gbona
0: ah mo be wona ni o mo be so
1: anu fe wona
0: se won agbo ni to lori le
1: lẹyìn oúnjẹ tún ni o
0: oúnjẹ tún ni nísìn ẹ pé àwọn èèyàn ò ti ẹ wo pé báyá káàtì ẹ kọkọ ra sọ náà pé tẹbi bá kúrò nínú ìṣẹ ni àwọn èèyàn ń bá káàkiri nísìn ìṣẹbùṣe.
1: Kí ló ń já sọ.
0: Àtọ̀ ọlọ́run ọba ò ní fi ebi pa wá ebi àárọ̀ ebi ọ̀sán ebi ìyálẹ̀ta kò ní pẹ̀ èmi àti ẹ̀yin ò tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣùgbọ́n tá a bá wá tún sọ pé báyọ̀ ebi ń bẹ́ẹ̀lù síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn míì wọ́n sì tún ń ṣe dáadáa àwọn èèyàn míì náà ń gbé mo tún láwọn tá rọkọ̀ lánàá lánàá yìí mo ráwọn tá kó lọ bí ilé wọn lánàá lánàá yìí bá wá gba àwọn èèyàn nímọ̀ràn pé ká mọ̀ mọ́ wo ẹ̀sìn ẹ̀lẹ́ aago aláago sáré kéèyàn mọ̀ wo aago aláago sáré.
1: Béèyàn bá wo tó ń ṣẹlẹ̀ nílùú èèyàn fẹ́ kọ́ níìtì bọ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí àfi kó kálukú kó dá sọ ara níwọ̀n tára yóò lùgbé ìwọ̀n ikú ni wọ́n tẹ́ mọ́ sáré tí agbára rẹ̀ ò ká mọ́ fi kòkò fan tí ó jalú ọlọ́run so kọ́ kálukú ó dúró lórí ọwọ́ ẹ̀ títí mọ́ kó yọ̀ dáná ìyá gbọ́dọ̀ ló yọ̀ dá àdìmọ́ bá báyìí lọ.
0: Ẹ wá bá ń kí àwọn àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum.
1: Bá a kí wọn Ọlọ́run kí wọn. Àwọn àgbàlagbà àwọn àgbáre tí wọ́n dúró tì wá. Wọ́n dúró tì wá kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ wa mẹ́rí. Lọ́rọ̀ owó wa dá sí i. Nímọ̀ràn wọn fún wa nímọ̀ràn. Ní gbangba ní kọ̀kọ̀ wọ́n wà pẹ̀lú wa. Gbogbo àwọn àgbàlagbà lórí Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum pátápátá la kí. Màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Evangelist Akande Akintunde Moses. Àgbàdàdà ni wọ́n dẹ̀ dúró tì á. Bàbá àánú Olúwa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Alhaji Dauda àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Isiaka Adogoke. Wọ́n pọ̀ láwọn ọkùnrin bẹ́ẹ̀.
0: Dábà ni a máa dá ọkọ̀ ilẹ̀ oṣù ilẹ̀ ọmọ.
1: Lára àwọn obìnrin Ajari Scott Báòkú. Wọ́n ṣe
0: bẹbẹ
1: láti Ìjẹ̀bú kan. Ẹsẹ̀ Ìjẹ̀bú ni wọ́n wà.
0: Ìjẹ̀bú alárẹ̀.
1: Alhaji Kadijat Adekanbi. Ìyá àti bàbá ganu wọ́n ṣe bẹbẹ. Bọ́n ṣe ìyá ní Saki náà wà níbẹ̀. Wọ́n ń ṣe dáadáa fún wa gan. Àwọn pọ̀.
0: Ọmọba mo fi owó àtọmọ kọkọ di yín lẹnu ná ẹ jẹ kí n tún kọkọ gba ohun àlejò wa kejì náà táwọn náà wà hàn yín ká tó wá padà fún padà sọdọ yín mò ń bọ̀ náà.

0: bẹ́ẹ̀ni ìlú ọ̀yọ́ ní rẹ̀yìn iwájú iwájú láàmọ lọ́sẹ̀ sí mà pé iwájú lọ pẹ́ ibi tí ń ré sí iwájú iwájú láàmọ lọ bàbá ẹ tún bá ń kí àwọn èèyàn nínú ilé nínú gbogbo ọ̀yọ́ àti ìbàdàn unity forum ẹ bá ń kí àwọn èèyàn ẹ rà pé ó tó jó méje ó tó jó mẹ́ta.
1: mélòó la rántí àfikọ́ lọ́wọ́ bá wa kí wọn ọlọ́ọ̀ nìkan ló lè bá wa kí wọn látòrí president wa tó fi dórí gbogbo admin àwọn ìyá wa obìnrin ni ìyá wa àwọn bàbá wa ọkùnrin ni a kí gbogbo wọn a fi kíkí tí wọn a dàpọ̀ mọ́ kíkí ìtọ́jú ọlọ́run tó ga jù ọlọ́run kó bá wa kí ẹni kọ̀ọ̀kan wọn.
0: àmì o
1: ta ló yẹ ká dárúkọ ta ni ọ̀yọ́ á dárúkọ.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: gẹ́gẹ́ bí mi ṣe máa sọ nínú wàásù mi pé àgbọ̀n gbẹ ìbùkún tọ́pọ̀ ju omi òkun lọ tọ́pọ̀ ju yanrin òkun lọ yóò bùkún ẹnì kọ̀ọ̀kan wa látòrí president wa dórí èmi ti ọmọ yín tí mo kéré jù
0: lórúkọ jésù. àmì àṣẹ wà bàbá àgbà yín ò dalẹ̀ àní wa yín tì.

0: gbé owó.
1: Àṣà àti rí nǹkan kan.
0: Tọ́.
1: Oníjà ìlà náà sọ̀rọ̀ austerity.
0: Mo lọ ti sọ.
1: O ní austerity yìí máa wà ríga ju.
0: Tọ́.
1: Ìlú lè púpọ̀, ó lè kókò. So, ṣé ẹ rí àṣà àti rí nǹkan kan.
0: Tọ́. Kọ́lọ́run ṣẹ̀dẹ̀ fún wa.
1: Àmì àánú ni ká bẹ̀bẹ̀ fún. Gbogbo ọmọ Ọ̀yọ́ àti Vanity Forum. Ẹ rí pé mi náà lọ́lọ́run kọ́kọ́ lò tí mo kọ́kọ́ ṣe bí akin. Ní ìsinmi ìdáwó. Àṣírí dáru gẹ́gẹ́ bí àṣẹyìn Mùsùlùmí. Ọlọ́run ògbọ̀ ẹnì kọ̀ọ̀kan.
0: Àmì o.
1: Tá a bá tọ́ bá bí yá. Kò sẹ́ni tá bí yá rẹ̀ ò ní rán.
0: Gbàlá ìgbàlá.
1: Ọ ń bẹ lára èmi. Ọ ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa. So Ọlọ́run tó ní ọjọ́ òní yóò bù wá láṣìírí.
0: Ẹ jẹ́ ká
1: nígbà wọ pé n ta fẹ́ ṣe yẹn. Yóò ṣe é ṣe.
0: Àṣẹ wà mí.
1: Mọ ríra rẹ̀, èmi ò ríra mi bí ẹni tí ọ̀tọ̀ nà fún náà yóò àti Vanity Forum o. Torí pé mi tí ì sanwó tó yẹ kí n san. Gbogbo tó yẹ kí n ṣe ni màá mọ play role mi. Ọlọ́run ní káwọ̀ ní ẹyin, Ọlọ́run sì ní yọ mí lẹ́gbẹ́.
0: Àṣẹ wà.
1: Òní yọ ẹnì kọ̀ọ̀kan wa náà tẹ̀lé mi lẹ́gbẹ́. Lémi o, èmi ò lè torí pé ìdáwó kí n mọ́ tọ̀nà àti kí n má pè ní dásípàdé. Ìwọ tó sì dásípàdé náà rí tó sọ̀rọ̀ rí tí ìpín yìí ń gbé ọ lárugẹ. A nílò láti dáko ẹnìkankan. Ẹ̀yin atóbá ẹ dákun ẹ sànú wa ẹ jẹ́ àjọ tún lu bàbá wa ṣe. Tá a bá tún ṣe àwa náà la tún ra wa ṣe. Òní bàjẹ́ olóòtú.
0: Àṣẹ wà ẹ ṣe ń bá mi. Ẹyẹ tó ń ta kàngbọ̀n bọ́sọ́dọ̀ ọmọ ọba náà mò ń bọ̀.

0: ọmọ ọba ẹ ń bọ̀rọ̀ kan bọ̀.
1: Tẹ́ bá yá àmọ́ ṣe pọ̀ ní kíláàsì nísìnyí, òbí mi ò rẹ́dì yìí pé kó wọ́n ra ìwé, kó wọ́n ra pẹ́ẹ̀nà, ọ́ rí tí màtírí àti ohun rẹ́dì láti ṣe fún ọmọ. Nígbà tí ìwé ti de ẹ̀kọ́ ọ̀fẹ́, wọ́n ti ọmọ síta bẹ́ẹ̀ ni kọ́ mọ lọ sí skul.
0: Wọ́n ti wọ̀gbọ́n ọmọ ràwé fún ọ́nà ń sunkú ni.
1: Púpọ̀ sí ni díẹ̀ ni agbára jọ bá kànú ẹ̀. Lẹ́yìn kan sí kó o fi skul ẹ̀ fún ọ lọ́fẹ̀ẹ́. Ìwọ lọ ra sọ skul fún ọmọ ẹ o, ìjọba ò ní bọ̀ ra sọ skul o, kò ní bọ̀ ràwé fún ọmọ ẹ. Ìyẹn làwa wá wò ìbàlú gbogbo ṣe ń rí o, ọ da ká bá lè gbìyànjú láàrin ara wa. So aláwọn gbèdéke kíláàsì kọ̀ọ̀kan tí a lè péwè fún. Bóyá first head of this time àbí second time ni a lè la fẹ́ ṣe ìkíní yẹn. Àwa ń ro àwọn èèyàn wa tó wà lórí ìkànnì, kò sí iye tó kéré jù. Nígbà wà lórí ìkànnì ni àbó sí lórí ìkànnì, kò sẹ́ni tí ó sọ pé òun ò rí ọwọ́ wa lórí péjì wa. Iye kí iye tó ń kálukú bá ní lọ́wọ́ tó kálukú fi sínú àsùnwọ̀n tí a fi sílẹ̀ yẹn. Kọ̀dẹ̀ dí owó mọ̀dámọ̀dá wa lóṣooṣù kọ̀dá dúró. A dàbí fi ní ẹnì kankan lára pé àbí nígbà tí wọ́n di gbówó wà lòun fi dá sí program mọ́. Gbogbo apáta lájọ ní kìí ṣe tẹnìkan. Ọlọ́run dá kọ̀ọ̀kan ràn án lọ́wọ́.
0: Àmì ẹlòmíì tiẹ̀ lè ní ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní. Ṣùgbọ́n ẹni tó bá dákẹ́ adákẹ́ mọ́ sọ̀rọ̀ títa la mọ̀ tí ń ṣe. Àmọ́ báyà tiwa ni wọ́n ń ṣe ni bí ti bóyá àwọn míì sì. Àwọn ẹlòmíì sì wà nínú gúrùpù tó yẹ kí báyà àwọn èso ọmọ Ọ̀yọ́ gan. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó jójú lówó ọmọ Ọ̀yọ́ káàmì náà kan máa bá wa dá sí. Àwọn ìlú yìí ìlú wa ni kò sì ní bàjẹ́ fún àmbẹ̀. Torí táwa ti ń sọ pé Kọ̀yọ́ ọmọ tẹ̀síwájú, àwa gangan la mọ̀ tẹ̀síwájú nínú Ọ̀yọ́ Kọ̀yọ́ tó di pé yọ ọmọ tẹ̀síwájú. Ó ń bọ̀ ná.

0: tọ ọmọ ọba ká tó máa bọ̀ ká tó máa bọ̀rọ̀ yẹn bọ̀ sẹ́yìn ní ara àwọn àgbàlagbà tí àwọn náà ti máa ń bá wa dá sí tẹ́lẹ̀ ẹ bá wa kí wọn kẹ́ ẹ lù wọ́n lọ́gọ̀ ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ kókó bí àwọn obìnrin takuntakun nínú ìkànnì wa.
1: Àkọ́kọ́ náà tá a bá ń dárúkọ àgbàlagbà àwọn àgbàlagbà nínú ìkànnì wa ni àkọ́kọ́ tá a kọ́kọ́ tọ́ka sí ni màmá wa Adébọlá Akérèlé ìyá dáadáa ni
0: ìyá
1: lálùbáríkà ni
0: wọ́n
1: dẹ̀ fẹ́ra àwọn ọ̀dọ́ kí ó ṣe lọ́dọ̀ ti wà nìkan káàkiri
0: bó ṣe máa ń ṣẹnu
1: àpọ̀ lára àwọn àgbàlagbà obìnrin àgbàlagbà obìnrin tó nítumọ̀ mọ́ ẹ wa lára wọn ni Alhaji Ade Scott
0: Báòkú ìyá Àjẹ̀bú kọ́
1: ni ara wọn nìyẹn wọ́n ṣe dáadáa ká tó lọ lórí yẹn mọ̀mọ́ Abímbọ́lá Akérèlé àtọ̀run rọ̀ wọ́n bí wọ́n ṣe ń ṣe yẹn wọ́n túbọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ bí èèyàn bá rí wọn ọlọ́run náà rí wọn àti ọlọ́run ṣe mọ̀ bá dúpẹ́ fún wọn lágbára ọlọ́run wọn lẹ́sà sí ti
0: àṣẹ wà
1: bí wọ́n bá ráwọ́lé báyìí yóò máa jẹ́ nọ́ọ̀sì ni wọ́n
0: nọ́ọ̀sì
1: mẹ́díkù nọ́ọ̀sì
0: ni wọ́n nílò èbó tọ́
1: àyà
0: ní ṣiṣẹ́ òyà.
1: Mo ti láwọn èèyàn náà tí mo ti rìfà àwọn sọ́dọ̀ mọ̀mọ́ sọ́ni ẹ̀ wà ní àbúrò tí mo rìfà sọ́dọ̀ mọ̀mọ́ tí wọ́n dẹ̀ ṣe wọ́n dáadáa mo ti jẹ́ nìyẹn àti wọn mọ̀mọ́ tí wọ́n dàpọ̀ já àwọn tó fi pọ̀ wá kọ́ bá dọ́bù ẹ̀.
0: Ẹyin èèyàn wa mò ń bọ̀ mo tún ní àlejò kan tí àwọn náà tún gbóhùn sókè nínú ètò tá à ń ṣe lọ́yìn wọ́n kàn fá wa yànnàná ọ̀rọ̀ kan ni o ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì màmá tí mo fẹ́ gbé wọlé màmí yìí màá láìtàláì màmá olùkọ́ ni màmá o ẹ̀ẹ́dẹ̀ bá ń gbọ́ àwọn olùkọ́ àgbà àwọn lẹ́gbà táwa fi wà nílé ìwé náà ti kọ́ àwọn náà ti kọ́kọ́ kọ́ àwa ní sùpù ní àwọn payàmọ́rí ẹ̀ẹ́dẹ̀ gẹ̀ẹ́sì rẹ̀ báwọn àwọn náà wá wà lórí ètò pẹ̀lú wa ní ìsìn màmá mi ò wá gbóhùn sókè wọn ọ̀kọ́ bá ń dákọ wọn wà wá wa nárétí bí ok wọn làwọn ò ní dákọ kò sí wàhálà kò sí bá a ti ṣe tàṣe ṣùgbọ́n nígbà fẹ́ sọ náà ni pé kẹ́ ẹ bá wa nárétí báwọn ọmọ ṣe pọ̀ nínú kíláàsì tí lọ́dọ̀ àwọn ẹlòmíì rò pé bóyá bí ọmọ bí ẹ̀ta wúrọ̀ ọmọ ló kàn wà nínú kíláàsì kọ̀ọ̀kan kíní jẹ́ wa pé mò ń bọ̀ pé àwọn ọmọ pọ̀ dáadáa mò ń bọ̀ náà.

0: ọ̀dọ́ ọmọ mi wọ́n ti wà nínú ilé agodo pẹ̀lú mi ní àyín mo kàn fẹ́ kẹ́ ẹ bá wa yànnà náà ọ̀rọ̀ yìí ni torí àwọn èèyàn wọ́n rò bí báyá bí àwọn ẹ̀ta awóró làwọn ọmọ tán wà ní public school pé private school àwọn èèyàn ń kọ́ ọmọ lọ nísìn o pé àwọn ọmọ tó tiẹ̀ wá ń public ò tó nǹkan ẹgbẹ́ bò làwọn ọmọ ṣe pọ̀ ní public school sí nísìn.
1: Ẹ káàsán gbogbo ilé o. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
0: Àṣẹ wà àmọ́ mi.
1: Ọ̀yọ́ àtibọ̀ ò ní bàjẹ́ o.
0: Àṣẹ wà.
1: Yóò máa ròkè o.
0: Àṣẹ wà.
1: Iwájú ni ọ̀pẹ́ ìbísí buwó sí.
0: Àṣẹ o.
1: Iwájú ni ọ̀yọ́ àtibọ̀ máa lọ.
0: Ẹ ṣeun àmì àṣẹ mọ́ mi.
1: Ẹ bá mi ṣe kábíyèsí fàlàfin.
0: Kábíyèsí o.
1: Ẹ bá mi ṣe lẹ́ẹ̀kan sí.
0: Kábíyèsí o.
1: Ẹ bá mi dé ládé.
0: Kábíyèsí o.
1: Kọ̀
0: ẹ káyọ̀ màmá. Tọ́ ọya.
1: Pàtàkì jùlọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ West.
0: Ọ̀yọ́ West.
1: Ọmọ pọ̀.
0: Tọ́.
1: Ní Ọ̀yọ́ West. Mi ní dárúkọ skul kankan ṣùgbọ́n àwọn skul mẹ́ta kan wà tí mo mọ̀.
0: Dájúdájú saka.
1: Ó dájú ọmọ 71 class.
0: Ní kíláàsì ẹyọkan.
1: Ní kíláàsì ẹyọkan. Tẹ́ ẹ bá wá béèrè lọ́wọ́ àwọn ọmọ yẹn.
0: Ẹn.
1: Ìyá rẹ̀ ńkọ́ ó ti kú.
0: Ṣùgbọ́n àná.
1: Bàbá rẹ̀ ńkọ́ ó ti kú.
0: Ọlọ́run mi ẹ̀rọ.
1: Ọ̀dọ̀ ta ló wà? Ọ̀dọ̀ grandma.
0: Ọlọ́run mi
1: ẹ̀rọ. Ìyá rẹ̀ ńkọ́ ó ti kú lọ́dọ̀ dájú mi. Àwọn ọmọ yẹn láàkì ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Kò sí ìwé. Kò sí viral. Aṣọ skul ó ti ya mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nídìí.
0: Ṣùgbọ́n
1: so tí Ọ̀yọ́ àti Baálé bá lè ràn wá lọ́wọ́ láti fún àwọn ọmọ yẹn ní aṣọ kán lè máa rí wọ̀ wá sí skul. Ọmọ tó bá lè ràn wá lọ́wọ́ fún ní ìwé inú wa dùn. Ẹ ṣe o. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
0: Ẹ ṣe màmá mi. Ẹ mẹ́ tí ì lọ.

0: tọ ọmọ ọba ẹrin àti kúkú ti gbọ kí n tó gbọ ọrọ rẹ o ọrọ rẹ o ojú wo lẹfi lẹyìn náà tún fi wo orú ilé
1: ọrọ yẹn nígbà tí màmá yẹn sọrọ ọrọ tó pààyàn lẹkọ ni kọ pé tẹlẹ tẹlẹ mo ti sọ pé tẹ bá fi gbogbo àwọn schools yẹn ọmọ tó wà ní class kan sí 60 lẹ ni pé teacher lẹni tó sọrọ yìí o lọ sọ pé 70 ọmọ ní class kan bó lẹni ti fẹ handle yẹn irú bó ọmọ ti fẹ capture gbogbo jẹ kọ ní school.

0: rẹ. Bẹ́ẹ̀ náà wọ́n tún sọ nú ẹ̀sìn mùsùlùmí pé àti kékeré nìmọ̀lẹ́ ti kọ́ rẹ̀ lásọ̀.
1: Bẹ́ẹ̀ni nínú
0: tọ́mọ̀ lásọ̀. Ẹ jẹ́ ká fún ọmọ wa ní ẹ̀kọ́ tó pé tó yè gèrègè. Kéde yìí. Ẹ bá pè wá jọ mi, a ó wà, a ó sì jẹ yín. Iléeṣẹ́ yín ò ní jóná.
1: Àṣẹ wa ẹsẹ̀ bàbá. Kéde yìí náà kó tó máa jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn. Gbogbo bímọ bímọ, torí òǹbí ni ò tó òǹtọ́ ni òǹtó kò tó òǹwo ni o. Kí gbogbo wa ká máa tọ́jú àwọn ọmọ wa, ká máa tọ́jú àwọn èwe wa. Ọlọ́run ọba yóò sì jẹ́ ká jèrè wọn, wọn ní yàyàkuyà. Àwa náà ó dògbó, á jẹun ọmọ. Níjọ́ tí oúnjẹ ọmọ bá jiná tán báyìí, wọn àní máa fi kúlíwò àlá ránṣẹ́ sí wa nínú sàárè. Ẹni tó bá ṣẹ̀gùn sí náà ni máa ń jẹ bẹ́ẹ̀rẹ̀. Lọ́lọ́ Ọlọ́run Lódùmarè, a pẹ̀ bí mọ́ pẹ́ ṣe pẹ́. A ní wa yín tí o àtọmọ ọba àti mọ́ mi tí àwọn bá wa dá sílẹ̀ kan tí wọ́n bá wa nárètì bí
0: ẹni ọlọ́run mọ̀
1: màmá tọ́ ni ọtọ́lọ́run mọ̀
0: tí wọ́n bá wa dá sí mara rẹ̀
1: táwọn náà mara wọn tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n fi sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe rí nínú sukuu. Ọlọ́run ọba Olódùmarè yóò wà pẹ̀lú kálukú gbogbo wa. A ní ṣiṣẹ́ o, a ní sílẹ̀ tẹ̀, a ní sì jẹ́. Náà ni gbogbo àdáwọ́lé wa kò ní bí aráyé nú. Tọ́ a máa bẹ o nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ọ̀wẹ́ ní bá ní àmọ́bọ̀ nìkan là ní dé bá ń lè. Nítorí bábá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. A dé fún bàbá jẹ̀rọ̀ mọ́jèlé. Ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí ìgbóná. Inú ilé tẹ́ ti ń gbọ́ mi, ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ́ ti ń gbọ́ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojúrú o. Torí pé tútù tútù báyìí làárọ̀ dẹ, tútù tútù náà làárọ̀ bàbá. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́, mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá wa. Àwa náà láá jẹun ọmọ o. Títí dígbà míì tá a tún máa pàdé adé yín ká pẹ́ ń bọ.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣé òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti bàálù ní sìpòrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá ní tipo rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè mí ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ fi. Tèmi náà ní látàrò kò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbá ní tipo rọ̀ ní rán mi níṣẹ́. Àánú àná ni mo lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀sán làárí. Ọ̀yọ́ mi ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Online radio. Ajise Bi Oyo laari. Oyo ni se bi babẹ ni kọkan.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ ẹnì kọọkan àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ ẹnì kọọkan.
1: Ẹyẹ tí ó dorí kodò bí àdán ò sí nígbó kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Àjíṣe bí ọyọ line radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àlẹ́lẹ́gbẹ́. Àjíṣe bí ọyọ online radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

lẹ́yìn àgbàlagbà sọ́pà kàwó lẹ́ sọ́pọ̀ máa dé kàwó èjì bí èjì làgbàlagbà tayò. Ẹ̀ta ń tagbá ẹ̀rin wọ̀rọ̀kọ̀ arún.

0: ani bi nba wa boju we yin bi nba re ni mi inu mi ma ndun ara mi ma ngba yage yage
1: o baby o
0: ijo kini ana ti ero kini to so sin lokan aje kini to saro ye die na ah opa ni mo wa du o sugbon oro na ni ma nba mo ko mo ro wa gege bi mo se ma nso ekun na ni ma nba ekun wa oro ni ba mo ko mo ro wa o Allah ba ngo
1: that's why my heart is David like you do pen do
0: tin ba wa ro waju ti mo re ni o omi ayo asi bo loju mi ah oka mi ase juju de juju de juju de nitori pe ke ise pe boya da to be na ni ke se poro kan la mo so be na ni ke se pe de kan le mi mo pe adeyin ka ti fe yo wa pe po de be ke mo wa gbe mi loju mi lopo lopo gba pe olo mama je ki njora mi loju o olo mama je ki njora mi loju o olo mama je ki nsi se ma je ki nte lowo awon olulube mi yi o mo tun ma wa ronu ti ma sun ba ma to ronu kini mo tun le se ọ̀rọ̀ owó mo tó lè sọ tí ó tún fi jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n ti wà lẹ́yìn.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàrin Oyo Ajisebi bá bẹ́ẹ̀ kọ̀ọ̀kan.
0: A bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hún. Ni ọjọ́ kẹrin lé ní ogún. Ọdún 2020. Kí ló sì mú èrò náà sọ sí lọ́kàn náà ni wípé èmi ni mò ń jẹ́ lumatèkì. Nǹkan tí mo gbé ló tí mo gbé dání dáadáa ní gbogbo 2020, 2019, 2018. Lọ́sẹ̀yìn. Náà ni Android application ta máa ń build. Ó wá build Android application kan tí mo pè ní All Nigerian Radio Application. Kí ni application yìí dálé lórí náà ni wípé mo wá ṣàṣàjọ gbogbo àwọn radio stations tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Àti tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n gbé nílé òkèèrè tí wọ́n dálẹ̀. Mo sa àwọn jọ sínú Android application yìí ọ̀kan. Lẹ́yìn náà, ẹ bá tún lọ sí Google Play Store báyìí. Tẹ bá search fún Lumatech, LOOMERTECH Lumatech, ẹ rí àwọn Android application yìí. Tí n bá wá ń ṣe àṣàjọ àwọn rédíò yìí tí mò ń kó sínú rẹ̀, ni wọ́n máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé kó sí rédíò gangan tó wá láti ìlú Ọ̀yọ́ wá. Ẹ sì mà tẹ́lẹ̀ ń gbọ́ pé Ajisebi Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí babẹ́ nìkọ̀ọ̀kan. Ọ wá wò pé sọ́yẹ́kọ̀yọ́ ọmọ ṣe bí babẹ́ nìkọ̀ọ̀kan. Ní tó mú èrò bá ṣe dá Ajisebi Ọ̀yọ́ wá lẹ́nu. Ọ wá wò pé kí ló wà ní kápá mi. Ìkúkú lówó tí mo fi lè dálé iṣẹ́ rédíò ńlá lẹ̀. Kí ló wà ní kápá mi tí mo lè ṣe ò? Gbọ̀kan pẹ̀lú technology pẹ̀lú pé gbogbo àwọn stations tá àkókò ń lò yìí náà. Àmọ́ platform tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe kinní yìí. Mo ti ṣe research lọ́tún lọ́sì. Bí mo ṣe create rẹ̀ kúkú ti ní platform tí mo ti lè introduce yẹ̀ sáwọn èèyàn through Android application mi.

pẹ̀lú àánú Ọlọ́run àtìlẹ́yìn àwọn ọ̀pọ̀ èèyàn. A tún wá connection káàkiri, iyùn ló sún mi tí mo fi dé inú kan ní Ọ̀yọ́ àtibá Unity Forum. Pé bóyá a rí connection níbẹ̀ láwọn tí àwọn náà tí kìíní tà ń se èyí tí ó dùn mọ́ tí ó wú lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá torí kìíní yóò ṣe. Pé bóyá tá a bá dénú kan ní Ọ̀yọ́ àtibá Unity Forum, bóyá ara àwọn àgbàlagbà ìlú Ọ̀yọ́ tí n tà ń se èyí ó wú lórí tí wọ́n sọ ọ̀pọ̀ tí wá, a ń wá connection káàkiri. Ẹ̀yin alátìlẹ́yìn wa, lẹ́sẹ̀ múmúláyà mi pọ̀, ẹ múmúláyà mi gan ni o, nítorí àwọn àgbàlagbà bọ̀, wọ́n ní àjùmọ̀ bí ò kan tàánù, ẹni elédùà bá ránsí ni náà ní ràn ní lọ́wọ́ o, ó náà ní máa ń jálá àánú ẹni. Pẹ̀lú fóònù tí mò ń lò níjọ́n ní ọdún náà lọ́hún, Infinix Hot 4 ni mo ń lò lọ́dún náà lọ́hún. 2GB ní RAM rẹ̀ àti 16GB internal memory. Ni mo bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹni àkọ́kọ́ lọ́dún náà lọ́hún tí ọ̀kọ̀ọ̀kọ̀ appreciate ni pé ọmọ Ọ̀yọ́ ọ̀dàkíní ilẹ̀ ni bàbá pàtà ìlàmídì. Tí wọ́n jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ wa ń bí ṣùgbọ́n ọ̀wọ̀ lóògbé stéètì náà ni wọ́n ń gbé òun. Àlọ́rọ̀ ni máa ń bá mo kómorò wá, ẹkún ni máa ń bá kún wá. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé, lẹ́bí ní àròyé mi pọ̀. Torí tí n bá bojú ẹ̀yìn tí n bá rẹni mi, anínú mi máa ń dùn ni ara mi a sì máa gáyágíyágí. Ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 2022 yìí náà ni a pé ọdún méjì gérégé o. Tí n bá wá wo ẹ̀yìn wò, tí n bá wo ẹ̀yìn wò, ṣe mọ̀ pé ẹ̀yìn àgbà náà lẹ sọ pé wọ́n mọ kékeré bá ṣubú àwòwájú, bàgbàlagbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò.

0: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laarin Oyo Ajise Biba Ben kokan.
1: Ẹyin temi, ẹyin le ma nje ki ati mi o se jujuke, jujuke, jujuke. Ẹyin le je ki sey o ti suwa o. Ẹyin le je o ti suwa o. Tin ba boya boju eyin bayi, tin ba wa re ni mi, inu mi ma ndun, ara mi ma ngba yagi yagi. Baba fata ila meji, omo Oyo ti won gbe lowo Olorun lo state. Awon ni won ko appreciate wa. Baba nkan, call mi. Won koko message mi ni ori Facebook. Mo ba reply won, won ba bere ero bani soro mi. Mo ba fun won lero bani soro, ba se pe mi. Tin ta fi soro lojo na wi. Mi tinu baba ta wi. Pe Oyo wa na. Láyọ̀ wa náà, wọ́n àfi wò pé online ni wà láì. Inú wọ́n dùn. Wọ́n wá sàdùn pé àwa ni wọ́n mọ̀ náwọ́ sí ọ. A mọ̀ sọ bọ́ọ̀sì rẹ̀. A ní dọ́ọ̀dá kínní yìí. Wà láì. Ó ti tọ́jọ́ méjì jọ mẹ́ta ajọ́ mẹ́rin lẹ́yìn ìgbà náà. Gbágán làlá àti kírẹ́dìtì lọ wọlé sórí fóònù mi. Bàbá yìí sàdùn. Ó musẹ́ ni mo fi máa ń sọ pé adájọ́ mọ́ yẹ. A sọ̀rọ̀ mọ́ta sí bírú wọn bá sọnù ẹja wá wọn rí o. Ẹyin tèmi ní tòótọ́ ẹyin lẹ́mọ̀ ń jẹ́ kí àtì ló ṣe jùjùkẹ́ jùjùkẹ́ jùjùkẹ́. Tí n bá lọ fàjàngbọ̀n ní gbòòrò Ọ̀yọ́ nínú ìgboro ayé níbi n bá rí nǹkan tí wọ́n ń ṣe tí ò dá tí n bá wà lọ pé wọ́n lákìyèsí sí nítorí pẹ́yìn ń sọ bọ́ọ̀tì wa ni èmi sì máa ń kí láyà bí ìrá èmi sì máa ń nìkan láyà bí ìrá. Máa mi dáadáa má dán fún mi kẹ́mi ọmọ wọn níbàdàn nílé olóyè ọ̀lẹ́. A dúpẹ́ lọ́wọ́ títí yín náà màmá dáadáa bí n bá fẹ́ kọ lẹ́tà abẹ́kọ̀ lẹ́tà níjọ́ tí ẹnìkan tó kọ́kọ́ fún mi ní àìdíà pé mọ́ fojú kéré ìgbà tó ń ṣe kọ lẹ́tà kò fi ránṣẹ́ sáwọn olówó ọlọ́rọ̀ nínú ìlú Ọ̀yọ́ ó yóò ra àwọn àti orí kíní yìí ó wù lórí tí wọ́n sọ bọ́ọ̀tì rẹ̀. Adam fún mi kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn nílé olóyè ọ̀lẹ́ àwọn nọ́mbà mi kọ lẹ́tà tó rèmi ọ̀lọ́ ṣùgbọ́n olówó. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé tẹ́lẹ̀ bá a mọ̀ pé ó nídìí ni o ó ní bá ni o torí pákùnrin kì í jẹ́ obìnrin.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio.
2: Mr. Yusuf, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé làwọn náà. Ṣùgbọ́n kí n tó bọ́ sórí ọ̀rọ̀ tiwọn, Bàdàn fún mi kẹ́mi, wọ́n ti fún wa lówó tí ì sẹ̀ kan tí ì sẹ̀ méjì táwọn náà ta ti sàn náà ṣíà. Bẹ́ẹ̀ náà ni bàbá bàtà Ìlàmídì, kì í sẹ̀ kan, kì í sẹ̀ méjì, kì í sẹ̀ mẹ́ta ni wọ́n ti sọ̀ bọ́. Ní àti fún wa lówó pé Dẹ́yìnká ìní dáadáa, wọ́n tún ti sàn àdéhùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Pé tó ṣùgbọ́n a tún fi parí àwọn òtún náwó ṣíà. Bàbá dáadáa, Fàtà Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ aláàfin tá ń gbé lọ́wọ́ Londo State. Mo dúpẹ́ dúpẹ́ o, Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Mo dúpẹ́ dúpẹ́. Ẹ ṣeun o, ọpẹ́ olóore àdánidátán ni o. Títí láíláí láà máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹyin tí a ní tòótọ́, ẹyin lẹ́ni bí ẹni ẹyin lè yan bí èèyàn. A tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Abiudi wẹ́bsáìtì fún fókòwò ara mi Abiudi wẹ́bsáìtì.
3: That's why my heart is beat like.
2: Fún àjíṣe bí ọ̀yọ́ rédíò. Àjíṣe bí ọ̀yọ́ rédíò www.àjíṣe bí ọ̀yọ́ rédíò.com. Ẹ ṣe ẹ̀ ń gbọ́ ìkànnì wa.

ẹyin làyàn bẹ́ẹ̀ mi o ẹyin ẹni bí ẹni ẹyin lè yàn bí èèyàn o wàhálà ó lè torí yín rojọ́ dọ̀tún la mẹ́wàá. Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ aláàfin wá ń bi ọmọ ìbàdàn nílé olúyọ̀lé ìlà àwọn náà àwọn ti ìbàdàn wọ́n fẹ́ràn mí pọ̀ fún èyí tó ṣe sọ ọmọ yìí àwọn ìbàdàn fẹ́ràn mí gan ni o. Mo dúpẹ́ o mo dúpẹ́ o. Ṣé bá tó pàdé ẹ̀gbọ́n ìlú ojú ọ̀nà tí ní Mr. Yusuf ẹnu mọ̀ gbẹ àmọ̀ rora dáta ayaya yóò ní sókàn mi wá aya gbàgbàgbà wọ́n sì máa ń náwọ́ sí wa lóore kóore mi. Àwọn gangan náà ná tún fún mi láìdí àgbé kí n kọ lẹ́tà kí n fi ránṣẹ́ sí gbogbo àwọn tó lànà ìlàkà lọ́yọ̀ọ́ aláàfin. Mádám fún mi kẹ́mi àwọn nọ́bà mi kọ lẹ́tà láìgbà tọ́rọ́ pẹ̀lú kọ́bọ̀ lọ́wọ́ mi. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣètò tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn kẹ́ ẹ lè bá a mọ̀ pé nítorí bí èèyàn bá dá sí èèyàn á dá sí padà á dá sí ìrìn tọ́ọ̀nù ni.

0: má bínú network ló ń já ní tíntí.
1: See, I may not give the word to you, but
0: gbogbo àwọn tí wọ́n ti lo resources wọn, time wọn, data wọn fún wa ní ààyè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn ọlọ́run ọba aládé pè lẹ́sàn-án. Yọ̀bá wa san yín lẹ́sàn-án. Gbogbo ẹ̀yin tẹ̀lé ti bá wa dá sí lọ́nà kan ọ̀nà kejì tí ì bá padà rántí dákọ̀ yín. Ẹ mọ̀ pé àìníye inú mi ló fà ó. Ó dúpẹ́ o, mo dúpẹ́ pé òkun. Mo ti ń dúpẹ́ lọ́wọ́ yín ńlẹ̀ láti sìn níbi tí ń bá padà gbàgbé. Tí bá ń gbìyànjú, orí ni mò ń mú gbogbo àwọn orúkọ yìí. Mo sì gbìyànjú ń bá débi kan kan
1: tán.
0: Torí pé àwa dúpẹ́ lè ní ni. Ọpẹ́ ní pẹ̀ ní sáyé àwọlé alára.
1: I sing for you, wanna be like you. Baby, now you.
0: Nítorí bá a bá dúpẹ́ orí àná, a tún gbà mí lé ní ni o.
1: Only for you, it'll be like you. I sing for you, my baby, oh.
0: Fọ̀fẹ̀rẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi dáadáa. Asiru Amadu Adeniyi, ọmọ Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń gbé ní Ìpàpó lókè ògùn níbẹ̀ ń. Àwọn náà wọ́n ní ètì ní multi-purpose venture ní Ìpàpó ẹ̀gbọ́n mi dáadáa. Ó dúpẹ́ o, Asiru Amadu Alfa Gilo tí wọ́n ní ètì ní multi-purpose venture nílùú Ìpàpó. Ìjọ owó dátà, ìjọ gbà, ẹ̀yà gbàgbà, mọ́bìnúmọ́bìnú. Yorùbá àwọn náà kan ṣe máa ń kún wa lọ́wọ́ nìyẹn. A dúpẹ́ o.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Baben kokan.
3: Ajisebi Oyo laari Oyo Ajisebi Baben kokan.

0: Babide Ikanni Oyo ati ba Unity Forum.
1: I cannot wait to see you.
0: Awa network idodo won na ni a network debe na ni o. Bi ba ya ara won ti o tun kun ise yi na lowo ninu nbe. A si ri won a ri o. Ka latori president wa ninu kan Oyo ati ba Unity Forum. Omo ba lati gbodogbo ide ni Adekunle Adupe dupe Adupe pe okun. Baba mi daada Evangelist Moses Akande Aketunde. Omo won nile ogun alaafin oke sokun nilu Oyo. Alaafin wa ni a nilu Oyo ati ba. Baba daada nu tin ba si lo fa guru ti guru ba nfa gbo ni guru. Akesi won ni ma ni baba Evangelist Akande. O to ti se o, o to ti fa guru guru tin fa gbo. Tori baba ma ko mo lagidi. E ma so baba won ni mo ma ko lagidi su. Mo ma se se eleyi pele yi le. Ele yi le. O se ma ngba wa mo ran. A toro mo ran. Ati bi ka duro ti yan. Gbagbagba. Nigba ti mo fa gboro tawon amoteku tan si si phone lowo mi ni jori ni. Ali alekua, phone ni phone, phone ore mi ni. Phone ojo adejare adegbenga ni. Láwọn àmọ̀tẹ́kùn gbà lọ́wọ́. Ó dídí ọjọ́ mẹ́ta ní ọ̀bí sí ìsìn fóònù lọ́wọ́ nígbà tí fóònù tèmi lánà. Fóònù wá fún mi ní fóònù mi. Fóònù ti ẹ̀ nígbà náà. Infinite Hotspot tí mo ní mò ń lò ń gbà ọ́ lánà. Ni ọ̀rẹ́ mi wá fún mi ní fóònù ti ẹ̀ pé èmi nílò rẹ̀ dòun lọ kí n tó rówó ra fóònù mi. Kémi ọmọ lo fóònù òun lọ. Òun wá gba small fóònù mi. Fóònù rẹ̀ láwọn àmọ̀tẹ́kùn gbà níbi mo ti ń kọ́fà ọ̀nà tí wọ́n ṣe títírélà bà jẹ́. Ọjọ́ mẹ́ta gbáko ni fóònù mi lò ń bẹ̀. Èmi àti bàbá Evangelist Moses Akande Aketunde lásán lóru ni àti ọmọọba ládìgbòlògbò ìdí ni Adékúnlé. Adégòkè Isiaka Abiodun mo rántí ẹ̀ yìí náà ẹ ṣeun o. Ati gbogbo àwọn tí wọ́n dìde sí a nígbà náà lọ́hún. Àwọn mi ọmọ ni àṣejù rẹ̀ pọ̀ ni bá a ṣe pósìtì ẹ̀. Àwọn mi ò tiẹ̀ ṣe bí ipa wọn rí. Àṣejù rẹ̀ pọ̀ ni ìgbẹ́ kan tó gba fóònù lọ́wọ́ rẹ̀. Ìgbẹ́ káwọn àmọ̀tẹ́kùn tó àrẹ́sì rẹ̀. Níta àwọn mi ọmọ sọnù. Tẹ bá wa ń worú àwọn negative comments báyìí yóò gbẹ́.

ẹ̀bù omi tútù sí lọ́kàn nígbà míì. Mo wà ní Facebook láàárọ̀ yìí. Ọmọ Yẹlé Sowore, ó wá ń pòsì, ó ń kọ́mẹ̀ntì lórí ìwà àbúkù kan tí àwọn APC tán hù Lékòó, Lagos State University, ìgbà tí Babájídé Sanwó-Olú ó ń lọ síbi convocation wọn. Wọ́n wá pòsì bánà presidential campaign Bola Ahmed Tinubu. Ó pòsì ẹ̀ nínú mi convocation àwọn ọmọ tán fẹ́ jáde. Ó wá ń sọ, ó wá ń pòsì, ó wá ń kọ́mẹ̀ntì pé irú nǹkan báyìí kò yẹ kí ó lè máa ṣẹlẹ̀ ní nílé ẹ̀kọ́ pàápàá jùlọ níjọ́ tí wọ́n ń ṣe bíi convocation. Kò yẹ kí wọ́n tọ̀nù bẹ̀rẹ̀ di political ground nínú ọgbà iléèwé. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ ìkẹ́sì ọmọ Yẹlé Sowore. Àwọn míì tiẹ̀ ti mú lálàsẹ̀ jù gan lórí ọ̀rọ̀ Nàìjíríà. Tẹ́ bá wá wo àwọn negative comment pẹ̀lú iṣẹ́ tèmi náà ń ṣe, tẹ́tì ń bá lọ́pọ̀ gbòòrò tí wọ́n bá bá mi pa jàngbọ̀n nígboro. Táwọn ẹlòmíì á tún sọ̀rọ̀, wọ́n á sọ̀rọ̀ ìgéǹsì àwa. Àwọn tí wọ́n hùwà àbàjẹ́ wọn ní sọ̀rọ̀ ìgéǹsì wọn mọ́. Àwa tá a wá ń jẹ́ bíi lámìítọ́ ni wọ́n wà máa gbójú aga sí. Ẹ wàá merí, yóò wá bẹ́ gbomi tútù sí yín lọ́kàn láti fẹ́ mọ̀ ṣe mọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá tún wá wo ogun lọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ pọ́ọ̀tì, ara yóò tún wá gbá yágíyágí bí ara akẹ́kọ̀ọ́ á sọ. Láti ẹ̀ pé èèyàn bá ṣe ń tí ò dá, ẹ pé sákèsí ni, kì í ṣe pé kẹ́ ẹ wá fẹnu àtẹ́ ba iṣẹ́ dáadáa tó gbé dání tọ́ àbí èyí tó ti ṣe tẹ́lẹ̀ jẹ́. Kì í sì ṣe gbogbo èèyàn náà lọ́yẹ náà lè fẹ́ràn èèyàn tán. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rí tó jẹ́ òótọ́, ẹ máa sọ. Kí n má fọ̀rọ̀ ọ́ lẹ̀ sọ̀rọ̀ torí àwa dúpẹ́ nílé ni o. Kíní ni a pé ọdún méjì péré gé tá a fi ìkànnì ayé ṣe bí ọ̀yọ́ lọ́lẹ̀. Ẹran àwọn àgbàlagbà wá ní okùn egbògun òkun kó mọ̀ níbi tó ti gùn wá o. Ó wá bẹ̀rẹ̀ sí ní mú lẹ́sẹẹsẹ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Báwọn èèyàn ṣe ń ṣùgbà wa. Yóò tí wọ́n gba fóònù lọ́wọ́ mi, bàbá mi Fatai Bandele Olúṣọlá, àwọn náà kọ́mẹ̀ntì lọ́jọ́ náà. Wọ́n ní àwọn kírímìnà náà gba fóònù lọ́wọ́ rẹ̀ sáà ti fún ọ. Àti bàbá òkìkí Ifá Ọ̀yọ́, àwọn náà bá wa pé iléeṣẹ́ àwọn àmọ̀tẹ́kùn mi. Báyá fóònù wa báyá bẹ̀ lọ́wà. Àwọn òṣìṣẹ́ ọlọ́nà ni wọ́n fún àwọn àmọ̀tẹ́kùn ní Go Ahead láti gba fóònù lọ́wọ́ wa lọ́jọ́ náà lọ́hùn-ún lọ́dún tó kọjá.

0: alájíṣẹ́ yáó yáó ni ó yé mi náà àti máa gún ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ní ìsìn abá ti fowó jìbìtì dára. Báyà máa ti kọ́ iléeṣẹ́ rédíò kan tí ó jẹ́ normal transistor radio tí wọ́n máa gbọ́ nínú transistor radio báyìí. Wọ́n náà ò fomi jìbìtì sí à lójú tílé àhún tílé oge ó tóge náà jẹ́. A tún wá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn alátìlẹ́yìn wa. Bàbá mi fàdá ìbàndélé olúṣọlá ní ti wá fò fẹ̀rẹ̀ dé ọ̀dọ̀ ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù Mariam Sinkins Adéṣẹwà Adépọ̀jù àwọn náà mọ̀ gbéṣẹ́ fún wa wọ́n mọ̀ bùn á ló níjọ́ tán gbọ́ wa èèbó làwọn èèbó ni màá mi yìí ó ní àwọn náà ti nílé iṣẹ́ táwọn mọ̀ sọ̀pọ̀tì. Bàbá rí pé ìyàn àwọn kan bá fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ báyìí wọ́n kàn contact mi ni pé kí n bá wọn ṣe kí n bá wọn mix fídíò fọ́tò ẹni yẹn papọ̀ mọ́ orin tẹ́ni yẹn bá fẹ́ràn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ìwúrí wọ́n tún ti bẹ̀ wá nìkan lánàá alánàá yìí tí wọ́n pòsì fún èèyàn wọn kan lénìí eléyìí wọ́n ṣe máa ń gbéṣẹ́ fún wa nù lóòrèkóòrè. Ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ iye iṣẹ́ tán bá kásàṣọ pé kí n ti ẹ̀ sọ pé wọ́n kàn máa ń bùn á ló kìí ṣe torí iṣẹ́ tá à ń ṣe fún wọn èló ni làwọn èèyàn tá à máa ń bá ṣe Nàìjíríà gan máa ń fún wa. Táwọn wà fún wa ní owó tó tówó táwọn àmọ́ sọ pé bóyá sẹ́kàn tá a ṣe fún wọn ni wọ́n ń fún wa lówó wọ́n ń bùn á lówó ni òyì fẹ́ ni wọ́n ní o ó dúpẹ́ o.
1: I can finally kiss you, you know say every day I dey pray for you.
0: Ojúmọ̀ àkílá ayé tí n bá ti rántí sàdúrà fúnra mi ni mo máa ń sàdúrà fún yóò afẹ́fẹ́ ìwà afẹ́ kọ́mọ kangi okola gbogbo yín láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi títún ń lọ iná ò ní táwọn òyìn ẹ̀ ní ṣìṣe o ẹ̀ ní ṣìjẹ́ ẹ̀ ní ṣìrìn ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀ ẹ̀ ní taṣọ ọ̀kà àmọ́lẹ̀ ẹ̀ ní taṣọ ọ̀kà àmọ́lẹ̀ o ẹni tẹ́ ẹsẹ̀ tí ò ní gbẹ́bẹ̀ tí ò ní dáríjì elédùà àtórí ìyá mi àtórí mi kò ní jẹ́ ẹsẹ̀ wọn o.
1: See, I may not give the world to you, but I'll give you what I have.
0: Láti ọ̀dọ̀ wọn náà ni mo ti dé ọ̀dọ̀ kí n kọ́kọ́ fò lọ sí United Kingdom náà kí n tó wá padà sí America again. Sunny Success Odúọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé Ibá Olúyọ̀lé ìlú Ìbàdàn ìlú Ògúnmọ́lá Olódògo Kẹ̀rí lójú ogun owó ṣòkòtò kẹ̀m̀bẹ̀ rí bí ìjà. Wà láì kéèsì ẹ̀ kan kéèsì ẹ̀ méjìlá náà ti bùn á lówó láti United Kingdom náà lóyún London lọ́hún. Mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun o. Elédùà yóò máa bá wa ṣe àbùsí àbùsí Èdùmàrè yóò máa bá wa bu owó fún yín bu ọlá fún yín bu àlàáfíà fún yín bí òkun yóò máa bu owó sọ́dọ̀ yín bí òkun alágbá náà. Network ni o, ẹ dákun ẹ má bínú. Elédùà yóò máa bá wa bu ọlá bu ọ̀rọ̀ sọ́dọ̀ yín o. Yóò bú fún yín bí òkun kẹ́yìn náà ká ẹ máa bú fún Abíọ̀sà tàbí ká ẹ tún lè máa bú fún Abíodò kéékèèké torí ẹ̀sùn térétéré náà ní ń debú. A dúpẹ́ lọ́wọ́ yín o, kí wọ́n padà sẹ́yìn sí ọ̀dọ̀ bàbá mi dáadáa Alhaji Adémọ́lá Ariwọlá lamẹ́ríkà lọ́hùn-ún bẹ́ ń bàbá mi dáadáa a náà náwó sí a. Mo dúpẹ́ pé òkun bàbá tó sọ pé táwọn bá wá sí Nàìjíríà àwọn ò rí pa àríra àwọn ò rí pa àwọn rí mi ẹ ṣeun ò bàbá mi dáadáa mo dúpẹ́ pé òkun.

tí wọ́n fi iṣẹ́ wọn, iṣẹ́ ṣíṣe wọn ràn wá lọ́wọ́. Bàbá ṣe ṣe iṣẹ́ furniture. Bàbá ṣe ṣe graphic design. Best Icon Furniture, mo kí ọ kí ọ̀rẹ́ mi dáadáa. Gbogbo àwọn àga furniture ó lọ́ba wá ṣe. Mo tún fi àsìkò yìí kí S Mount Construction. Wẹ́dà lọ̀rẹ́ mi, ara lọ́mọ mi dáadáa, àbúrò mi ni. Ṣé máa ń jóre mọ́rin? Òun náà máa ń fi settings ràn án lọ́wọ́. Our graphic designer wà láti orí Abdulbasit Abdulrahman Abdulbasit. Ọmọ mi dáadáa, òun ló bá design logo wa. Mo tún fi àsìkò yìí kí Ọlánìkẹ́ ní T-Brand. Ọlánìkẹ́ obìnrin lòun náà. Obìnrin lòun, graphic designer lòun náà o. Òun náà ti bá wa ṣe bánà. Mo tún fi àsìkò yìí kí Rọ́tí Image ẹ̀gbọ́n mi dáadáa. Tá a pàdé ní Trading Places. Ọmọ wa ní Ìlọrin Àkànjá ẹnu dùn juyọ̀ tó ń gbé ní òkè Ọya lọ́hùn. A dúpẹ́ o. Gbogbo àwọn tá máa ń gbọ́ wa náà. Bàbá fi fọ́nrán wa ránṣẹ́ tá máa ń gbọ́ lóòrèkóòrè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ó ń fi àsìkò yìí kí bàbá mi Lukman Fọlárìn láti London náà làwọn náà ń gbé. Wọ́n ti ẹ̀tí àtìgẹ̀ta láti kọ́ọ̀lù mi tí wọ́n ti ń kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí Ajísebí Ọ̀yọ́. Àwọn ọmọ pé ní ni wọ́n tún ní kábùrò wọn kan tó ń gbẹ ní Nàìjíríà náà kó kọ́ọ̀lù wa. Ana call. Wọ́n ti ní táwọn bá wálé àwọn make sure pa ríra. Mo dúpẹ́ o. Mo tún fi àsìkò yìí kí Pastor Sina láti Ivory Coast. Bàbá wálé láti Germany. Tí ò bá wá sí ìhà yín, gbogbo mo ti fẹ́ rìn ìpàdé gbogbo àwọn tí mò ń dáko yìí. Táàmù kòlò mi lọ́yọ̀ọ́. Ọpẹ́lọpẹ́ tálẹ̀ǹtì àti innovation lára wa. Gbogbo ayé ní ń bọ́bùn ń bímọ. Bí wọ́n ṣe ń bá wàá dá ṣe lọ́kùn lóṣù. Kí ni mo ní? Gbogbo mo ti rówó táàmù kòlò mi lọ́yọ̀ọ́. Bá a ti ń àchìvù héèmù kan láti tún sẹ́ẹ̀pù ti objectives àti héèmù mi. Ó ń wo àwa náà láti sọ ìyá yìí di nọ́mbà rédíò tí wọ́n máa gbọ́ nínú transistor rédíò àti tún sẹ́ẹ̀tì goal mi. Pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀yìn èèyàn, a mọ̀ pé yóò wá sí ìmúṣẹ. Lọ́nà Ọlọ́run ọba olódò Mari, ọba tó nì ilé ayé. That's why my heart today. Ẹ̀wá gbọ́ kí wọ́n láti gbèsè ní àyín. Yàtọ̀ sí pé a ti ń ṣe studio wa wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn bàbá ti fún wa lówó ọ̀dà.

láti Abuja ni wọ́n ti take up nígbàtí èmi send ẹ̀ sínú kan ní ọyọ́ àtibá unity forum ọmọ baládìgbò lùmú ìdẹ́nì adékúnlé ó ń bá mi fọwọ́dù ẹ̀ sínú ogf ọyọ́ global forum ibẹ̀ ni wọ́n ti ń rí níbẹ̀ náà ni wọ́n ti ń tààgì àwọn alága àjọba àbílẹ̀ tó yà wọ́n ń bẹ nínú forum yẹn wọ́n ti ń tààgì wọn mọ̀ ìkúkú síbẹ̀ wọ́n send the screenshot gbogbo conversation yẹn náà send ẹ̀ sí mi tínú tèmi náà ń mọ̀ pé ọlọ́run sì gba ọwọ́ wa ó sì lò wá ní sábàbí èyí ò láàrin ọdún méjì péré ta bẹ̀rẹ̀ èmi láfẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé ohun gbogbo náà ni mo ní o káà pẹ̀lú àtìlẹyìn mo fi ń ṣe gbogbo eléyìí o kí lè mi mélòó ń gbogbo ara mi káà láti bẹ̀ nínú ọ̀yọ́ global forum làwọn tẹ́wọ̀ ń bẹ̀ làwọn náà tó ti fọ́wọ́dù ẹ̀ sáwọn èèyàn wọn míì wà láì láti Abuja ni wọ́n ti wá ṣe kinní yìí o ẹ wá wo nǹkan àdánwò láàrin ọdún mẹ́wàá ẹ máa wo nǹkan àdánwò láàrin ọdún mẹ́wàá ẹ mọ ẹ tó ìmájìn tá a tún lè dánwò tí àyìnbá ti padà di iléeṣẹ́ rédíò gangan

adájọ́ ọdún kejì tá a ti fi ìkànnì yìí lọ́lẹ̀ náà là ń sẹlẹ̀bírèètì. Àwọn ìhẹ̀valuèti ara wa, nǹkan tá a ti gbé se, àwọn nǹkan tá a ti dánwò nínú ìlú. Bí n bá lọ, ẹni níjọ́ tí wọ́n gbà fóònù lọ́wọ́ mi. Ẹni tó ń sọ tó tó wá bẹ̀ tó yẹ kó máa bá àpè ní ọ̀pọ̀ ní sọ sọ pé bẹ́ẹ̀ náà ló ń ṣe lójú odò òrò kí níjẹ́ òní tó ń bẹ́ sókè tó ń bẹ́ sódò láti inú ègbólẹ̀ ẹ̀gbọ́n mi ká ti pè mí pé akọ ọmọ yọkà para rẹ ni yọkà para rẹ ni tá a bá wá pètí síra àwọn eléyìí iṣẹ́ yóò fẹ́ sú wa ṣùgbọ́n tá a bá tún wá wo ẹ̀yìn wò tá a tún rí ẹ̀yìn alátìlẹyìn wa ẹ̀yin tẹ̀yìn gọ sẹ́yìn kankan. Ẹ̀yin tẹ̀yìn ṣàlábòsí tẹ̀ nítorí ń tẹ́jẹ bá ń tẹ́ fẹ́ jẹ́jẹ́. Ara wa tún gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. A dúpẹ́ ẹ̀pẹ́ òkun o. Wọ́n pé olóore àdáǹdátán ni o. Àìmọ́wì mi lè má jẹ mọ́ gbọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá la inú mi. Wàhálà tẹ́ ẹ bá lanú mi. Ẹ rí i pé inú mi ṣe rí náà ni mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yìí. Mo dúpẹ́ o, ẹ̀yin tẹ̀ ń fowó tì wá lẹ́yìn. Ẹ̀yin tẹ̀ ń fọ̀rọ̀ ẹnu tì wá lẹ́yìn. Ẹ̀yin tá a bá ṣe ẹ̀yin tó jẹ́ pé tá a bá ṣe fídíò báyìí tá a bá pò sí ẹ̀ sí Facebook. Ẹ̀yin lẹ̀ mọ́ bá wa ṣí ẹ rẹ̀. Tẹ́ ẹ mọ́ bá wa tàgbì àwọn tọ́ba lè wá nǹkan ṣe sírù nǹkan yìí sí. A dúpẹ́ o, Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú ẹ̀yin náà. Iná ò ní táwọ yín o, gbogbo owó tẹ̀ fi ń ra dátà. Ọlọ́run ọba yóò mọ tún ṣe àtìlẹyìn fún yín. Bóyá tí a bá rí èèyàn pè mí sórí ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí n tó mọ lọ. Torí mo ti wà ní àyínà. Ó ṣe díẹ̀. Orú sì mú bí ìka sí nǹkan ní kò sí náà o. Kò sí náà o. Kò sí náà. Orú mú bí ìka sí nǹkan.

0: ni ori ero ibanisoro yen ni ori WhatsApp 0706887-4274 kin je re eyan kan abe eyan meji pe mi kin to ma lo lori eto.
1: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo la ri Oyo ni se bi ba ben kokan.
2: Ikan fọwọ sọ pọ ikan mọle awọn eyan mo fọwọ sọ pọ mo ma ki asi otito ni ora awọn baba wa ni ile yo to ni pe karin kapọ kapọ karin iye ni iye ni oyo ati ba ni ti ko ro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama gbero lori ẹjẹ́ àfihàn sọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi tapọ̀wọ́sowọ́pọ̀ gbé ìlú ọ̀yọ́ ga agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá po ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtìbà ni ó ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ Adéyínká Ọlọ́ṣùkàn mi lè ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrí kò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàgbé ní tí kò rọ̀ ní ọ̀ràn mi níṣẹ́ àánáàná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Ayájọ́ pé àpé ọdún méjì ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ náà là ń sẹlẹ̀bírétì lọ́wọ́lọ́wọ́ o. Ẹ lè pè sórí ètò kẹ́ẹ̀bí kí wa bóyá fẹ́ gbà wá lámọ̀ràn ni.
1: Ìwọ lọ bá ti ayé àtọ̀run bọ̀.
0: Bóyá fẹ́ lù wá lọ́gọ ẹnu ní bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ kan fẹ́ àpírísíẹ́tì wa náà ni. 0706837-4274. Adéyinka Ọlásùnkàn mi ló kọ́ mi pàpín balẹ̀ fìlà ìlọ́sà àròkò tí so lórí ọbẹ̀ nínú àwọn tó ń gẹran.
2: Ìwọ lọ bá tó dà jùlọ.
0: A ti dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹ́yìn wa. A ti sọ̀rọ̀ nípa achievement wa lọ́tún lósì tọlọ́kan òjọ̀ kan. A tún ti set aims and objectives to me. Ta tún fẹ́ àchieve pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn. A mọ̀ pé a ò ná wá sí múṣẹ́.

Ọlọ́run a dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. A dúpẹ́ torí pé wọ́n ló ń tì wá lẹ́yìn. Mo sì jẹ́ pé ọdún méjì kéré tó bẹ́ẹ̀ náà ló gùn ló lóòrìn gbẹ́gbẹ́gbẹ́ o. Torí pé òjò ló ti rọ̀ nínú rẹ̀ tilẹ̀ ti fi mú. A dúpẹ́ o, mo dúpẹ́ lórí ìgbésí ayé mi, ìdílé mi, àwọn agbóhùnsáfẹ́fẹ́ nílé iṣẹ́ mi, àtidílé wọn náà, àwọn alátìlẹyìn mi, àtidílé wọn. Mo jẹ́ àpẹ̀dín, a gbọ́ láburú síra wa. A dúpẹ́ o. Ọdún kejì rèé tábì ìkànnì ajíṣebí Ọ̀yọ́ lọ́lẹ̀. Wàhálà ìkẹrẹkẹrẹ. Ọmọdé àná ó ti dàgbà nù. Wàhálà ìtọ́pọ̀ ti pọ̀ mọ́ ní bí nígbà náà, ọmọ ò ti máa rìn. Ọmọ ò ti fẹ́ tó wélé. Ara mi ò yẹ yín.

0: tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ sọ lólàájù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: You are currently listening to Ajise Bioyo Online Radio. Online Radio. Ajise Bioyo laari Ajise Bioyo Biba Ben kankan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yin kúrò níbẹ̀ ní ìkànnì Ajise Bioyo Online Television and Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajise Bioyo laari Ajise Biba Ben kankan.

ó sì jẹ́ pé ọdún méjì péré náà lóde tá a ti bẹ̀rẹ̀ ṣáìnà ti rí gbogbo achievement tí wá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà lábísẹ̀ eléyìí o pẹ̀lú àtìlẹyìn ẹyin tẹ̀ ń support wa nílé lóko pẹ̀lẹ́yìn òde náà lábísẹ̀ eléyìí o tí kò tó gírí wo kànga tọ́lọ́run lò wá ní sábà bí awa pẹ̀lú

0: mo ti kiri káyẹ ojú mi káyẹ o. Aláròyé àtibà ni a sì máa ń sọ pé ajá ìlú Ọ̀yọ́ bí ò bá ránko ọ̀rá bá mi èèyàn ni o. Ọ̀rọ̀ ìjẹ́nu oorun mo tún sùn tán ẹnu mi ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ sí níbi károjọ́ yìí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn ń pọ̀. Ọgbọ́n ìròrí àti ìmọ̀nú wa làwọn fi ń wà lọ síwájú fún ìlú Ọ̀yọ́. Ọ̀nà òròkí gẹdúsọ òròkí òròkí sí sábó a ṣe fídíò lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn kan máa bu àwọn ni ọmọ bẹ sókè ọmọ bẹ sódò ọmọ bẹ sínú kóso ọmọ bẹ sí gegele sọ fẹ́ para rẹ̀ ni. Ní pẹ̀lú ìlú Ọ̀yọ́ ìfẹ́ tá a ní sọ́yọ́ ni o wọ́n ti sọ̀pọ̀ mọ́ wa níbi tá a ti lọ ṣe fídíò wọ́n ti sìsì fóònù lọ́wọ́ wa fọ́dìdì ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn látàrí àǹfààní àìfẹ́ táwa fẹ́ ìlú Ọ̀yọ́ dénúdénú. Táwo ní lajú wálẹ̀ kí tàlùbọ́ kò hàn láíláí torí pàwọ́ níbòmí ta lè lọ ìlú ẹni nílùú ẹni o. Lára àwọn achievement wọn ẹjọ́ tá a rìkọ́ọ̀dù ọ̀nà tí wọ́n ń ṣe tó wú tẹ́gbà fóònù lọ́wọ́ wa ojú wa náà ti rí tó wú. Mo tún lọ gba abẹ́rẹ́ COVID-19 ní health center kan tó wà ní ẹ̀yìn Ọ̀yọ́ West Local Government Fasola Health Center náà mọ̀ ń pè é lẹ́yìn ìjọba àbílẹ̀ wọ́n kọ́ mára ìjọba àbílẹ̀ Ọ̀yọ́ West ni tẹ́ bá rí condition tó wà nígbà tá a bí lọ rìkọ́ọ̀dù fídíò bẹ̀. Àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń sọ pé àwọn ti kọ lẹ́tà kọ lẹ́tà àwọn ti sọ̀rọ̀ lórí rẹ̀ sọ̀rọ̀ lórí rẹ̀. Báwọn táwọn àníjàánu kíni fẹ́ṣẹ́ fò ní dájọ́ náà ni wọ́n fọ̀ ládájọ́. Mo ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì. Mo sọ fáwọn òṣìṣẹ́ ibẹ̀ lọ́jọ́ ní ọdún tó lọ yìí ní December tó lọ yìí. Mo ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì. Àwọn fẹ́ ìdí wọn ta á fẹ́ ìdí wọn ta. Mo ṣe fídíò yìí mo gbé sí Facebook ní tó ń bẹ́ẹ̀ ń bẹ̀ dọ̀la bẹ́ẹ̀ bá lọ wo àwọn fídíò wa ní orí Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ẹ̀ bá ń bẹ̀ ẹ̀yìn lórí condition tí ẹ̀sẹ̀dà tá àwọn yìí wà tí mò ń sọ lọ́jọ́ náà pé wọ́n wá ń fi ẹ̀mí àwọn òṣìṣẹ́ ibẹ̀ wéwu. Mo ṣe mo gé mo tún sẹ́ndì ẹ̀ sínú ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum ọmọ Baládìgbò lómi ìdíni Adékúnlé òun tarí ẹ̀ sí inú gbìmọ̀ inú OGF Ọ̀yọ́ Global Forum láti bẹ̀ mo sì take care of you. Ọlọ́run sá lò wá ní kúkúrú èdè ó lò wá ní sábà bí wàhálà ìbẹ́ bá débẹ̀ ẹ sì bẹ̀ mọ̀ wọn àti ìparí iṣẹ́ ńbẹ̀ wọ́n sì ń ṣiṣẹ́ ńbẹ̀ lọ́wọ́ láti ìlú Àbújá ni wọ́n ti wá ṣiṣẹ́. Ọlọ́run bá ń gbọ́ àwọn old buildings wọ́n ho wọ́n tún kàn wọ́n tún wá ń kọ́ àwọn new buildings tí wọ́n bá padà mo padà lọ bẹ̀ mo fẹ́ lọ ṣe fídíò rẹ̀ wọ́n àjẹ́ ṣe fídíò rẹ̀ nígbà wọ́n padà bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn ṣùgbọ́n tí wọ́n bá padà commission rẹ̀ yín fi fídíò náà hàn yín yín wàá fi ìgbà tá a fi sọ̀rọ̀ náà yín tún fi hàn yín. Bẹ́ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn
1: èèyàn
0: Ọlọ́run ti gba lò wá láti ṣe àwọn àtúnṣe sí àwọn ibìkan nílùú Ọ̀yọ́. Bá a ti ń gba àwọn èèyàn nímọ̀ràn látún sọ̀rọ̀ nípa òṣèlú a gba àwọn èèyàn nímọ̀ràn bá a ṣe ń rìn lọ́nà ẹ̀tọ́ bẹ́ẹ̀ náà látún gba àwọn èèyàn nímọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn nǹkan tá a ti pẹ̀kẹ́ lù ní àyínú. A tún jẹ́ kó yá àwọn èèyàn wa ká wọ́n máa gbé Ọlọ́run níjà tó ráṣòro gbé níjà lọ́lọ́run àwọn tá a máa ń jìjà ẹ̀sìn a ti sọ̀rọ̀ a ti ṣètò lórí ẹ̀. A ti sọ̀rọ̀ a ti ṣètò lórí káwọn èèyàn kán mọ̀ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́rùn torí pàdúrà máa gbà ṣùgbọ́n a tún máa ń ṣiṣẹ́ ni torí àwọn bàbá wa bọ̀ wọ́n nídìí iṣẹ́ ni là á mọ̀ ni lọ́lẹ̀.
1: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láíláí fún òun nìkan tó ń ṣiṣẹ́ agbára.
0: Ẹ wá ìmájìn rẹ̀ pé tó bá jẹ́ pa àti di normal standard radio kẹ́tún wo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a tún máa gbèsè ẹ kàn ìmájìn rẹ̀ ẹ ti ìmájìn online lásán láwà yìí o tá a ti ń dáré yìí wò tá a ti ń dá àwọn ilẹ̀ yìí wò bàbá wa padà di terrestrial radio tá ń gbọ́ ní gbòòrò ńkọ́. Mẹ́wọ̀ọ́ tó a tún tán mẹ́wàá o ṣùgbọ́n a ní ìgbàgbọ́ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àwa náà ilé iṣẹ́ ìyọ́padà di ilé iṣẹ́ rédíò ńlá. Torí kò sí nǹkan kan tẹ́ nìkan kan lè dáṣe lẹ́yìn àṣẹ Ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. A mọ̀ pé àyín ló dé Normal FM Radio tí wọ́n mọ̀ gbọ́ nínú FM modulation. Tágẹ́ẹ̀tì ta tún ti ń ta ti tún sẹ́ẹ̀tì ní ìsínú. A sì mọ̀ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àmì ti òun náà. Ayájọ́ ọdún kejì ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online radio pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti gbéṣe pẹ̀lú àdídúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa náà là ń ṣètò tẹ̀nílé lórí. Mo ti wà ní àyín ó ṣe díẹ̀ o.
1: Gbogbo ẹyin tí ẹ ti ráàánú gbà ó yájẹ́ tí kò gbọ́nrán. Orin eléyìí mo fẹ́ ṣẹ̀ṣẹ̀ kọ́ wa ni.

ọ̀nà ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ ẹ̀ náà ló ń sọ̀rọ̀ láyé wa. A ti wà ní ààyè, ó ti ṣe díẹ̀. Àwa dúpẹ́ ni lè ní, a sì ti dúpẹ́ dáadáa. Kọ́lọ̀ ọba kò gba ọpẹ́ wa. A ti ṣe àpọ̀lọpọ̀ àdúrà, kílé dùà kó gba àdúrà wa. Ẹyìn náà ní ti máa gé pété. Àyìn tún padà wá lọ́wọ́ àjálẹ́. Ṣùgbọ́n mo fẹ́ gbàgbóró lọ. Ọ̀rọ̀ mi ò yé. A tún fẹ́ wá jíjẹ mú mo lọ.

0: ago mẹjọ ku ìṣẹ́jú mẹjọ láti òkè òrò kílọ̀yọ̀ aláàfin wa ń bí. Tọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bá mi gbọ́ látàárọ̀ ó ní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ọlọ́kaṣẹ́ ò gbogbo ẹ̀yin tẹ̀ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀pa ìbínú o àyájọ́ ti ọdún méjì tí a fi ìkànnì àjíṣe bí ọyọ rédíò online rédíò lọlẹ náà là ń sẹlẹbrẹtì ẹ ṣeun adúpẹ lọwọ yín o elédùnmá rẹ yọ ọmọ wà pẹlú yín kò ní dẹyìn náà dábò káàdà yín o torógí ni la dẹ bọ ọkọ ìmọ àjọ máa lọ dáadáa àjọ máa bọ dáadáa a nígbọ láburú síra wa.
1: Ìwọ nìkan ni Jehova.
0: Agbe mi setan fe ma lo lo daro aloko mi setan to fe ma lo lo kosun leke leke mi setan mo fe ma lo lo kefun
1: to le ba opin ni be lai lai you are the lord and I
0: am a be tori obe ni nbe su atelese abe na wo gbogbo ene to ba ni a mo bo ni gala ni de ba nle o nitori baba ku de de de de kojo kan ri orun aro wo ade fun baba jero mo jele je kin laye igbin se ero wo laye igbin se ile oluwa ri gbona inu ile tẹ ti ń gbọ mi ọdẹ tẹ ti ń gbọ mi ibiṣẹ tẹ ti ń gbọ mi ilé yín ọ̀nà yín ọdẹ yín ìgbésí ayé yín ò ní gbóná o kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ tútù tútù náà làárọ̀ bàbà ó fà ilé ọlọ́ọ̀ba lọ́wọ́ ó fi ọlọ́ọ̀ba sọ yín iṣẹ́ ọlọ́ọ̀ba ààbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi ìta tó máa pàdé Adéyinka Pẹ̀mbọ bí awo erin mi fi ilẹ̀ sínú bànújẹ́ mi ní báyìí nínú bànújẹ́ ẹ fi mí náà sínú bànújẹ́ ẹ ní bá mi nínú bànújẹ́ ká tún rìnrìn àláyọ̀ ká pàdé nírì ká mọ̀ dólódì lẹ́yìn ara wa ká mọ̀ gbọ́lá burú síra wa ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babenko. You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babenko.
1: Ika fọwọ so opo ika mole. Awon eyan ma fọwọ so opo won ma ki. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bàájú ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè níjẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ fi. Tèmi náà ní Lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Fàyí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀. Àánú àná ni mọ́ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára làádì fu ijó àti wípé àjíṣebí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bíi bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babenko.

0: Àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.
1: Àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.

0: wàhálà ìwọ́n ti jọ ìwọ́n láti orílẹ̀-èdè morocco náà ẹ ṣe o láti orílẹ̀-èdè morocco a máa rírí yín ẹyin tí a láti united states ẹyin tí a láti canada a máa rírí yín o ẹyin tí a láti orílẹ̀-èdè germany tẹ́ ń gbọ́ wa lọ́jọ́ ọjọ́mọ́ ẹyin tí a láti ireland láti united kingdom láti benin láti libya láti ghana káàkiri àgbáńlá ayé ẹyin tí a lórílẹ̀-èdè nàìjíríà náà a dúpẹ́ lọ́wọ́ yín o adéyin mi ká ọlásùkàn mi lè mí jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà ọlásùkàn mi kásàmọ̀ọ́sẹ̀ dáadáa ajé ọkọ̀ bí ẹni kìlọ̀ wà ajé àlú ọ̀yọ́ ti gbó lásán gbèmí ọ̀bá rẹ́ranko máa sì lábà mi ọ̀rọ̀ jẹ́nu oòrùn mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: ìwọ ni ẹ̀kọ́ ńlá ẹ̀kọ́ ọgbọ́n ẹ̀kọ́ agbára ìwọ ni ìwọ nìkan.
0: àwa lórílẹ̀-èdè nàìjíríà láwà religious jù tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ ó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwà ọwọ́ wa bó ni iṣẹ́ àti ìṣe ọwọ́ wa bábá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn ẹ sọpọ́ọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn ẹ dìbò fọ́mọ ìyá yín ẹ dìbò fún pétérù ẹ dìbò fáísíìkì ẹ dìbò fún ramani abdulrahmani abdulrahmani isi ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ tí mo ṣe gbé ọkọ ẹsìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá muslim ni mi àbí christian ni mi àbí babaláwo tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rírì mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o lèmi ń support o ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi bẹ́ẹ̀ bá ti ń gbọ́ odù falẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tù mọ́ gbọ́ kùránì lọ́dọ̀ mi ọ̀rọ̀ mi ò yé yín àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí ṣùgbọ́n mẹ́ta lọ́kan lèmi kù aláàjì pa ètò olúwo kékeré yín rèé adéyinka kásàmọ̀ọ́sẹ̀ dáadáa tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà ẹ̀wọ̀n èèyàn jù àwọn náà máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run máa ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn kéde wa kọ́mọ́jọra wọn lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n ń lé ọlọ́run ọ̀mọ́ ti ń ṣe àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ kọ̀rẹ́tì notion yẹn ní wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹlẹ́sìn kan ní wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan àwọn dẹ̀dẹ̀rìn dínrúbú àwọn dẹ̀dẹ̀rìn pálí. máa jìjà ẹ̀sìn máa gbé ọlọ́run níjà àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn àrán o ẹ̀ ní sì gbọ́ wọn ẹ̀ ní báwọn míràn ti ń criticize ìjọba nígbà wọn ti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sòdodo tẹnu wọn fi kò dodo. ṣùgbọ́n wa a ya balẹ̀ ya bòkè ya gigoko ya ba everybody god damn it. béèyàn bá súre fún yín tí ò ṣẹ́bí ọ̀rọ̀ ọ̀gá mi adégbèǹga adébóyè our blessed memory. ó ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képe bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹfì fún mẹ́rin lálẹ́ ẹ pé get out ẹ pé get lost ẹ pé go to places ẹ kẹrin ẹ pé god demo tiẹ láì. ẹyin tuntun sọ àní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ tọ́rọ̀ bá wá balẹ̀ tó képe bọ́lẹ̀ ẹyin mú sí kẹfì fún mẹ́rin lálẹ́ ẹ pé get out ẹ tó pé get lost ẹ pé go to places ẹ kẹrin ẹ pé god demo tiẹ láì.
1: ọkọ nípa ti agbára ìwọ ni ọlọrun àwọn ọmọ ogun ìwọ.
0: ọlọrun nìkan lọ́ba o àwa nígbàgbọ́ pọ́ lọ ń bẹ o a tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà.
1: sani gbajúbà.
0: ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára ọlọ́run lódìmọ̀ọ́ wàlà haúlá wàlà kò wátá ìlà abẹ́lá àlùyìnlẹ̀ àṣẹ. ọwọ́ ọlọ́run là wá wà ọ́ ọlọ́run ló nìka pẹ̀ mí ti àlọ́wọ́ wàláì tó bá ṣe é ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o ṣùgbọ́n ọlọ́run ní ń sọ wa o ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ́ ọ nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́ nítorí pé ọba tí ń pa ísírẹ́lì mọ́ èyí sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé ọba tí ń pa wá mọ́ nílùú ọ̀yọ́ èyí sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé o he neither sleep nor slumber. iso na oba abo e to ni gbadun da yejo ma wa lori emi ati dukia gbogbo wa o teyin na ba fe da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo je ke ma se late kan eh pe kin je gbadun mi daada be mo se gbadun ti ta to ma se gbadun canvas lori terenas erin bugu erin ka erin keke mbele no mi den kan ya ni ngabi kankan.

0: torí àwàdà mi kẹ́ sọ subject matter nu ṣe ká legalize corruption. Àwọn ni mi mo fi pe àkórí ètò tòní should we legalize corruption. A tún máa tún ṣe lóní fídíò ní orí Facebook wa nídọ̀ facebook.com/AjiṣebiOyoRadioTV tàbí kẹ́yìn lọ search fún AjiṣebiOyoRadioTV lórí YouTube wa náà AjiṣebiOyoTV. A wà lórí IG, Instagram, Ajisebi Oyo Radio TV. A ń bẹ lórí Twitter náà @AjisebiOyoRadio. 07068874274 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ẹ lè pè mí sórí ètò, ẹ lè text message WhatsApp. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni mò ń lò lórí WhatsApp. Ẹyin ti aláṣẹ Nàìjíríà MRP Plus 234 sí níwájú. 07068874274 tàbí kẹ́ lọ sí ẹ̀rọ ayélukára wa ní www.ajisebioyoradio.com. ẹ ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lókè téńté tó wáyé pé mẹ́sẹ̀gì lẹ́fẹ́ sẹ́ndì síra ní WhatsApp. Ẹ ti rí logo WhatsApp ẹ̀yẹn kílíkì rẹ̀ ìyẹn ò open WhatsApp lórí fóònù yín gàràgà ni ó jẹ́ ayín sọ́dọ̀ mi tẹ́lẹ̀ fi lè send message sí mi. Ẹ ní ìdíkẹ́ safe number pẹ̀lú ìyẹn ó ti yẹ ẹ̀yìn bá ìrì wá tún sẹ̀lé mi lórí bóyá inspiration tún wá díẹ̀ sí.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Oyo sebi ba bẹni kọọkan.
2: Ajisebi Oyo laari Oyo Oyo sebi ba bẹni kọọkan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o? Ajisebi Oyo laari Oyo Oyo sebi ba bẹni kọọkan.

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: ẹjẹ́ ká jẹ́ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ́ ẹ̀sán náà ni ọlọ́mọ mi dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwa.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòyí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Bayo Unity Wòrọ̀ ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìláṣọ Ọlọ́run pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ́gí Bàlẹ́ kan ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn ajáfún ìwòrí ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí bí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jabilẹ̀ yìí ń fọ ọwọ́ ago òdu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin ìjò ní ìṣekú pa wọ́n. OAUF Oyo àti Bayo Unity Wòrọ̀ ni mọ̀ wípun yín pé àìkóyí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yìí ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tó ìlú Ọ̀yọ́ ga torí ọjọ́ tó ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárí wàá yóò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

pẹ̀lú ẹ̀kọ́ oríṣiríṣi. Ọkàn máa ń dùn mí ni wípé bí oṣù yìí bá lọ tán, púpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń gba àgbẹ̀ ẹ̀kọ́ tí Ramadan.

0: ẹ̀rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páró.
1: Àlàáda fọ́kànlẹ̀ ilmu ni lógo ta wá.
0: Kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé.
1: Ẹni tó ń bà mí jẹ́ òun láti àdàbí.
0: Sátòsù yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn ò tó náwọ́ mọ́ ọ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́. Gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí.
0: Wọ́n máa ń rántí ọjọ́ sábàtì, wọ́n máa ń yà á sí mímọ́, wọ́n máa ń rántí ramadánù náà, wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadánù lọ, àwọn yóò tún máa náwọ́. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fún àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họrí ló ń jẹ lówó lẹ́bùn lóríṣiríṣi gbogbo àwọn ìwà yìí ń bolẹ̀ kódà sínú asúsù ramadan nìkan.

0: káàkiri àgbáńlá ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbàlagbà ní mùsùlùmí àti kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn ẹlẹ́sìn kan àbáláyé kọ́lọ́n kó wọlá àgbà oṣù yìí kó wá sí ẹ̀dẹ̀ fún kálukú wa. Ká máa rí ọwọ́ kìbàpò mú jáde fi sóhun rí mú lọ sẹ́nu. Orípa àwọn àgbàlagbà pọ̀ wọ́n ní bébí bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́bùṣe.
1: Tó o bá ṣe ló ṣeṣe kò sí tẹ́ dá lè ṣe tó o bá bá mi ṣe àlá.
0: Ẹyin ẹ má dàbí àwọn kan tòkè ọ̀hún alákata kí ti ẹ̀sìn àwọn tí mò ń gbé ọlọ́run ọba níjà tẹ́ rò pọ̀ ọlọ́run ọba ò tó ìjára rẹ̀ dágbé wọ́n rò pọ̀ ọlọ́run ọba ò tó jára rẹ̀ dágbé. Ọlọ́run ọba tó jẹ́ pé tó bá fẹ́ ṣe wá gbogbo wa ní elédè kan tó jẹ́ pé dé ẹyọ kan èdè Yorùbá láàmọ̀ sọ nílé lóko pẹ̀lẹ́ ẹyin òdì káàkiri àgbáńlá ayé wàláì ó rọrùn púpọ̀ nínú tọ́lọ́run léṣe. Tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ dá gbogbo wa ó rọrùn púpọ̀ fún Ọlọ́run láti dá gbogbo wa ní mùsùlùmí. Tó bá ṣe pé kìrìsìtẹ́nì nìkan náà ló fẹ́ dá gbogbo wa ó rọ Ọlọ́run lọ́rùn Ọlọ́run ọba ń gbọ́. Fún fáyà fún yọ́kànnì ọyá ẹ̀ máa jẹ́ mùsùlùmí o gbogbo yín o. Kún fáyà gún ó sì wọ́ ó yẹ ẹ máa jẹ́ kìrìsìtẹ́nì gbogbo yín kún fáyà gún ọlọ́run ó sì ńlá náà ẹ máa jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé kún fáyà gún ọlọ́run ọba yóò sì wò rí ẹ̀ yóò kàn wí bẹ́ẹ̀ lásán ni afáìwí afáìsọ bẹ́ẹ̀ ni ò ní mọ̀ jẹ́bẹ̀ torí pé wí bẹ́ẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ọba ni. Ọlọ́run mọ̀ ní ti ń ṣe o ọmọ ní ti ń ṣe o tó dá gbogbo wa tédè wa ọ̀jọ́ra wa ó dá wa àwọ̀ wa ọ̀jọ́ra wa ó dá wa èdè wa ọ̀jọ́ra wa ẹ̀sìn wa ọ̀jọ́ra wa àwọ̀ wa náà ọ̀jọ́ra wọn. Ọlọ́run bá mọ̀ ní ti ń ṣe o. Àwọn ẹlòmíì self righteous ni wọ́n àwọn ni wọ́n dáa jù lójú ara wọn. Àwọn nìkan ni wọ́n mọ Ọlọ́run sìn náà mọ Ọlọ́run yìn lójú ara wọn. Òfútù bẹ́ẹ̀ tẹ̀ ó fú ọjọ́ kejì ọjà sí ní gbogbo ìjọsìn wọn nítorí pé inú wọn ò dá inú wọn ò dá. Tẹ́ ẹ bá sí inú wọn ò báyìí bí kẹ́ ẹ máa bá ọ ká ṣègbé páramọ́lẹ̀ pẹ̀lú òjòlá nínú.

inú èmi àti yín náà yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò nípa ọ̀ wá nínú jẹ́ o. A ní rogun ẹ̀kún o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹbí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kún o. A ní rogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjọlẹ̀. Ìgbọ́ ṣẹ̀ ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o. Pẹ́ ń bọ́ bí a.

ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ́rọ̀ mọ̀ ọlọ́run tọ́lọ́run fún wọn ní làákà ìfọ̀ àwọn ní ẹ̀mọ́ ń gbọ́ ìkàn ní ajé ṣe bí ọ̀yọ́ o. ọlọ́run bá ń gbọ́ ó tó ń poró nílùú tèmi ni ìwà lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ lọ́n tán, àwa ni mouthpiece ọlọ́run ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity, our own religious level, a máa impose ẹ̀ lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà wọn, a máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A gbọ́dọ̀ a ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni kálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà aṣẹ̀dá wọn, Adẹ́dá aṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé tá a bá ti ẹ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ́ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláọ̀dẹ̀mọ́ ní Àmídà òní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ máa suffocate wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọ́n ti wá máa ríra wọn bíi inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú Ọlọ́run bá wọn tí Ọlọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbẹ́ ló ń tóbi lára Adéyinka Ọlásùnkàn mi o, ká ṣàmà ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà, pẹ́ńbọ bí awo erin, ajá lu Ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bí mi ò bá rẹran kò múra bá mi èèyàn ni. 4:37 AM náà la wà yìí ní àti òkèròkí lọ́yọ̀ aláàfin wa níbí. Adéyinka Ọlásùnkàn mi, ká ṣàmà ṣe dáadáa, nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka, mò ń bọ̀ ná, mò ń bọ̀ ná. Iwájú làwọn ọmọ ẹ lọ, ìràwọ̀ ìgbàdí ọ̀lẹ̀ kó sùn náà.

kí Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí. Gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì, gbogbo àwọn aláàánú wa tá máa ń sàánú wa, tá máa ń sọ̀pọ̀tì wa yányán. Ọlọ́run ọba yóò wọlọ òrù yìí, yóò wọlá àlùbáríkà oṣù ta wà yìí. Kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o, yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o. Ọrún náà ó sì yẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn. Ní báwọn náàjà wàràwàrà lọ́la máa ń sá ọlọ́ làkùwátá ìlàbìlà àlẹ́ yọ̀lá zim.

tẹ́lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o April ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin iná ni ọjọ́ bí mi kẹ lọ mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi Adeyinka.

gba gbo gba awon akore oro wa ta tin ba bo se mo ki mo se npo ko lori kan ni mo npo lori omi gbe gbo gba awon eko nu osu ramadana ka ma gbagbe won gbo se olore ise lada ta nse lasiko awe ka ma gbagbe won leyin awe mo ton so fun wa pe ogbe wenu ko to we ta hin ti mo bi n toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nu tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò káwọn ará ilé wa kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládàá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wa dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn ò rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí yí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká máa gbìyànjú bí ìkapa wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládàá tí mọ̀ ń mọ̀ èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa ràwọ́ lé kí ká máa fún àwọn èèyàn ní ìfitáàrù jẹ́ ká máa fún ọ ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbẹ̀wà kalẹ̀ ẹni tó gbéṣẹ́ mú kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládàá àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wá kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwẹ̀.

àwọn èèyàn mọ̀ kọ́ mi ti many atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ ọ̀bọ̀ òsì ọ̀dá wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God all this is possible. Kọ́lọ̀ ń sàánú wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

0: kọlọ mọ da wa laamu kawa na ka ma dara wa laamu ka ma ma toju bole ka kiri imi da lo mi ba ti toju bole ni won ti gbe jebete le jagun lo papa julo awon obirin awon mama wa ka ma ma toju bole o
1: ma so ko se laye o oju ma toru ko re
0: tori mo ti kiri kaye oju mi ri to olorun ba ngo
1: mo so po ka bu re wa o se mo wala ilogun aso ko to da lo
0: ah yen pada seyin ninu osu lamula na ta wa yi ka je kise olore wa ko po dada
1: mi kan wa tun ba awon iya to ti
0: tori olorun ti sa deun o kesi sa deun kan mo muse o ni adipele esan to ma nse adapada re fun gbogbo eni to ba se dada to se dada ninu osu yi ke to se su yi nikan ade on re na ni pe gbogbo eni to ba se dada si awon mala keji re
1: to ba pa
0: bi ese bibeli kan ti mo mo nfi saba se wa si ni ayin ti awon disciples ti awon mo odo jesu awon mo eyin jesu tan lo ba jesu christ oluwa wa tan bi le re oro lojo ni jo kini ana wi pe o wa nje oye won wi pe o ni awon kan won da bi agusan ngo ba di ojo kan yin won ma ni ki won ma lo sinu paradise ni owo otun baba mi tin be lorun irun alao eledua aseda deda aseda pe kan ma lo si ako otun awon yin won da bi agutan o ni sugbon awon kan awon mi won to da bi ewure won to won ni ka won na kan to sapa lafia ako si ni ke won to si awon bi pe bawo leleyi se ri be o wa ni eyin te je agutan yo eyin yan daada e ma lo ni apo tun ke ma gba be lo si paradise nitori pe nigba ti ebi n pa emi eyin e fun mi ni ounje nigba to n gbe n gbe mi e fun mi ni omi mu nigba ti mi ya alai nile ti mo ya homeless eyin le gba mi sinu ile eyin igba ti n nise lowo eyin na le wa se fun mi igba ti mo wa ninu ọgbà ẹ̀wọ̀n ẹ̀yin lẹ́bẹ̀ mi wò ẹ̀yin lẹ́sàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹ̀yin náà lẹ́tọ́jú mi o ẹ̀yin lẹ́tọ́bẹ̀ mi wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo ta wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọní nù òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọwọ́ ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tẹ́bi ń pa tẹ́ ẹ fún lówó tó fi jẹun tẹ́ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹ́ngbẹ́ tẹ́ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ̀ tó di àsìkò sínú tẹ́ ẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ̀ rí tí táwẹ̀ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gba àwẹ̀ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́.

nígbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì. Tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọlọ́run ọlọ́run olódùmarè náà lásì sí o. Ọlọ́run ọba yìí sì jẹ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé. Ó tún wáá sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìléru. Ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ń lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú ẹtún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ̀sìn bẹ̀rẹ̀ mi wò kódà ẹ̀tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí sáàbò lọ lé òkèrè àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovase láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí gbé wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe sẹ́yìn kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí sí èta mú wọn kò sí èta mú lọ ńbẹ ó ní ìgbà tẹ rí àwọn èèyàn wọnyí sẹyìn ò sì ràn wọn lọwọ tẹ ẹ fún wọn ní owó láti fi ṣètọjú wọn tẹ ẹ tọjú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọjú wọn o. Mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ ní wò èmi gan ẹ̀yìn lè fi sin yáàdì lọ wo àwọn bóyá nígbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bí ẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Pàṣẹ ń tọ́tọ̀ àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n láwọn lọ fún wọn lásán lálọ́ máa fún wọn lọ́sẹ̀ fún wọn lóúnjẹ. Ní mò ń ṣàìsàn ẹ̀yin ò bẹ̀rẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lé lórí ẹ̀yin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní ò sí èta àwọn wa kò sí èta àmú lọ o. Ṣé gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká tẹ gbàgbé pé wọn fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà ọ̀pọ̀ gbogbo nàìjíríà yẹn yẹn bá ti sọ àsìkò tẹ ẹ mọ yọ jákà yín sọdọ mi

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ pé ká mọ̀ ya alákatà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dà wá báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa kámọ̀ lọ́mọ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sí sí ìta dì lọ níjọ́ tá a bá tọ́ba dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ̀ bá fẹ́ sponsor àwọn programs wa nínú àwẹ̀ báyìí. Kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n sẹ́yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adéyinka àfa Adéyinka Ọlásùnkàn mi TV mọ́ ọ mú Ajíṣebí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́fẹ́ kí n máa wá ṣe wáàsí ìwáàsí ìwáàsí ìnú ààwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ̀ pẹ́jọ́ rọ̀ ńlọ́run aróyé ní sẹ̀ bákà igbé kíké ní sẹ̀ yẹ̀ lókun.

ìjákújẹ ìmúkúmu ká mọ̀ mọ̀ jẹun gbogbo àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́rè ṣùgbọ́n ìsọkúsọ ìwòkuwò ìgbọ́kúgbọ́ àwọn nǹkan tó ṣe pàtàkì inú ká sá fún wọn ká sì sá fún ìpè ṣiṣẹ́ nínú àwẹ̀ yá mi fún ara rẹ̀ náà ni ọmọ ru ìpè lórí àwọn ọmọ rẹ̀ tọ́wọ́ wá dọjọ́ iwájú tí ọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú yọmọ asága àkìrí yóò wá síbi pé ara lè kan ní sòun ìyàwó kan ní sòun ìyálé kan ní sòun ìyálé kan ní sòun ẹlòmíì ò ṣera rẹ̀ tán yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu pẹ́ẹ́nì kan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùgbà bó ṣe láìláì lọ́nláò lásán ni wàhálà ẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ rẹ o bó ṣe astaga fúrò láì lásán ni ọlọ́run ti mọ̀ ó ti mọ èrò ọkàn rẹ ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun kó tó ká tó máa sìn ó sì ní ká wá òun ká mọ òun ká tó máa sìn òun ó mọ̀ wá dáadáa ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa ó ṣe láìláì lọ́nláò lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ ò ń ka Kùránì náà ni bó ṣe astaga fúrò láì lásán ni ó ń ka Kùránì náà nu ẹ wá o àwọn míì ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ o lè ṣe o tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ nínú oṣù yìí tó jẹ́ pé iṣẹ́ ládàá iṣẹ́ olóore nìkan ní òfin gbogbo oṣù yìí ṣe tó ti lówó lọ tó tán tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ ti gbésí ayé rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní ga tó ní go má lọ ya ọ̀lẹ́ o ebi ń bẹ́ ń gbòòrò ìyẹn ń bẹ́ o kó o lọ ṣiṣẹ́ o lè máa fọkàn fáyà láò bẹ́ bí ó ààyè rí o bá sì yọ ọlọ́run ọ̀ understand. kọ́ ọ má kọ́ concentrate torí ẹlòmíì bíi ìdí machine lọ́wà machine tó lè géèyàn lọ́wọ́ tó lè gbẹ̀mí èèyàn lẹ́yìnbẹ̀ láwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́ ìjọba àti ọgbọ́n fọkàn ká láìláì ìlànà ní ọba wà kárí dèwé ní ọba kọ́ ọbọ machine lẹ́nu ọlọ́run ọ̀ ọlọ́run kò ní ká hara wa lè mọ̀ lórí pé abẹ́ ṣèjọsìn fún un.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òṣè fi gbogbo nǹkan ni wa lára.
1: Àjẹ òkókó mi o.
0: Káwa gangan ká mọ̀ ní ara wa láà lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo nǹkan ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká mọ̀ wá ìnira fúnra wa.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyè. Ṣé ẹ ti pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n ń gbọ́ mi láti Austria. Ọlọ́ba ń gbọ́ mi láti China, Libya. Wọ́n ti gbọ́ mi láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel no visa, without no visa. Kí n kára mi ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán òkú báhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀. Mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí.

0: orí àjẹ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kí kú máa fa mọ́ jìnnà.
0: Ọyẹ̀ ìjà lọ mọ́sálásí.
1: Alájà jẹ́ nípa ìfàsẹ́yìn kan.
0: Ẹyin tí táìmù sòrùn wa tó bá rí bákan náà ìjà lọ mọ́sálásí o.

0: nípa ẹyin olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹyin ojú ọlọ́ọba yóò máa wà pẹ̀lú wa o yóò máa wà pẹ̀lú wa yóò gba àdúrà wa ṣe àdúgbò wà sí tòórọ̀ yìí ẹ tó pàdé wa ní àsìkò kan náà ní ọ̀la ọ̀la.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kankan.
2: Wọ́n ní kí n sọ̀rọ̀ lórí pé.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kankan.
4: Iwájú la ó máa lọ, ìràwọ̀ ìgbàdí ọ̀lẹ̀ bó sùn náà ó, ọ̀fẹ́ gẹ́gẹ́.

Mo wa melon mi, mo ko mo ja wa esha mi fori ne.

jagun gbogbo wa la n wo si ẹnẹ tẹlifijọ labẹlẹ o.

0: àwọn àfáà tí wọ́n wá kéwukéwé àwọn ni ojú wọn kọ́kọ́ tó àwọn àṣírí ni kò sí tó fẹ́ wí tí ò sí bí. Tí wọ́n máa rò pé bóyá àwọn àfáà àwọn ìmọ̀ ń pa ilé yìí nù kódà mọ̀ jù ọ lọ táàbàkọ̀ fẹ́ máa dá síbẹ̀ ni a mọ̀ jù ọ lọ gbogbo tẹ̀ ń wíhun tẹ̀ ń kó ti báíbù nkankan tẹ̀ rò kóyá ìyìnlẹ̀ mọ̀ ń pa báíbù a mọ̀ jù yín lọ. Nítorí pé the source we are taking it from the source. Lárúbáwá tán fi kọ́kọ́ bẹ̀rẹ̀ tó tú àṣírí gbogbo tó wà nínú báíbù tẹ̀ ń wíhun lárúbáwá ni wọ́n kọ́kọ́ fi kọ́ jáde kì í ṣe èbó àwọn tó kàwé kọ́ ló kọ́kọ́ rí àwọn àfáà ló kọ́kọ́ rí. Àwọn àfáà ló kọ́kọ́ rí. Nígbà tí Alkùránì sọ ní Súrat Al-Ankabut verse 46 ó ní wàlá tùjádìlú alálìkítàbì ìlà bílẹ̀ tí ìyá Asad ìlàlẹ́dì iná zọ́làmù mi ni hun wàkúlù àmàna bílẹ̀ sí ǹzìlà ilẹ̀ iná wà ǹzìlà ilẹ̀ ikùn wàyílà àùnà wàyílà òkun wàhídùn wà náà nù làwọ mùsùlùmí.
1: Wàlá tùjá dìlú alálìkítà bí ilá bílẹ̀ tí ìyá sànù ilá lẹ́bí náà sọ́là mú mi ní wàkúlù àmàna bílẹ̀ yí ǹzìlà ilé náà wà ǹzìlà ilé yí kún.